0: Hallelujah!
1: Hallelujah!
0: And you just slogo. Olorun anu ni o.
2: God of mercy to you.
0: Oni lojo anu.
2: Today is the day of mercy.
0: Àwọn tí ó bá wù ẹ́ ló mọ́ sànú. A dúpẹ́ parí àánú ìwà láyé. Gbogbo ẹyin tí ẹ̀ ń gbọ́ mi láti wà láyé láti ra àánú gbà ní. Ẹni bá sùn tó jí tó jáde tó wọlé àánú kan lórí. Àwọn tí ò dẹ̀ tí lè gbọ́wọ́ gbẹ́sẹ̀. Wọ́n ní kí n sọ fún ẹ. Àánú ìwà láàyè yóò fọ̀n fún ẹ. The great God with great mercy. Oh my God, yóò sànú fún ẹ. O ti jáwọ orí ètò authority. Má jẹ̀mú ta fi rán mi jáde. O ní má jẹ̀mú gbígbó àdúà. Ẹ ń bá tilẹ̀ ní prayer point. O gbọ́dọ̀ lẹ́rìí. Na afa lẹ́gà dásà. Orí ètò yìí láti máa ń gbọ́ àwọn ẹ̀rí àbá. Gbogbo tí Ọlọ́dẹ fẹ́ ṣe lẹ́nu. Nípa àánú ni. Ṣe ló rán mi sí ẹ̀yin tán fi àkókò yìí. Tí wọ́n gan rò pé ó possible. Bí àánú bá dé. Yóò wà báyàn bí ó wà
2: ní.
0: Ní John chapter 5. Ní verse number 6. John 5 6. Nígbà tí Jésù rí. Tó mọ̀ pé ọpẹ́ tó ti wà
2: lọ.
0: Àánú rẹ̀ ṣe. Ó sì bílẹ̀ rè. So fẹ́ ká mú ẹ dáadáa. Àwọn tó ti pẹ́ nínú ìṣòro. O ni wọ́n mọ̀ mọ́ ràn mí sí
2: lẹ́yìn.
0: The great God is looking for them.
2: Ọlọ́run ńlá ni ó ṣó wá ìkíni.
0: Sarah wípé Ọlọ́run ti pa mí lẹ́rìn. Genesis 21 ní verse 6. Ó lẹ́ ń bá ti gbọ́. Ó ní ó rẹ́rìn pẹ̀lú. Ní verse 7. Ó ní ta ló wà lè sọ. Pé Sarah yóò tún fún ọmọ lọ́yàn. Ní ògbólógbò ọjọ́. Yóò tún bímọ fún Abraham. Ó padà kọrin. The time western battle was resolved. Mo wọnú àánú lọ. Gbogbo ẹ̀yin tó ń fi àkókò yín ṣòfò. Lónìí ọjọ́

0: aṣogun tó ti pẹ́ lọ́rùn
1: rẹ̀
0: báyìí ni Jehovah wí abọ́ lọ́rùn rẹ̀ gbogbo ẹ̀yìn tẹ wáyé tí nǹkan rẹ̀ ò tí kàn yín ẹ̀yìn ni wọ́n bá wí ó ti pẹ́ jù nù
1: lẹ́yìn
0: ó ń wù ẹ̀bí kókó jáde mọ́tò kan ìpẹ́ nídìí rẹ̀ obìnrin onísun ẹ̀jẹ̀ ọdún méjìlá it's not a joke
1: man.
0: Ọ̀gá yẹn 38 ní tiẹ̀. Wọ́n tún wá sọ nípa ọkùnrin kan. Ní John chapter
1: 9.
0: Àwọn tí àánú fọ̀n fún. Àwọn ọmọ yìí Jésù náà lọ bá. Wọ́n lóòrọ̀ ọmọkùnrin
1: la fún.
0: Sóun ló sẹ̀ ní. Àbáwọn òbí ẹ̀. Jésù wípé kálẹ̀ fi sí
1: Ọlọ́run.
0: Great God with great mercy. Ó dẹ̀ lọ bá fọwọ́ kojú ẹ̀. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ríran. Lónìí ni kìí sọ́la. Ohun tó lè ṣe ju o ti dáyé àládà wà bẹ́ẹ̀ sí ṣe ọlọ́run ńlá ó ń wá àwọn yẹn kiri ẹlẹ́ẹ̀kejì àwọn tí a kọ̀ sílẹ̀ rejected abandoned
1: forsaken
0: people a ti kọ̀ wọ́n sílẹ̀ ó ní bá ti ẹ̀ tà yín lọ́fẹ̀ẹ́ a ó rà yín padà láì sanwó God is a redeemer of
1: destiny
0: ẹ̀skísà wọ́n rò ẹ́ pé olórin yẹn láti rọ mí pínpín kò sí retí fún mi mọ́ gbogbo èyí tí wọ́n rò pé pé ẹ lè rí ṣe
1: mọ́
0: ọ̀gá yẹn ó dẹ̀ lọ pé ìpè fún Anna
1: pé
0: torí kò lọ́mọ́ ó ti fún ní pèsè ẹ̀ ó ti rò pé ní Abrahamu gan àti
1: Sarah
0: wọ́n rọra wọn pé débi pé Sarah ní mú ọmọ ọ̀dọ́
1: mi
0: jáde decided pé kí ọmọ ọ̀dọ́ bí olúwa mọ́ ṣùgbọ́n ọlọ́run ní rárá o rárá o ẹ̀yin náà ni màá tún ayé yín ṣe ẹ ó bí ìsákì yín ohun tí ọlọ́run mi lè ṣe
1: ni
0: gbogbo ẹ̀yin tí a ti kọ̀ sílẹ̀ ẹ̀yin tí a ti kọ̀ sílẹ̀ lábẹ́ májẹ̀mú àánú ńlá ẹ ó padà ṣayẹyẹ ẹ ó ṣe ayẹyẹ bíbélì ni wípé òkúta tí àwọn ọmọlé
1: kọ sílẹ̀
0: ó padà ní
1: pàtàkì
0: ìgùn ilé màmá yìí wọ́n ti rọ ilé bàbá rẹ̀
1: pé
0: wọ́n sọ nípa jésù wọ́n ní ọ̀rẹ́rẹ́ kan kò ti násárẹ́tì jáde ṣùgbọ́n wọ́n ní ẹwà wò ó ẹnìkan ti ṣe gbogbo ẹ̀yìn ìdílé tí wọ́n rò pé màmá wọ́n rò àwọn ọmọ rẹ̀ pé láàrin oṣù mẹ́ta wọ́n ṣe rere wọ́n ṣe rere wọ́n ṣe rere ọmọ rẹ̀ ó ṣe rere aya rẹ̀ ó ṣe rere ọkọ rẹ ó ṣẹlẹ ìdánimọ
1: tí
0: àwọn tí a rò pé second samuel chapter 9 ó wípé ǹjẹ́ nìkan bẹ́lẹ̀ sọ nítorí jonathan mo fẹ́
1: sọ̀rọ̀
0: mefibosheti ẹni tá a ti rò pé a ti kọ̀ sílẹ̀ a ti tánu àárọ̀ ni a ò retí ẹ̀ ní gbòòrò
1: mọ́
0: ìwọ ni mo ń bá wí wọ́n rò pé ti pẹ́ pé o lè má rí wọn ò fẹ́ rí ọ láàrin àwọn ọlọ́mọ wọ́n rò pé nípa òṣèlú pé wọ́n ti yú ẹ kúrò ṣùgbọ́n wọ́n ní sọ fún ẹ àní bí a ti kọ̀ ẹ́ sílẹ̀ ó padà darí mefibosheti ó padà sọ̀rọ̀ láàfin ó mọ̀ jókòó tọba dáfídì wípé láti òní lọ wà á máa bá mi jẹun lórí tẹ́bù mi àánú ńlá ọlọ́run ńlá aláàánú ńlá mo sọ fún ẹ lánàá kì í ṣe nǹkan kékeré nǹkan ńlá ni mo ń ṣe àyà àbálẹ̀ gẹ̀ẹ́dà bẹ́ẹ̀ ó ní èmi ni mo ní kọ́kọ́rọ́ sí kàdáfì tí n bá ti tì ẹnì kan ò lè
1: ṣe
0: tó bá ti ṣe ẹnì kan ò lè
1: ti
0: mo kí kọ́kọ́rọ́ bọ̀
1: bẹ́ẹ̀
0: gbogbo bí tí wọ́n ti rò ẹ pé ó yà jáde wá sí
1: bọ̀
0: lọ́jọ́ba wọn lọ́jọ́ba wọn wọ́n rọ dáfídì pé ọlọ́run rán wòlíì sílẹ̀ jẹ́sẹ̀ borí ọba fúnra
1: mi
0: lọ́yìn ọba fún
1: mi
0: ìgbà tó ń porúkọ wọ́n porúkọ
1: dáfídì
0: mí mọ̀ ìpele méjì
1: yìí
0: ẹ̀yin tẹ́ ti pẹ́
1: ní
0: ipò kan tẹ́ fẹ́.

0: yípadà. Tàbí ẹ̀yin tí ènìyàn rò pé. Wọ́n lè fẹnu sọ. Wọ́n lè fi wá sọ. Wọ́n lè máa avoid yẹ. Sábà report tètè dìde. Ẹ bọ́ síbi pẹ́pẹ́
1: yìí.
0: A fẹ́ kí alleluia méje. Ogo méje. Osana méje. Sí Ọlọ́run. Ìpè àwọn wòlíì. Ó lágbára. Ó ń ṣẹlẹ̀ lọ́wọ́. Gbogbo ebute mẹ́ta. Yaba oyigbo adekunle wa osodi lo apapa gbogbo agbegbe yi o mi lọwọ tori ohun oluwa amọ gbanila o sori eni weze ọlọrun ti sọ fun mi pe awọn to n wa anu nla wọn o gbe oru bi jakobu ni o asunlele ni o maya dagada bile ilu wo lo wa. Yazaba Eliagada apade yaba area ebute mẹta oju elegba gbogbo ọtọ nbẹ ni gbogbo agbegbe
1: yẹn
0: Evans playground ibẹ lati ma pade ni oru yi oru yi ma sunle lori o ti wọn ni wa sọ fẹ mi papa eyi ti ẹ ma fi ẹkún gbẹ ẹrin ajo ẹrin aleluya meje la fẹ. Ogo meje, Osana meje.
1: Seven
0: hallelujah!
1: Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah!
0: Condition of
1: it.
0: Ogo meje.
1: Ogo! Ogo! Ogo! Ogo! Ogo! Ogo! Ogo!
0: Ona keta. Osana!
1: Osana! Osana!
0: Ọ̀nà kẹrin ó bá máa fòfò sókè. Iye.
1: Iye. Iye. Iye. Iye. Iye. Iye. Iye.
0: Ẹ pẹ Jésù lẹ́ẹ̀kan. O ti ayé rò pé o ti pẹ́ pé mi ò lè ríṣẹ́. Àánú ṣe fún mi
1: lónìí.
0: Wà á kígbe àánú Ọlọ́run o. Ṣe fún mi
1: lónìí.
0: Bàbá. Akoko wo polori
1: eto
0: Aisa ma rora re pe o to le mu ko to ma continue pelu alori eto yi Olorun ni eto fun e Olorun la pelu anu la Olorun fe da ikolo
1: pada
0: number 3 kilo ti niri to ni
1: mo
0: esika da ti 7 o wi pe awon egungun yen won le de yan ile to da oro
1: yi
0: o le ku fun oro bai gagala sa o to niri ti o ni mo Olorun le da pada ni lopa imoye to ba da iko lojo bu pada yo se ti e ma para re ma ro pin awon olore yen si pada
1: bu
0: ma gbagbe o alakoko awon to ti pe elekeji awon ta ro pin eleketa awon ta gba kan lowo Olorun nla pelu anu nla o kigbe
1: restoration
0: restoration only I will bring back to you and will restore back to you. All the years that locusts and palmer cankerworm have eaten only mo fe da pada aya valley natata balaka koliaka badazuata ti egungun gbe ba pada di aye wa need e pada egungun gbe di aye wa gboke pada o ti bi mori o wa nimo wa tun pada ni o lalafia ri o wa nimo wa pada ni so pe Olorun nla nipa anu nla da ikolo mi pada restore all my losses great God with your great mercy restore me. Nibiti à Numbawa, au Sinto Pajetio, la
2: chasse pas de calomnie.
0: Moi, tu sais que la salle, la jokerie, ni au long la dé, mais nous, à nous là, Bekini Wanso, il voulait si si, à nous le voler, où est-ce que tu as dit, où est-ce
2: que tu
0: as dit, où
2: est-ce
0: que tu as dit, où
2: est-ce
0: que tu as
2: dit,
0: Money or the sense, I know the power. Most of the time, if you are to work with, I know Benueso, I know Benueso, I know Benueso, I know Yale, Banu, Banu, Banu, Banu, Banu, Banu, Banu, in the name of Jesus. When mercy is available, there is no close case, no impossibility. When great God is
2: involved,
0: so to ban bomi, toma. Fúnraẹ̀, o ti sọ kan nù
2: yẹn,
0: o ti pẹ́ lójú kan, ìkankan bẹ tán ní òpọ̀sí, ẹ náà wà lánà, o ti ní kò gbé òróró sọ́dọ̀, gbé omi ẹ sọ́dọ̀, jẹ́ gbọ́n tán ní lókè, mo fẹ́ wọnú iṣẹ́ yẹn lọ, deep deep deep, bó bá ti ṣe rí, yóò padà ṣe, má gbàgbé o, Evans Playground, láti pàdé ní aago mẹ́sàlẹ̀, sí aago mẹ́rin o. 9 p.m. Ìṣòru ni o. Ẹ̀yin ará Ìbàdàn. Àyà lẹ́kẹ̀. Ẹ̀kọ́ kan tí wọ́n bá rán mi wá
2: báyìí.
0: Ẹ̀ṣẹ́ ní pàtàkì. Ẹ fi sí ọkàn
2: yín.
0: My God. Wọ́n ní àwọn dígbàbọ̀ fún ìbẹ̀wò lẹ́nu. Ẹni tó pè mí ló sọ
2: bẹ́ẹ̀.
0: Ó lóun fẹ́ bẹ àwọn èèyàn
2: wò.
0: Tí n bá ní mò ń bọ̀
2: sí,
0: mò ń bọ̀ ni. Iṣẹ́ yìí ló ń gbé mi lọ sí
2: Abẹ́kúta
0: lẹ́nìí ọ̀pákó Adigbe
2: Temitope bus stop
0: Ayaba Gadode Leba Enegedua Ẹ̀rọ Abíọ́dá Olúwagogo Ẹ̀yẹ ní òkè tí wọ́n so mọ́lẹ̀ ẹgbẹ́ ìtúsílẹ̀ tí n bá ti ń kúrò lábẹ́kúta tó bá di aago mẹ́ta gẹ́gẹ́ ní ọ̀sán gangan mo máa wà ní
2: fẹ́lẹ̀lẹ̀
0: ní Ìbàdàn iṣẹ́ yìí ló ń gbé mi lọ. When great mercy from great God is available, you can lack. Psalm 23 verse 1. The Lord is my shepherd, I shall not. So, Murphy on his shirt, engineer, kilo ni lo kimbe.
3: Praise the Lord. Oruko mi ni fun iṣẹ́ fun mi láyọ̀ láti Àkúrẹ́. Ní September last year ni ìgbà àkọ́kọ́ tí mo máa gun orí òkè dóò mo máa ń lọ sí ti Àkúrẹ́. So, ó ṣẹlẹ̀ wípé kò jọ pé ẹni pé mo yáwó, mo ṣe gbogbo ẹni, mo ṣe wá sí orí òkè, kò sí nǹkan kan. So, nǹkan tó yọ ajá ìyàlánu fún mi pé bó ṣe máa padà sí Àkúrẹ́, everything can change. Mo kàn bẹ̀rẹ̀ sí ní rí owó ni. To the extent wípé mo rí èèyàn kankan tó tiẹ̀ dìídì wá ra ilẹ̀ fún mi.
0: Irọ́ ni o. Ah, lẹ́yìn ìpàdé.
3: September sa.
0: Ilẹ̀ ilé.
3: Bẹ́ẹ̀ni sa. So ìgbà tí mo tún wá dé ilé yẹn, mo wá mú òróró tí mo gbà níbí. Mo wá bẹ̀rẹ̀ sí ní fi anoint gbogbo nǹkan tó ti pẹ́, àwọn ohun television, everything. Mo bẹ̀rẹ̀ sí ní anoint ẹ̀. Everything. Ọlọ́run dẹ̀ bá mi change everything. Pátápátá.
0: Gbogbo nǹkan tẹ́ bẹ̀rẹ̀ oró àtẹ̀yìn. Mo ti
3: change ẹ̀ sí new one.
0: Ah, ẹni sùúrù. Tó bá ti agbá oró lálẹ́ yìí. Kò yà anoint mọ́tò ẹ̀ number one.
4: When you collect your oil today, anoint your car first.
3: Ó di 7-7 tá à ń ṣe ní Àkúrẹ́ yẹn. Inú 7-7 yẹn ni mo wà. Sísà mi kan wà ní abroad. Bó ṣe pè mí nìyẹn pé ó lóun fẹ́ bá mi wá ṣéǹjì kan o. Mo ní owó ní kí n send account number. So tó máa surprise mi jù ni pé ó kàn send 1,000,000 sí mi. Mo ní nítorí àǹtí sísà mi yẹn kò sí bá ti béèrè lọ́wọ́ ẹ̀ pé àjọ help mi ṣe kó a ní ìlú òyìnbó bí màá di ṣe ni wọ́n kàn má máa struggle mọ́ ni kẹ́mi náà máa struggle ní ò pé mi ò ṣe nǹkan kan fúnra ẹ̀ ló pè mí tó dẹ̀ send owó yẹn sí mi.
0: Ah, ọ̀ya fóònù ni.
4: Rise of it.
0: Sọ pé ẹyin wo lẹ máa ràn mí lọwọ.
4: Who are those that will support me?
0: Ẹ pè mí fúnra yín.
4: Call me by yourself.
5: ọ̀rọ̀ yìí ti dé didi.

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ̀nà wà tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà ti ìjọ Light of the Living Church ìjọ ìmọ̀lẹ̀ alàyè ṣe ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn ohun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimo Friday ní déédé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníchòkú Town Hall Sàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣe ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ní ànàdí ọlọ́mọ ní Ṣílò àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròròyàn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́ o.
1: Ará mi olùfẹ́, orúkọ mi ni wòlíì Rotimi Ilésanmi Baba Sioni. Mo gbàdúrà fún ẹ ní orúkọ Jésù lóṣù yìí kó tó tọ́ ayé abẹ́ yọ. Wọ́n abẹ́ yọ wàá pe àpèjẹ tó jẹ́ wípé gbogbo ayé yóò wá bá ọ jẹun. Ẹnìkan ń gbọ́ mi. Bóyá o pèyàn rí, àwọn abẹ́ ṣe nǹkan rí lórí ọmọ, ṣùgbọ́n máa ṣẹlẹ̀ lóṣù yìí. Sàmí, mo ló máa ṣẹlẹ̀ lóṣù yìí. Níwọ̀nba ìgbà tí o ti mọ Ọlọ́run tó sì ń gbàdúrà yóò ṣẹlẹ̀ lóṣù yìí. Ìbùkún ojúrere àánú Ọlọ́run ní orúkọ Jésù kò ṣàwárí ẹ. Gbogbo ẹni tó rò pé òun ti parí iṣẹ́ ẹ pé kò lè dá a fún ẹ ju bó ti wà yìí lọ mọ́. Ìyanu tó máa dójú tì wọ́n wàá rí ìyanu yẹn lọ́sẹ̀ yìí. Sáàmù yìí ni mo máa lo Psalm 87:2. Mo pàṣẹ ní orúkọ Jésù lójú àwọn tó rò wípé o ti dẹdu arinlẹ̀, lójú àwọn tó rò wípé àpò ẹ ó ti gbẹ kó lè lówó mọ́, ní orúkọ Jésù wàá bẹ̀rẹ̀ sí ni máa fún èèyàn, wàá ní ànító àti àníṣẹ́kù, wàá tún máa fún àwọn ènìyàn, wàá tún máa ṣoore fáwọn ènìyàn, bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà. Mo wá gbàdúrà nígbà tó dáa fún ẹ, tó bá tún dáa fún ẹ jù báyìí lọ. Gbogbo ẹni tó bá sọ wípé òun ò ní gbà pé rárá o, ẹ jẹ́ padà sí ipò aláìní ní orúkọ Jésù. Irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ò ní rí wọn mọ́, afẹ́fẹ́ lódùmarè yóò fẹ́ wọn lọ. Bíbélì sọ wípé ó ní bí ìgbín tí a tẹ̀rẹ́ àti bí odò tí ń ṣàn ní ìgbà gbogbo, ó ní bí ìṣẹ́nu obìnrin. Mo wá gbàdúrà irú àwọn ogun bẹ́ẹ̀ lórúkọ Jésù, afẹ́fẹ́ lódùmarè kò fẹ́ wọn dànù. Ọ̀rọ̀ tí mo sọ yẹn ẹlòmíì lè máa wò pé ṣé bàbá yìí ń pọfọ ni àbí ń pògèdè. Rárá o, lọ ka bíbélì ẹ dáadáa, lọ sí ìwé Psalm 58 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní kó máa ka lọ, wàá bá ń bẹ̀. Ibẹ̀ ló ti sọ wípé ẹ̀yin à ń ṣe òtítọ́ bí ẹ̀yin ìjọ ènìyàn, ẹ̀yin à ń ṣe òdodo bí ẹ̀yin ìjọ ènìyàn. Ó ní wọ́n ń wu ìwà ipá àti agbára wọ̀ wọn nínú ayé. Ó ní adití ni wọn kì í fẹ́ gbọ́ ohun atunilójú, ó ní adití ejò paramọ́lẹ̀ wọn kì í fẹ́ gbọ́ ohun atunilójú. Bó bẹ̀ wọ́n bẹ̀ wọn ò ní gbọ́. Gbogbo ogun tó ti bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ tó ti kékékékéké tó lòun ò ní gbọ́ lórúkọ Jésù. Bí ìgbé tí a tẹ̀rẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run máa tẹ̀ wọ́n rí, bí odò tí ń ṣàn bẹ́ẹ̀ ni wọ́n máa ṣàn lọ. Olórin kan kọrin báwo ló ṣe kọ́, ó ní Olúwa kò dìde kó tu àwọn ọ̀tá mi ká o, Olúwa kò dìde kó tu àwọn ọ̀tá mi ká, àwọn tó ń kórira mi, àwọn tó ń kórira mi kí wọ́n sá lọ lọ́nà mi. Olúwa kò dìde kó tu àwọn ọ̀tá mi ká, Ọlọ́run kò dìde kó tu àwọn ọ̀tá mi ká pátápátápátápátá, àwọn tó ń kórira mi, àwọn tó kórira mi kí wọ́n sá lọ lọ́nà mi. Gbogbo àwọn tó ń kórira ẹ, àwọn abínúkù rẹ ní orúkọ Jésù kí wọ́n sá lọ lọ́nà rẹ. Ó wàá ní rí wọn mọ́ òun ní orúkọ Jésù, ó ní rí wọn mọ́. Àánú ìbùkún ojúrere Ọlọ́run ni wàá máa rí. Ogun adínilọ́wọ́, ogun ìnira, ìdààmú, àìríranlọ́wọ́, àìlejù báyìí lọ. Kéèyàn má rí n tó ń fẹ́, n tó fẹ́ kó má tó ẹ lọ́wọ́. Mo pa ní àṣẹ ogun yẹn ṣẹ́ lónìí. Afẹ́fẹ́ lódùmarè kò fẹ́ dànù. Ire ni wàá máa rí bó bá ti ń rò lọ́kàn pé kó dáa, á sì máa dáa fún ẹ. Jésù Olúwa wa, àmín. Ará mi olùfẹ́, ìkéde tá a gbọ́ yẹn ní ọjọ́ Friday to n bo yi lagbara lowo Elédùmarè nibo ni ipade yen ti fe waye oun na ni ilu Isaga oni Jokuta Hall gbogbo yen ara Ijebu Ode Epe Ikene gbogbo ni patapata Ijebu Ilisho egbo Sotubo Iseun la titi to fi de ki loruko en je to fi de Korodu mowe bafo arepo e ma bo ororo osu tutun e gba agbara lowo Elédùmarè ofe ni ororo yen o e ma wa gbagbe se ri mo so fun yin ororo kan wa back to sender 1200 naira niyan ororo anu yen na wa ororo anu so f mercy from above yen 1000 niyan iyo 1000 niyan so loruko Jesu yo si dara fun yin era nugba sugbon ororo ti osu karun yi e ti ri pe ororo yen adua lo wa nu e yen o ni color ofe ni mo fe fun yin niyan e ni sanwo yen ni ojo Friday loruko Jesu iwo ni eri kan gbogbo eyin ara mi olufe nilu Badagri Okoko MTN to fi de iyana ba my true lone mo nko ororo ti yin bo nti mo fe pin niyan si pe fun yin lofe iyan ororo ti osu karun nibo nibe un na ni iyana era bus stop Lagos Badagri expressway iyana era bus stop mo wa nbe ni ose to koja e ti lero pe mi o ni wa mo wa nbe o so e gbaro ti te ba de iyana era bus stop ele lo si ilogbo elegba town hall koju iseju marun si iyana era bus stop to ba gbe okada ago mejo aro la bere a pari ni ago mokanla loruko Jesu iwo ni eri mo so tele sori iwo ti aye ti gbagbe e seri nkan to sele si mama yi o ma nsele si opolopo ogoro eniyan to je wi pe won ti niri sugbon lojiji ni won ni mo be ni ko si aye a ma fi aisan dayan pada seyin won a ma fi korira won ma fi dayan pada seyin e wo mama yi lati for 2 years teyan ba jeya osiko se lo ma dabi 20 years sugbon ororo te ma ra oto niyan back to sender anu latoke iyo egberu kankan ni so egberu kankan ni awon yen sugbon leyi ofe ni now se ri iwo to je onise owo o le je alaji o le je afa o le je musulumi it doesn't matter o ntaja onise owo ni e o wa se wo ti rise jo mo fi christi be mi sopo wa gba ororo yen ka jo gbadua wa de ma lo si bi ise elomi o kin lo church o de n gbọ redio lojojumo ma ta lo n wo e se bishosi lo wa ko si ti junbe wa gbadua ko de ma lo le wa ra anu gba odun itun ti n lo niyan ko to mo bayi ati odun ti dasi meji loruko Jesu iwo ni eri kan egbo ara mi olufe mo gbadua mo so tele o ra anu gba ojo Friday ni boni ipade ti fe waye te ba ti de lu Isaga ele lo si Sabo Underbridge te ba debe e bere onijoku town hall ijoku community hall o wa legbele ipo NPC tabi ko pe number yi 0706717 0079 eyan ara mi olufe lati Korodu Ogijo Sotubo e wa o e wa ko jina ni ojo Friday eyan ara Abekuta e wa mowe Ibafo Ijebu Ode egbo Ijebu Isiwo gbogbo yin papata eja pade nbe God bless you it is well with you bakan na ni ojo Thursday to koja mimimi gbegede si gbina tori mo wa lepe yin te ro pe mi o ni wa mo wa nbe so eleyi na isele nla yo sele nibo ni lepe MOT junction te ba de MOT junction ele lo si Glory of God event center ago mejo aro si ago mokanla ni iyen sugbon bi ti mo ti fe pin ororo njo Friday o ni ilu Isaga loruko Jesu yo dara fun yin okan yin o si bale je nsare gba yin ni moran kan June 15 ni ojo ibi mi sugbon mo fe ko ti wa ninu ola ati oro be ni o se adura Jesu so fun Olorun so fun eni yen nigba ti Jesu fe sise agbara Jesu lo soro yen o ni lo si odo ko lo we ko si bo se ma we wa ni lo nkankan so now ti mo fe ko se ri dura anu yen o ti yato bayi color everything o yato mo fe ko ti wa ninu ola en te ma so pe baba e gba moto e gba malu oni mo se se be now o ti ya eleyi ni oruko eleyi oni iranlowo ojurere ati anu latoke o je egberu mejo ati apokan abo that is 8300 naira en ti abaranje ikotun kankan e lo si abaranje road alabama bus stop oyi wole street number 1 so emura re sile tori era anu e si rayo nbe gbo lekan si iwo to fe ran ipade yi lowo mo fe ko fi owo ranse si account number yi lati ran ise oluwa lowo olorun yo si ran iwo na lowo account number yen ri 00699361107 access bank oruko to wa nbe light of the living church pe ero e ba ni soro yi 07067170079 oruko mi ni woli rotimi ile somi abasi oni lo pade mi lori facebook ati tiktok prophet rotimi ile somi ile sasese

0: ẹkú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ti láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
1: Ẹkú dédé àsìkò yìí àyẹ̀yọ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
0: Tó kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
1: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pé àwọn solar systems tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
0: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
1: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
0: Èló ni àwọn solar system yìí.
1: Owó tí ò kan ilé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
0: Tí n bá gbọ́ òyìn yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, charge fóònù, charge láptọ̀pù.
1: Bẹ́ẹ̀ni.
0: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
0: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
1: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
0: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
1: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá ti jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà ilé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sọ la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
0: Láìṣe náà nẹ́pà.
1: Ará o.
0: Lọ́dọ̀ yín báyìí.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
0: Ẹni tó bá ní ìdí solar freezer.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó wà lọ́dọ̀
1: yín. Ó wà nílé iṣẹ́ wa.
0: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe dé iléeṣẹ́ yín?
1: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, D/6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yọ̀ Ọ̀vọ̀wúyẹ́ Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House, 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí. Signal Strength House wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé NEPA lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ awọ́ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí yẹ́lò building yẹn, GoTV building, ẹ sì máa rí ibẹ̀ gangan láfi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV office tó wà ní adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office, Aframes Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08101 01 01 04 04 28 28 04 04.
0: Ẹjẹ́ àtúmọ̀ lẹ́ẹ̀kan sí.
1: 08101 01 01 04 04 28 28 04 04.
0: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
2: Wẹ́pà!
0: Signal Strength Nigeria Limited tún gbára mi ìdè. Wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni. Pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kinlala. Kí ìmọ́lẹ̀ ò lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kó oru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ. Kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Ní ìgbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ níléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ba ń bá rí ibẹ̀ ní pé ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlú náà nù ilé. Bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn decoder gbogbo. Yọjú séyìíkéyìí iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office, GoTV Yellow Building, lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Ajílósùn, Adó-Èkìtì, number 123, Signal Strength House, GoTV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road, Àkúrẹ́, àti adjacent Baba Ajashin House, Òkè Ògún Ọ̀wọ̀, tó fi mọ́ Ephraim Plaza, lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08101042804.
2: on your track. Set.
3: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM ó ti dàpọ̀ kíní. Ó ṣíwájú àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
4: Adaba FM, adding value to broadcasting.

0: Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Ẹ kú ojúmọ́. Ìròyìn ní kùtù àìrè láti iléeṣẹ́ rédíò Àdàbà 88.9 FM Àkúrẹ́. Ìlànà mọ̀kìlá tí ń gbóhùn sàyẹ̀fẹ́ Patience Olúṣẹ́gun ni oníròyìn ṣáájú ẹgbẹ́ kókó oníròyìn náà. Orílẹ̀-èdè Nàìjíríà ni ó fẹ́ gba ayẹyẹ àlejò CAF. Ìjọba àpapọ̀ ló ti pe orílẹ̀-èdè Germany láti wá ṣe àgbékalẹ̀ ìdókòwò sí ilẹ̀ yìí. Ilé-ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí náà fẹ́ ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ data inú ìròyìn nípa ara ẹni láti lè rí pé òfin tó dáàbò bo àwọn ilẹ̀ yìí ó wà ń kalẹ̀.
2: Lókè lẹ́yìn ń fún Àdàbà.
1: Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti fọwọ́ sí pé orílẹ̀-èdè Nàìjíríà ló máa gba ayẹyẹ ìfúnni lámì ẹ̀yẹ ti àjọ CAF léyìí tó fẹ́ wáyé níbi ìpàdé wọn tó wáyé ní Nairobi ní orílẹ̀-èdè Kenya. Ní agbẹnusọ fún àjọ CAF Adémọ́lá Ọlájire ti sọ pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ pé orílẹ̀-èdè Nàìjíríà ló ṣetán láti gbàlejò yìí. Ó sọ pé níbi ìpàdé wọn tó wáyé pẹ̀lú Ààrẹ CAF ìyún Patrice Motsepe àti àwọn adarí àjọ CAF ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wá sọ pé orílẹ̀-èdè Nàìjíríà ti ṣetán tó sì ti gbaradì láti gbàlejò yìí. Ìjọba àpapọ̀ sọ pé orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ní àwọn èròjà láti fi jẹ́ kí ọ̀rọ̀ owó orí àti ìṣe àtúnṣe ọ̀rọ̀ owó orí ní orílẹ̀-èdè kí ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Níbi ìpàdé tó dálé lórí ọ̀rọ̀ owó orílẹ̀ tó wáyé ni mínísítà fọ̀rọ̀ owó níná ní ilẹ̀ yìí Taiwo Oyedele ti sọ pé orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìṣàtúnṣe ọ̀rọ̀ owó orí tí wọ́n ṣe ìgbékalẹ̀ tí wọ́n bá lè ṣe àmúlò rẹ̀ dáadáa ó máa wúlò fún àwọn ará ìlú. Bákan náà ló tún máa mú ìdàgbàsókè dé bá ọrọ̀ ajé ní orílẹ̀-èdè yìí. Oyedele sọ pé gbogbo ìṣàtúnṣe ọ̀rọ̀ owó orí léyìí tí wọ́n gbé kalẹ̀ lábẹ́ ìjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló máa sọ èso rere fáwọn orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ ló ti pe àwọn onídokòwò láti ilẹ̀ Germany láti wá ṣe àgbékalẹ̀ iléeṣẹ́ ńlá sí orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé lábẹ́ ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni yóò fẹ̀yẹ̀ gba àwọn oníléeṣẹ́ ńlá láti ilẹ̀ òkèèrè láti wá ṣe àgbékalẹ̀ ìdókòwò sí ilẹ̀ yìí. Mínísítà fọ̀rọ̀ ètò ìṣúná Sẹ́nẹ̀tọ̀ Abubakar Bagudu ló pàrọwà yìí níbi ìpàdé ọ̀rọ̀ ìdókòwò láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Germany. Bagudu sọ pé ìjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti ṣàgbékalẹ̀ àwọn ètò kan léyìí tó máa fi àyè gba àwọn iléeṣẹ́ ńláńlá àti iléeṣẹ́ kéékèèké láti ilẹ̀ òkèèrè láti wá ṣe àgbékalẹ̀ rẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló sọ pé wọ́n ti ní ọ̀rọ̀ sísọ pẹ̀lú báǹkì àgbáyé nípa ọ̀rọ̀ owó kan léyìí tó lé ní bílíọ̀nù kan dọ́là tí wọ́n fẹ́ fi ṣe ìgbélárugẹ àwọn oníṣòwò kéékèèké àti ìpèsè iṣẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà. Owó yìí tí wọ́n bá ti lè buwọ́lù ni ẹni tí ó jẹ́ aṣírò owó àgbà ilẹ̀ yìí Dókítà Shamsuddin Ogunjìmí ti sọ pé ó máa ṣe ìwúlò dáadáa fún àwọn oníṣòwò kéékèèké ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn ní kùtù àìlò ń dé sí etí ìgbọ́yín láti iléeṣẹ́ rédíò Àdàbà 88.9 FM Àkúrẹ́ tá à ń gbóhùn sàyẹ̀fẹ́ láti ilẹ̀ Ramọ̀kín. Ilé-ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí sọ pé wọ́n ti fẹ́rẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe ìṣàtúnṣe àti àgbéyẹ̀wò òfin tó ń dáàbò data inú ìròyìn nípa àwọn ará ìlú lẹ́yìn tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ọdún 2023 tí wọ́n sọ pé ìṣàtúnṣe tó fẹ́ dé bá. Ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ tí ń sọ̀rọ̀ ìmọ̀ ìgbàlódé Àfọlábí Salisu ló sọ eléyìí mọ̀ nígbà tí ó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Àbújá. Àgbẹ̀lọ́pàá ìpínlẹ̀ Ondo sọ pé wọ́n ti tẹ afurasí adigunjalè kan pẹ̀lú ibọn kan ton ba lọwọ rẹ ninu afigade kan latọ agbọnso fun age lọpa ni ipinle Ondo Abayomi Jimo lo so pe eni ti owo te yi lo ruko re nje Idowu Babayemi owo te Babayemi ni agbegbe oni malu nigba ti won ta won lolobo ijigunjade kan to n lo lọwọ lagbegbe won nigba ti awon lọpa ti won sise won lọwọ te arakunrin yi ati ibọn ti won ba lọwọ rẹ won ni iwade ti si n tẹsiwaju lati ri bọn se ma gbe Idowu Babayemi lo si waju adajọ awon odo nilu odo ni kare akoko ni won ti se pe won ko mo nipa oro aye sokan leyi ti won tan kaakiri leyi ti won se pe Olufunso Abimbola lo n gbe kaakiri gẹgẹ bi iroyin eleje nipa senator to soju ekun idibo Ariwa ipinle Ondo Jide Ipinsagba enti o je adari awon odo ni Odo Olabinjo Tahiru lo so pe alaafia be laarin awon odo ati awon ara ilu eleyi lo si je won logun ju gbogbo lo o ti wa fikun pe Jide Ipinsagba na ni o ti gbiyanju to si nse dada ni apa Ariwa ipinle Ondo pelu awon ti o n gbe se o wa pe awon odo nilu Odo lati di pe won se atileyin fun senator Jide Ipinsagba en to je olutige sipo gomina labe ase egbeselu Alliance People's Movement APM ni ipinle Ekiti Joseph Anifowose lo se pe ohun odije mo o to si kede atileyin re fun gomina Biodun Oyebanji Anifowose lo se ikede yi nigbati gomina Oyebanji ati iko re ti won lo se ipolongo ni ijoba ibile Ife Lodun Irepodun ati ijoba ibile Ekiti South ni ipinle Ekiti o ṣalaye pe idi ti ohun so pe ohun odije mo lati se tohun si fe se atileyin fun gomina Oyebanji ni latari awon ohun ti gomina Oyebanji to ti gbese si ipinle Ekiti ati bi awon ara ilu bo se ngba ti re hiro ni kutu wa iko to wa si ipari koko eyin ere lekan si amọ ase ti gbọn pe Arebola Ahmed Tinubu lo ti fowo si pe ki ayeye CAF ki o waye ni ti orilede Nigeria ijoba apapo lo ti pe awon onisowo ile Germany lati wa sagbekale idokowo si orilede Nigeria leyi tan se pe labe ijoba Arebola Ahmed Tinubu lo si sagbekale awon eto ti o ma se awon eniyan lanfani papa julo awon onise ile ise nlanla to npo lati ile okere lati wa da ile ise nle sile yi Ilegbimọ asofin na ti gbe igbese lati se atunyewo ofin ile ti odun 2023 le to ni se nipa oro idaobo data iyun idaobo nipa iroyin ara eni iroyin ni kutu wa ikoju bayi lo Ayola Fatokun ni olooti iroyin Patience Olusegun loka si ti igboyin eku ojumo
2: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kon sun lo ni
3: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara ko kagu eyin didun ara riro afogedegede do ti ara danu logo lomo kori agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nadak fun tedu gba o da lagbo ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money januomo 24/7 abamission

0: láàárọ̀ yìí o ibà bá ti ń ṣọdún káláwá ibẹ̀ là á ti ṣọdún múláwá bí ọdún bá ti ń dun bí àsìkò bá sì ti ń dùn ó yẹ ká tún jọ máa síra wa nídè tí àlá rírọ gbogbo ẹ̀yin ọ̀dọ́ kẹ súnmọ́ mi lónìí kẹ gbọ́ ẹ̀là lọ́rọ̀ tó ní sọ ní dọ̀gá o ààbò ẹ̀kọ́ kò sì pé o nígbà tí wọ́n dá fún kábíyèsí wọ́n ní kó pe ìyàwó rẹ̀ sínú ìyẹ̀wò kó fi ọ̀wọ́ ẹṣu kan síná tí iṣu náà bá jiná kí ìyàwó rẹ̀ tu sínú odó kábíyèsí gangan ló sì lẹ́tọ̀ọ́ láti tẹ ìyẹn náà nínú odó kí ni kábíyèsí gbọ́ ó fagídíyọ ó lóhun òun ọlọ́lá òun onípò òun olóye òun tó ń ti rin gbogbo òlúká òun tó jẹ́ pé gbogbo àwọn baálẹ̀ baálẹ̀ lọ́balọ́ba ìlú míì kó tó débẹ̀ wọ́n ti máa ń tẹ́ gbogbo nǹkan sílẹ̀ fún un lọ rẹ́rẹ́rẹ́ ó wo babaláwo ìtítí pé tóun ò bá ṣe kí ló fẹ́ ṣẹlẹ̀ babaláwo sì sọ̀rọ̀ fún un bàbá àwọn ọ̀ràn bàbá yín ò sí báyìí rí agídí ò sí ilé ayé kájẹ kékeré ìyà ká má bàa jẹ ní ńlá ni tí ó tẹ̀yìn ẹ̀yọ a lè sọ ọ́ la fi ń sọ fún gbogbo àwọn tó wà nípò náà la fi ń sọ fún gbogbo àwọn tó ń yapa bí ẹ ṣe dẹ̀ẹ́dẹ́ o ogun ò dàbí iyán o kò dàbí ọkà o tó bá dé tán kò mọmọ kò mọ̀yá kò mẹ́ni kankan gbogbo àfọ́nká ni yóò sọ̀lù da horo ni kábíyèsí yóò mà gbọ́ kò ṣe tí wọ́n ní wọn ó ṣe bàbá tó sì ti fàyè kò ríran dáadáa ṣùgbọ́n babaláwo tó gbónú tó mọ̀ kára ẹbọ ni tó ti ń bá bọ̀ láti ìlú fún gbogbo àwọn tó ti jẹ kó tó di pé òkan kábíyèsí ló bá ní kí wọ́n lọ gbé kí wọ́n lọ tì mọ́túbú wọ́n bá ti bàbá mọ́túbú ogun àjàmọ́ mẹ́yìn tí ò mẹ́nìkan logun bá wọ̀lúdé ó kó àṣẹ ẹ̀dí ó kó ọmọ ọwọ́ ó kó ọba ìlú gbogbo òlú dahoro tí gbogbo nǹkan bàjẹ́ ìlú tí ogun sì ti wáyé obìnrin ló máa ń jọba ńbẹ wọn gbé kẹ tó ń bẹ lórí oyè náà wọn gbé jù sí túbú túbú tí wọn gbé sí nígbà tí tọwọ wọn tẹ tí wọn ń wá tán ó wá ń rìn káàkiri ìlú ló ń yan sọ́tún ló ń yan sótì wọn ti kó ọlọ́lá tó lóhun ọlọ́lá wọn ti kó onípò tó lóhun onípò wọn ti kó ẹni tí wọn ti mọ̀ káàkiri gbogbo òlú yíká wọn ti jù sínú oko wọn ni kó máa roko nígbà tí kábíyèsí dé bẹ́ẹ̀ ó lè wo ní gọ́nàtú tó dúró sọ̀kan yìí ṣé yóò lè máa wá roko fọ́ ba àbí yóò lè máa wá gúnyán fọ́ ba láàfin kó máa rò látẹnu ẹ̀ ló ti pé wọ́n lè máa wá gúnyán fọ́ ba láàfin ẹ̀ wo lókùnrin tí wọ́n ní kó ṣe tó tó lóhun ò ní ṣe tó tó wá dìgbẹ̀yìn tán tó ń ṣe gba tó tó ẹ má jẹ́ kírú ẹ̀ kó ṣẹlẹ̀ nílùú olódó o ẹ má jẹ́ kírú ẹ̀ kó fọ̀ sí wa o gbogbo ọmọ kóòtù òjíire ni mò ń báwí o gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ tí wọ́n ní kẹ́ ẹ kàwé ẹ má fa ààbò ẹ̀kọ́ ẹ má fi yan gan o ààbò ẹ̀kọ́ kì í jẹ́ kéèyàn ò ní lọ síwájú ẹni tí wọ́n ní ó kọ́ṣẹ́ tí ò kọ́ṣẹ́ ààbò ọṣẹ́ kì í jẹ́ kéèyàn ó dẹni iyì láwùjọ ìránṣẹ́ lásán ni wọ́n máa rán yan o ìwọ̀nba tó o bá sì rí ni kó o má ba àfigèlè ìyá rẹ pọnmọ ìwé ni wọ́n bá ní kó o kà ni ìwo obìnrin fojú sí kí wọ́n náà dẹni ọlá kó o dẹni iyì gbogbo obìnrin ló ti ń wà nípò obìnrin ti ń ṣadájọ́ o kò síṣẹ́ tọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe o bá a bá fóbìnrin láàyè yóò ṣe ààrẹ o tí ó sì ṣe tí ó sì ta ẹ jẹ́ ká ronú jinlẹ̀ pé olókùnrin tí wọ́n ní ó ṣe tó tí ò ṣe tó ó wá ṣe tó tòótó kékeré ìyà tí wọ́n ní kó jẹ kó má bàa jẹ ní ńlá ẹ wá wò tó bá jẹ́ pé ó ṣe tí wọ́n ní ó ṣe ni kò ní káwọn aráàlú ẹ̀ sí gbó àwọn àgbààgbà sì pé ààrẹ gbóná ńgbà náà pé ẹ má jẹ́ ká fẹ̀sìn ara wa síta ò nìyí o ẹsẹ̀ ń lérí òbúkọ ń lérí póun ó bá gbòjà ẹsẹ̀ ní káwọn ó pàdé lórí ọ̀dàn ta ló lè bẹ́sẹ̀ dí gbagba tó bá di bí eré sísá ẹ rí pé ọ̀pọ̀lọ tó ń gbọ́n ó ti lọ dúró sọ́nà tó jìn bẹ́sẹ̀ ti ń bọ̀ lòun sá gbogbo ọgbọ́n ẹ̀ tó sì gbọ́n tó ọ̀pọ̀lọ tẹ pa ní kẹ́yìn ni ẹ já jẹ kékeré ìyà ká mọ̀ bá jẹ ní ńlá ogun ò ní tẹ̀yìn wọ̀ wá lẹ́yìn o ààbọ̀ ọ̀rọ̀ là á sọ fọ́mọlúàbí tó bá dénú rẹ̀ tán yóò dodidi o ẹni tí ò ṣiṣẹ́ tí ò kàwé kò lè dépò ọlá o wọn mọ pè ránṣẹ́ ni ẹrú ẹni tó sì ń ṣiṣẹ́ ò ní ó mọ ṣe láti lè tọ́ ọmọ fóònù náà yóò di ṣòro ó tán lẹ́nu ó kù níkùn ó tún di déédéé wò yìí lọ́la ká tó tún jọ pàdé ara wa ẹ la lọ́rọ̀ ní o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn alátìlẹyìn ètò yìí ẹ ṣe mo dúpẹ́ ire o ojúmọ́ re àtúnmọ̀ wà ń déédéé wò yìí ọ̀la bàbá ẹ̀ la lọ́rọ̀ ponro ti oyo o a tun jo pada ti temi no di ba yin la lafia a ni pe tin a si ni sanku ire
1: sun oko iresi jollof lo sepele igbadun to ga se ti won ba se pelu koro na fun adun to ka mama yen ni tabi te ba je pelu ojulowo salad in Nigeria eso cabbage carrot lettuce ate wa onikidiri die
2: oni lati je mejeji se jollof rice re pelu adun koro na ki o wa je pelu opo efo oya je ki opo onje re gbe pelin loni je un to da

0: méjì. Òrùlé aláwọ̀ oríṣiríṣi tó fúnni ní ìfọ̀kànbalẹ̀ tí ó sì dára púpọ̀ ni kí o máa lò. MINL Limited tí wọ́n jẹ́ ọ̀gá nínú àwọn onímọ̀ tẹkinọ́lọ́jì òrùlé tí ó dára tí ó sì ní òdodo. Òrùlé Sumo àti òrùlé Sumo PPG tí ó láwọ̀ oríṣiríṣi lálùpẹ́ ó dára púpọ̀. Owó rẹ̀ ò sì gani lára. Kà sí MINL Limited ní number 21-23 òpópónà Abimbola ní Ìsọ̀rọ̀ Industrial Estate ní Ìsọ̀rọ̀ Lẹ́kọ̀ọ́. Telephone
1: 0916-000-3434 0803-258-1864.
0: Òrùlé Sumo àti òrùlé PPG aláwọ̀ oríṣiríṣi.
2: Adé orí gbogbo ilé.
3: Ah, I found something inside my Nescafe Original 3-in-1 pack the other day. A unique code printed inside.
4: Yes, so every pack of Nescafe Original 3-in-1 now comes with a code inside in the Nescafe Next Level promo. Just text the code to *7022# and you could win 500,000 Naira cash, business tools and training. Up to 1 million Naira in prizes to be won. Promo runs until June 30th, 2026. T's and C's apply. Nescafe, make your world.
5: Please listen to this announcement. The itinerary of Honorable Dr. Kekemeke's meeting with APC stakeholders in Ondo South. This to inform all APC party stakeholders in Ondo South Senatorial District that the itinerary of Honorable Dr. D.I. Kekemeke meeting earlier scheduled has been reversed as follows. Wednesday, 13th May 2026, Okitukupa Local Government, 10 a.m. Irele Local Government, 1 p.m. SLDO Local Government, 3 p.m. Thursday, 14th May 2026, Ilaje Local Government, 10 a.m. Odigbo Local Government, 12 noon. Ileoluji, 2 p.m. Okegbo, 4 p.m. Leke Leke, In God We Trust.
6: Ṣòrántí bí màmá wa ṣe máa ń tètè jí láti se oúnjẹ àárọ̀
7: fún. A gbọ́dọ̀ wá ohun tó jọjú ṣe fún màmá o.
8: Ó yá, ṣojú fún màmá rẹ pẹ̀lú ìrìn àjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fọ́ndún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àrùn kọ̀ọ̀kan pẹ̀lú lílo lẹ́tà kọ̀ọ̀kan nínú orúkọ màmá rẹ, kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iye owó rẹ̀ tó ₦5,000 sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa, kó o sì láǹfààní láti jẹ ẹ̀bùn. Ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk, ìlera àwọn màmá àjọ ẹbí.
9: Àjọ Fẹ́màn gé tuntun, ẹyẹ dalẹ̀ sójú ọ̀gbàrá. Onílé ẹ̀ máa ṣe gbà fójò, àgbàrá ò tó
10: wù ní. Ìtanilólobó pàtàkì rèé láti ọ̀dọ̀ àjọ tí ó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Ondo, State Emergency Management Agency, SEMA, lábẹ́ ìṣàkóso igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo, Dr. Láìdé Adélàmí, MNI. Wọ́n gba ìlú àgọ́ àtabúlé lámọ̀ràn pé àsọtẹ́lẹ̀ tí àwọn amòye ojú ọjọ́ sọ nípa òjò tí ó máa rọ̀. Wọ́n ní ká ṣe ìmọ́tótó ojú tó wa, ká la ojú àgbàrá dáadáa, ó ní ó ba lè máa lọ gẹ́gẹ́. Ká ṣe àtúnṣe àwọn òrùlé tí ń jò. Ó tó di pé àwọn òjò ńláńlá ń bẹ̀rẹ̀ kí gbogbo àwọn awakọ̀ àtọlọ́kadà ọ̀pá òfin rìnnà mọ́. Ayé sàṣà pajúdeere, ká sì máa tọ́jú ẹ̀yà ara ọkọ̀ wa dáadáa. Gómìnà Dr. Lucky Orímisàn Ayédàtiwa, wọ́n rọ gbogbo olùgbé ìpínlẹ̀ Ondo láti gba àlàáfíà láàyè fún ẹ̀mí àti dúkìá. Ǹjẹ́ bẹ́ẹ̀ bá wá kẹ́fín ìṣẹ̀lẹ̀kíṣẹ̀lẹ̀ ládùúgbò yín, ẹ máa pe àjọ SEMA sórí 0803-488-3275 tàbí 0703-187-7570 tàbí kẹ́ máa lọ tààrà sọ́fíìsì igbákejì gómìnà tí ń bẹ lálágbàká Lákùrẹ́. Ìkéde pàtàkì wá láti àjọ Ondo State Emergency Management Agency, SEMA.

ṣe lójú iná lè wúra oorun àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS jẹ́nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemita àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg ọ̀tá ayérayé ni àrùn ibà. Àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Shungala tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹgbẹ́ 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ̀ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta.

0: ṣe lọ nìyí.
1: Ọjọ́ Monday 18 oṣù tí a wà yìí ni Revival ní dédé aago mẹ́rin sí aago mẹ́fà ìrọ̀lẹ́. Tuesday 19 láwọn ṣe Bible study ní dédé aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́. Wednesday 20 ìsọjí náà ń tẹ̀síwájú ní dédé aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́. Thursday 21st láwọn ṣe Earth Talk ní aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́. Ọjọ́ Friday 22nd láwọn ṣe Praise Hour ní dédé aago mẹ́rin sí aago méjì àṣálẹ́. Saturday 23rd láwọn ṣe Environmental Sanitation. Bẹ́ẹ̀ni Sunday 24th gan ní ìdúpẹ́ àjọ̀dún ní dédé aago mẹ́wàá òwúrọ̀ níbi tí Evangelist Tọ́pẹ́ Olútòkun láti ìlú Ìbàdàn yóò ti máa fi orin ìyìn tí ó ní agbára fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀.
0: Ìgbìmọ̀ àjọ̀dún
1: ni olùkéde
0: Jésù l'Olúwa.
2: Ẹyin iwájú ká ilé ẹ̀rí kan gógógó aṣọ àṣírí gbàbọ̀dé ó fàyà mọ́ni lára lọ́jọ́ ayẹyẹ òpó olé dẹnu kọlẹ̀ ó sọ nílé sókòlò bú ọ̀sán gangan àtẹlẹsẹ̀ lùgbàdì ọ̀nà ó dasá lùbàtà sínú àdánwò ńlá akọni ńlá lọ gbogbo ilé nsomi lójú tótótó lè chi mrs gray ọmọ sọfẹ èjìdé ọmọ wọn lájọwọ àkókò ikú ja wọn jẹgbá agbègbè jomi àjòdà ewé já lórí ìrókò dígbélé tí yóò wáyé ní ọjọ́ kẹẹ̀dógún oṣù yìí àná ọ̀sẹ̀ yìí gangan tó bá dọjọ́ kẹyìnlá náà gbé òkú kúrò ní ọ̀kẹ́rọ́yà hospital ìkàrí àkókò ní aago mọ́kànlá àárọ̀ kéréje lọ sílé màmá ní nọmba E44 quarter àjọwọ́ àkókò ọjọ́ òun kan náà ní christian way níbi tí orin ọlọ́kọ̀jọ̀ kan yóò ti máa wáyé ní aago márùn-ún ìrọ̀lẹ́ kéréje tó bá dọjọ́ kẹẹ̀dógún ní ìsẹ̀ àṣekágbá ọbànà akọwọnsí lẹtà àgbẹta ìmọràn ọbànà àjíkẹ ẹlẹwọ obìnrin ó dàárọ mama ọgbẹni èjìdé gbẹngà ló kéde lórúkọ ọmọ àtọmọ ọmọ.

0: Please listen to this announcement.
1: Appreciation.
2: Gbogbo àwọn ọmọ ìrìnwò níjọba ìbílẹ̀ Ìlàjẹ́ fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa His Excellency Dókítà Lọ́kẹ́ Orímisàn Ayédàtiwá Honorable Commissioner for Local Government and Chieftaincy Affairs Honorable Hamidu Takurọ àti gbogbo ìgbìmọ̀ ìjọba ìpínlẹ̀ Ondo àti alága ìjọba ìbílẹ̀ Ìlàjẹ́ Honorable Orípáyé Morris AKA Ara àti gbogbo ọmọ ìjọba ìbílẹ̀ Ìlàjẹ́ àti gbogbo àwọn ọba níjọba ìbílẹ̀ Ìlàjẹ́ fún àlọ́tì àti àtìlẹyìn wọn fún dídé kábíyèsí wa Jackson Akinsanwo Okorisi Odinwolu Ìpẹ́ Afàyàgbà wa of Jiriwo Kingdom ni adé àti fún kọrọ ṣe wọn ṣe wáyé ní on the 14th of May ní òde Jiriwo ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ nígbà tí ṣíṣe ìtọ́jú àlejò máa wáyé ní 15th of May ní ọba Olúbo Event Hall ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ gómìnà wa adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe o ọlọ́lá gómìnà wa yóò máa jí yín ṣe o ìgbà yín ó máa tùbà ó máa tùṣẹ́ ẹ ṣe ní orúkọ gbogbo àwọn ọmọ Jiriwo nílé lóko àwa ń sọ wípé ọlọ́lá gómìnà wa ẹ ṣe o ṣe o ṣe.
3: Àjèjì lájẹ́ láyé.
4: Kàtọ́rọ́ ni ó gbígbó. Kàtọ́rọ́ mọ̀ ó dọ̀dàn. Ó di bí ẹni jọ ni. Ó di bí èèyàn jọ yàn. Bàbá wa pa. Joseph Ọlámúyíwá. Awọ́nùsìkà. Ó dàárọ̀. Èyí la fi ń kéde. Ìpapòdà àti ìsìnkú bàbá àti bàbá bàbá wa. Ẹni tó sùn nínú Olúwa lẹ́yìn àìsàn ráńpẹ́. Lẹ́yìn ìgbà tí wọ́n pé ọgọ́fà ọdún láyé. 120 years. Bí ètò ìsìnkú bàbá ní dédé agogo mẹ́rin ní ètò ìdánijí onígbàgbọ́ èyí tí a pè ní wake up yóò máa wáyé ní dédé agogo mẹ́rin ìrọ̀lẹ́ tó bá wá di ọjọ́ friday ní ètò ìsìnkú yóò wáyé nílé olóńgbé èyí tí ó bẹ̀rẹ̀ ní dédé agogo méje àárọ̀ níbi tí a ó ti fi eru fi eru ní yẹpẹ̀ fún yẹpẹ̀ lẹ́yìn èyí ni a ó lọ fún ìjáde òkú àti ìdúpẹ́ òkú ní inú ìjọ cac òkè ayọ̀ ọlọ́run ṣògo yàbá òdòdé
5: ọmọ báyẹ̀dá ìmọ̀nàkùn ọmọ yèyí ẹ̀ òkèdí mi kà ọmọládé ọmọkọ.
4: àwọn ọmọ àti ọmọ ọmọ àwọn ọmọ olùkẹ́kẹ́.
6: ilé ayé yìí.
7: Yes, oh, this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh, yeah, spell celery.
8: S-E-L-A-R-I-E. Celery.
7: Bros, you want turn onto salary? Okay, spell turmeric.
9: T-U-R-M-E-R-I-C.
7: Yes, oh.
9: Turmeric.
7: Correct. One carton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
0: To this announcement, the itinerary of Honorable Dr. Kekemeke is meeting with APC stakeholders in Ondo South. This to inform all APC party stakeholders in Ondo South Senatorial District that the itinerary of Honorable Dr. D.I. Kekemeke meeting earlier scheduled has been reversed as follows. Wednesday, 13th May 2026, Okitukupa Local Government, 10 a.m. Irele Local Government, 1 p.m. SLDO Local Government, 3 p.m. Thursday, 14th May 2026, Ilaje Local Government, 10 a.m. Odigbo Local Government, 12 noon. Ileoluji, 2 p.m. Okegbo, 4 p.m. Leke Leke, in God we trust.
10: Iyọmọdé ìwádùúwẹ̀ yàwá kan rẹ̀ yóò já.
11: Kúkú ti mú màmá.
12: Beatrice
11: Adébámóyè.
12: Àpé
11: Àlálẹ̀dọ̀ wọ̀.
12: Ọjọ́ ti ebó ojú.
11: Ó tún ti ebó ojú.
12: Yèmẹ̀ ń wúlé.
11: Yọ̀dálú fẹ́ fi ọwọ́ mi yọ ké.
12: Mo gbèsè tí
11: yìí jẹ́ ìsún tu kan o.
12: Ẹyẹ mi.
11: Àpé
12: ó ṣe bẹ́ẹ̀.
11: Ó ti bọ́wọ́ tuntun láàyè.
12: Mo fi dọ́gbọ́n máa di sọ o.
11: Wọ́n wáyé dọ́gbọ́n máa kúnà.
12: Àmọ́
11: àgbà ó tọrọ.
12: Bílẹ̀ tí lọ́jọ́ kẹtàlá.
11: Oṣù kẹrin ọdún yóò ráyè yìí.
12: Ojú àjàbú máa ma
11: ọ̀rọ̀ gédé o.
12: Kí máa yá díjà ọdún.
11: Oṣù yóò ráyè yìí.
12: Ọgbà ẹ̀sìn St. Louis hospital yìí ń rọrùn ọgbà ìyàgbẹ́ màmá
11: ìṣèlú ọ̀rọ̀ máa dẹ̀ o.
12: kí máa da aago mẹ́rin alẹ́.
11: ọ̀chà ẹ̀sùn onígbàgbọ́ ń ní màmá.
12: kí máa yá dọ́jọ́ sátidé.
11: ọ̀gbẹ́ màmá gẹ̀gẹ̀.
12: ọ̀gbẹ́ káyẹ̀.
11: Christ Renewal Church.
12: New Church Grammar School.
11: ọ̀rọ̀
12: ọmọ àgbàdo àti màmá tá
11: a yà sọ́lẹ̀ ẹ̀gbọ́.
12: káre òye mi.
11: ọmọ alúgbòrò kan náà sà. yẹ́rú máa gbọdọ̀ yù.
12: ọ̀tún abẹ́rẹ́
11: orí
12: òsín
13: àkókò náà ti jẹ́ tí olúwa fẹ́ bẹ ìlú Àkúrẹ́ wò pẹ̀lú ìbúgbàmù iṣẹ́ mi àti ìyanu. ẹ wá sí ibi ìsọjí. ni ti a pe akore re ni akure miracle explosion itile ati idande ati aroye yo wa ati opolopo ise iyanu miran
6: si bi isoju iyanu yi
13: ti yo bere ni ojo wednesday ojo keta lati di ojo sunday ojo keta di logun
6: osu yi
13: from wednesday 13 to sunday 17th of may 2026
6: yo wa ye nu jerry consolation and the bat bible church
13: ni ochile roundabout leyin le olukayode
6: nibe ni olorun yo ti ma lo iranse re bishop jide orire
13: en ti se woli ti o ku fun ifami ororoyan fun ise ami ati iyanu
6: pelu ajirere wale adeleye eni ti oluwa ti fi ami ororoyan fun ise iyanu
13: wa ise iyanu re daju
6: ma gbagbe
13: isoju yi yo waye ninu ijori consolation of the bat bible church
6: to wa ni eyin le olukayode ni ochile roundabout ni ilu akure
13: ni ojo wednesday ojo keta lati di ojo sunday ojo keta di logun
6: odun yi
13: from wednesday 30 to sunday 17th of may 2026
6: ago merin abo irere ni isoju yi yo ma bere ni ojojumo
13: wa pelu ara ore ati ojulumo re
6: jesu duro de o
9: mo wa e fura balẹ gbọ aroye awa odo ni odo community ikare akoko
14: o ti wa city gbọ wa wipe iroyin kan lo kaakiri lori afefe
9: enikan pe ara re lo lori odo wa ni odo
14: o si n soro alfa sa si omo wa senito jide ipinse agba
9: enikeni to ba wa n pe ara re lo lori odo odo
14: eyin eyan
9: e lo sora fun o ke ma ba rolu bible aya
14: ogbeni olabinjo tairu
9: ni olori odo wa ni odo community ikare akoko
14: be ni omo wa senito jide ipinse agba
9: omo wa tata to se n fi yogan lawujo
14: o n se daada si wa
9: o ti n se fun na lo nse falejo
14: erede yi ni gbogbo ilu ati awon odo se feran re
9: e je ka gbo latenu lori odo wa
15: emi olabinjo tairu lori odo odo e fi asiko yi so fun yin pe gbogbo awon information te n gbo pe enikan pe awon lori odo iro ni o eyin omo wa jide isagba lawa o
9: ikilo pataki fe ni keni to ba wa ni di baje yi
14: ko lo jawo nbe
9: lai je be
14: a fi mu re kata ofin
9: odo youth forum lo ni gbengbe lawa leyin awon omo wa
14: olori odo
9: ati senator wa senator jide isagba
16: You don't read, you don't pray, you don't try, but university doors still no gree open. Another year, another cut-off, another result wey no go as you plan am. But what if the door wey you dey knock no be the only door? My brother and my sister, you no be failure. Other ways dey to enter university.
17: EduTech business don open another door. One wey go carry you straight enter Ahmadu Bello University or Babcock University. Through their fully accredited distance learning program, you fit even study from your house or as time allow you. Get full recognized degree. Your own way. Real university, real certificate, real future. No let another year pass you.
16: Your admission they wait.
17: Visit edutechbusiness.net or call 0903-981-9036 0708-063-1839. EduTech Business.
18: Your university journey starts now.
19: O ti pe odun kan ti oba wa Imperial Majesty oba Dr. Joseph Oluwadare Agunbíadé JP otutu bi osun third oloba o daye ti waja lati loda baba o baba won Prince Omagbadebo Adeusi Aladetoye Orioge ati gbogbo omo ilu oba ile Oman abroad lo seran ti baba wa waju ti e doju kan o ti da na eyin te fi sile ko de ni baje lai lai
20: je pe won ti se lo ni yi ojo Wednesday 13 of May ni doyi ko gbogbo oba ile de afi baba wa ni gago mewa owuro ni ojo 14 Thursday 14 of May ni ìdánilẹ́kọ̀ọ́ ìrántí ọba ní èjì ọba high school ní Dégago mẹ́ta ọ̀sán. Friday 15 of May ni kíni sí àwọn mọ́dálẹ́sì bébí ohun ìsinjú máa ti máa tẹ̀lé ní ọba ilé central mosque ní Dégago kan ọ̀sán. Tó bá wá Saturday 16 of May ni ètò ìdúpẹ́ ní St John Anglican Church ọba ilé ní Dégago mẹ́wàá òwúrọ̀. Ayẹyẹ wẹ̀jẹwẹ̀ mú máa tẹ̀lé pẹ̀lú ètò ìgbàlejò ní èjì ọba high school.
21: Ọmọ ilé bi, ọmọ ibá bi, ọmọ ṣàkàlẹ̀ ládùúgbò ló ń gbà.
22: Ajaguna Liberty Outreach Dalo in conjunction with Grace Covenant Center present 14th year anniversary Peru Akuri Divine Intervention lati ojo Thursday ojo kerinla Thursday 14th to Sunday 17th May 2026 Ibejopo aro ati osan yo wa there will be both morning and evening session Agumesan abo aro oni morning session ni Grace Covenant Center Agumanwe role oni evening session to je open air crusade ni esoji itagbangba ni ugbe moto park ground hand alakale lori sirisi praise feast fire conference isoji to lagbara awon eni ami ororo oluwa jo wa ni kale awon bi his royal majesty oba ajebanji ajibola elesun reti esure ekiti pastor oluwaseyi israel latabuja pastor moses bolanewa latibadan dr prophet tunde oluyeun ati dalo ministry opo lorin emi ni yo lorin yin lati fi gbe oluwaga awon bi pastor mrs lola akambi sister sewan debi sister bola grace ati bebe lo isin dupe lojo sunday ojo ketadilogun sunday 17th may 2026 08038729416 08038729416 number te pe fun adura ti moran niyan dalo in conjunction with grace covenant center lolu kede

0: Reverend Prophet Gabriel Benny, Omoge JP, Pastor and Spiritual Head, Celestial Church of Christ Worldwide.
1: Bí ètò ìsìnkú wọn ṣe lọ nìyí. Ní ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún 2026, ní agogo méje òwúrọ̀,
0: ni a ó bí ara bàbá wa gẹ̀gẹ̀gẹ̀ láti ìlú Èkó dúró díẹ̀ fún ayẹyẹ ìkẹyìn. Kúkúrú ní Celestial Golden City, Lagos Ibadan Express Road. Lẹ́yìn èyí, la ó gbé ara bàbá wa padà sí ìlú Àkúrẹ́ níbi tí a ó ti ṣe àṣálẹ́ orin ìyìn fún bàbá wa. Bẹ̀rẹ̀ láti agogo márùn-ún ìrọ̀lẹ́. Nígbà tí Night of Tribute tí yóò tẹ̀lé ní ilé ìjọsìn bàbá wa CCC Area Carry Holy Land Parish Ọba Ilé Ondo State ní ọjọ́ karùndínlógún oṣù karùn-ún ọdún 2026 ni a ó máa ṣe ẹ̀sìn ìdágbére fún bàbá wa ní ilé ìjọsìn wa náà. A ó bẹ̀rẹ̀ ẹ̀sìn yìí ní aago mẹ́wàá òwúrọ̀ títí tí a ó fi sin òkú ní ìtẹ́. Lẹ́yìn náà ni a ó pàdé ní gbàgede Akéèdè Gbátòrò ní ìlú Àkúrẹ́ fún ijó àti ayẹyẹ ni ọmọ sin. Súnre o, bàbá wa ọ̀hún National Burial Committee ni olùkéde.

0: máa fi fo rẹ ṣòfò. Má fowó rẹ ṣòfò. Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Náwó díẹ̀. Fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Na double rich chicken taste, more enjoyment and more value for your money.
1: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Me and Maggi
1: so good together.
3: Ṣé o lè fi irun mi dárú ara yìí?
4: Oníbàárà mi ọ̀wọ́n.
3: Ó kọ lórí YouTube ni.
4: Ṣé o ní dátà tó pọ̀ tó bá yẹn ni?
3: Dátà láti MTN ó yàtọ̀ mà ní. Pẹ̀lú 400 naira péré, mo ń jàǹfààní pé ìṣẹ́jú méje àtẹ́gbẹ̀ta dátà.
5: Má dúró má rosẹ̀. Jàǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀. O tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí dátà gígábáìtì méjì yóò tún lé lórí rẹ̀ fún 1000 naira. Testa 312 star 14 hash láti jẹ̀gbádùn MTN ó yàtọ̀. Ó yàtọ̀ lóòótọ́.
6: Ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tó bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mí torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Aba Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kìí ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànàṣẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa. Láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ́ egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Pọ́nbélé egbògi náà ná fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ̀. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
7: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
8: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Aba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Aba Mixture kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abá
9: dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 abamation láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 abamation. Gbogbo ìgbà ìjàwá ìjà ò sí. Always guide me.
6: Bẹ́ẹ̀ni, ìjáwá ìjà ò sí Always Guide náà ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Abba Mixture yìí. Nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091-60-62-6253. Ẹjẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091-60-62-6253. Tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé. Ire o.
10: Lọ́lọ́wà ni omi àlọ́.
11: Ó wà ní omi àlọ́.
10: Pàdé jù ní omi àlọ́.
11: Ó wà ní omi àlọ́.
12: Ṣé o lè fi irun mi dárú ara yìí?
13: Oníbàárà mi ọ̀wọ́n. Mo ń kọ lórí YouTube ni.
12: Ṣé o ní dátà tó pọ̀ tó bá yẹn ni?
13: Ah, dátà láti MTN ó yàtọ̀ mà ni. Pẹ̀lú 400 naira péré, mo ń jàǹfààní ìpè ìṣẹ́jú méje. Àtẹ̀gbẹ́ta dátà.
5: Má dúró má rosẹ̀. Jàǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀. O tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí dátà gigabyte méjì yóò tún lé lórí rẹ̀ fún 1000 naira. Testa 312*14# láti jẹ̀gbádùn MTN ó yàtọ̀. Ó yàtọ̀ lóòótọ́.

0: kú sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yìí. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Ṣé
4: pẹ̀lú ìrìn àjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fọ́dún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àrokọ́kọ́ pẹ̀lú lílo lẹ́tà kọ̀kan nínú orúkọ màmá rẹ, kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iye owó rẹ̀ tó ₦5,000 sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa, kó o sì láǹfààní láti jẹ ẹ̀bùn. Ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk, ìlera àwọn màmá àjọ ẹbí.
5: Òde ọ̀rọ̀ tó a mètìtì lọ́jọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún tá a wà yìí nílé lóko ya ẹ jẹ́ ká parapọ̀ kájọ débẹ̀. Gbogbo ẹbí ṣe pẹ̀lú wa àtàwọn olóyè ìlú ṣe pẹ̀lú wa. Nọ́ńfàsì kò yí pé gbogbo ẹ̀yẹn ní rèlú láti wá bá wa darapọ̀ níbi ayẹyẹ ìyànsípò àti gbọ̀pá àṣẹ ọba wa. His Royal Majesty Ọba Adéwálé Ọlọ́runwá Elifos Orisamoluwa. Gẹ́gẹ́ bí ṣe pẹ̀lú wa ọ̀rọ̀ ọ̀tọ̀ Ọ̀jágbójú Force látọwọ́ gómìnà wa nípínlẹ̀ Ondo His Excellency Dr. Lucky Orimisan Ayédàtiwa. Ọjọ́ Tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrìnlá oṣù tá a wà yìí ni ayẹyẹ ńlá yóò wáyé. Bẹ̀rẹ̀ látàgọ mẹ́wàá àárọ̀ ní òde ọ̀rọ̀ ọ̀tọ̀ nílé lóko ẹjẹ́ parapọ̀ kájọ ṣe ayẹyẹ ńlá yìí. Olúbákẹ́ àgbẹ̀ wá o. Àṣẹ.
6: Màmá wa olórí Felicia Ìdùwú Adékànbí ni Àlàbí. Ó mà ti re bí àgbà ń re o nígbà tó pé 100 years. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé lẹ́yìn Glorious Estate of a Republic

0: Orule alawo orisirisi to fun ni ifokunbalẹ ti o si dara pupo ni ki o ma lo. MINL Limited ti won je oga ninu awon onimo technology orule ti o dara ti o si ni ododo. Orule Sumo ati Orule Sumo PPG ti o lawo orisirisi lalupe o dara pupo. Owo re o si gani lara kan si MINL Limited ni number 21 23 Opoponu Abimbola ni Solo Industrial Estate ni Solo Leko. Telephone
1: 0916-000-3434 0803-258-1864
0: Orule Sumo ati Orule PPG alawo orisirisi
2: ade ori gbogbo ile.
3: Ó mà ti wáyé gbogbo àwọn ènìyàn báyìí o.
4: Wípé àgbọn ni ohun ọ̀gbìn eléso tó wúlò púpọ̀ jùlọ láyé.
3: Ó wà fún jíjẹ.
4: Ó fi ń ṣe òróró.
3: Ọṣẹ.
4: Kírèmì.
3: Fúláwà.
4: Ìkàkàrà ṣẹ̀lẹ̀ ẹ̀fọ́ àwo.
3: Fún abọ́.
4: Fún ṣàkó.
3: Ṣíṣe okùn.
4: Ṣíṣe ìgbálẹ̀.
3: Ihun agbọ̀.
4: Ihun aṣọ.
3: Igi ẹ̀fún kíkanlé.
4: Ṣe ládà àti sílè.
3: Gbogbo ẹ̀fún ṣíṣe àgbo fún ìlera ẹ̀dá.
4: Ẹ wo ìwúlò àgbọn pọ̀.
3: Orí ẹ̀ lọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ṣe wọ́n ń ṣoko ẹ̀ báyìí.
4: Ó ti dowó gidi látọ̀dọ̀ àwọn iléeṣẹ́ ńlá ńlá tí ń lò.
3: Ìdí rèé tí wọ́n fi kó hybrid dual malaysia coconut seedlings wá.
4: Kì í pẹ́ kó tó bẹ̀rẹ̀ sí so sa.
3: Oya.
4: Èyí tẹ́ bá fẹ́ rà tàbí tẹ́ fẹ́ káwá bá yín dá oko ẹ̀ ní rẹpẹtẹ tẹ́ tẹ́.
3: Ìlú ìdánilẹ́kọ̀ọ́ tó kìdọ̀ lórí ẹ̀.
4: Ẹ máa bọ̀.
3: Wọ́n tó wà ní gáràjì ní kàrẹ́ àkókò.
4: Kí wọ́n máa bá yín ko débikíbi tẹ́ bá fẹ́ ko lọ ní Nàìjíríà.
3: Bó bá dẹ̀ ti wù kó pọ̀ tó lọ́jọ́ ìkórè, a máa tún rà padà.
4: For more information,
3: ẹ kàn sí Olo Agric Business Services Nigeria Limited.
4: Come to our office.
3: Atadeyemi area.
4: Beside Ugbe High School Bridge.
3: Long Ugbe Epimi Road, Ugbe Akoko.
4: All Reverend Kano J.A. Ologun Ode.
3: Telephone 0703-1555-631.
4: Agbon, agbon,
3: o ti dobe.
5: Ikú lopin ìrìn àjò ẹ̀dá, ọ̀run nìkan ni ìrìn àjò, àrèmábọ̀.
6: Tí o ní o, ìlú Ayọ̀.
5: Pẹ̀lú ọkàn pẹ́ sí Olúwa ní gbogbo ẹbí Abégúndé rí Ìwárọ̀ọ̀kà ìpínlẹ̀ Ondo.
7: Ó ń ṣe ìkéde ìjáde òkú àti ìsìn ìdúpẹ́ màmá wa late Madam Abiodun Agatha Abégúndé.
5: Màmá jáde láyé
7: lẹ́yìn
5: tí wọ́n to ọdún 82 years láyé kọ́lọ́jọ́ tòde.
7: Thursday, ọjọ́ kẹrìnlá, 14th of May 2026, láìsùn onígbàgbọ́ máa wáyé ní ilé màmá, No. 5 Off Hospital Road, Ọwálúsì Quarters, Ìwárọ̀ọ̀kà, láago 5 PM.
5: Tó bá wa dọjọ́ Friday, ọjọ́ 15 oṣù yìí, 15th of May 2026, ni Mísà ẹ̀yẹ ìkẹyìn máa wáyé fún abiyamọ tòótọ́ ní St. Clara Catholic Church, Ọwálúsì, Ìwárọ̀ọ̀kà, bẹ̀rẹ̀ láago 10 òwúrọ̀.
7: Tí ìgbàlejò rẹ̀ jẹ́ rẹ̀ mú ẹni ọmọ sí yóò sì tẹ̀lé ní LA1 Primary School Fee, Ọwálúsì Kọta, Ìwárọ̀ọ̀kà.
5: Màmá wa olóògbé Madam Agatha Abiodun Abegunde ọmọ adúlójú gbogbo ọmọ ló ń kéde lórúkọ gbogbo ẹbí pátá.

0: àti kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga ti di rọrùn ní iléèwé Poji College of Air Technology. Ìwọ fẹ́ ṣe ND, HND tàbí diploma, má làágùnjì lọ, máa bọ̀ ní Poji College of Air Technology. Wọ́n sì kalẹ̀ sí Òkè Mosu, Òkè Ẹ̀rì, Ìjẹ̀bú-òde, Ìpínlẹ̀ Ògùn. Ọ̀nà kíní láti jẹ́ kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga yìí, òun ni pé kí akẹ́kọ̀ọ́ ní 5 credits ní math, English, chemistry, biology àti physics. Bí ó jẹ́ pé o ti mú ilé ẹ̀kọ́ gíga míì, tó sì ní 100 mark yẹn 120. Àyè wà fún ọ láti ṣe àyípadà ilé ẹ̀kọ́ tí o mú. Akẹ́kọ̀ọ́ tó wù láti ṣe ND lọ́dọ̀ wọn gbọ́dọ̀ gba fọ́ọ̀mù JAMB. Ó sì gbọ́dọ̀ fi Poji College of Air Technology ṣe àyò rẹ̀. Ọdún méjì gbáko ni akẹ́kọ̀ọ́ yóò lò ní ìpele Higher National Diploma HND tó sì lè kẹ́kọ̀ọ́ nípa Community Health,
1: Pharmacy Technician,
0: Environmental Health Technology, Health Information Management àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà, ọdún méjì ni akẹ́kọ̀ọ́ yóò lò ní ìpele National Diploma ìyẹn ND lálá ìgbàgbé àti mẹ́nuba ètò Professional Diploma PD. 10,000 péré ni owó fọ́ọ̀mù wọn N10,000 tí ìdánwò yóò sì wáyé ní 11 July 2026 nílé ẹ̀kọ́ gíga náà. Ètò ìsirú ìlú wà fáwọn akẹ́kọ̀ọ́ tó bá kẹ́kọ̀ọ́ jáde nílé ẹ̀kọ́ yìí. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ 0706302-0308. Ilé ẹ̀kọ́ Poji College of Air Technology, ipò iwájú ni wọ́n wà.

0: Jess Globin, oògùn àpilẹ̀ṣẹ̀ olómi tó ń ṣe àlékún ìlera pẹ̀lú àwọn èlò hemoglobin, vitamin B12 àtàwọn amáradjí míì. Kára ó jí pépé kára jọ̀lọ̀. Jess Globin, ó wà ní 200ml. Jess Globin Plus tún fakọyọ ìmọ̀ ìjìnlẹ̀ tó gbẹ́pẹ́lé fún ìlera mọ̀lẹ́bí. Àjọ NAFDAC fòun tẹ̀lú iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Ó ń fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Má fi àlàáfíà rẹ tàfàlà. Gbé Jess Globin lura lọ́wọ́ kan, kára ó pọ̀ sípò.
1: Ọkàn yìí wúlò púpọ̀ púpọ̀ fara ìrẹ́dẹ.
2: Admission. Tech Royal College of Health Sciences and Technology, Oke Royal Estate, Ilepa Odo Road, Adagun Odo Beachhead, Ikare Akoko, Ondo State, Nigeria. Invite suitably qualified candidates for admission into 2026-2027 academic session, leading to the award of diploma in the following courses: caregivers, community health extension workers, medical laboratory technician, pharmacy technician, health information management, and other courses. Application forms with course details can be obtained through our admission portal, www.broches.com.ng. or visit the college at number 6 Oke Royal Estate, Adagun Odo Beachhead, Ilepa Odo Road, Ikare Akoko, Ondo State, Nigeria. Please note that the matriculation ceremony for 2025-2026 academic session comes up on Saturday, 16th of May, 2026 at 10 a.m. at the college campus. For further inquiries, call 091-304-66681. BTech Royal College of Health Sciences and Technology. Training today, caring for tomorrow. Management. Announcer.
3: Ilé-iṣẹ́ kan bẹ lóde ilẹ̀ yìí tí wọ́n ti ran aṣọ tí ó dàbí ẹni tí wọ́n bí ni mọ̀. Mass Fashion Studio. Ó yá ẹjẹ́ àjọ débẹ̀.
4: Sísun la ayé bá sísun ṣáàlà.
3: Ìròyìn ọ̀tá fojúbà ẹni bá dé Mass Fashion Studio ló lè ròyìn onírúurú àwọn aṣọ tó jẹ́ quality with different sizes tí wọ́n ti rán sílẹ̀ ló ń ṣe wámúmi. Àwọn Senator style lónírúurú tí ó dúró rekete lára. Wọ́n tún bá ní kóṣẹ́ sí agbada fiṣẹ́ sára aṣọ. Wọ́n lè bá ní tẹ orúkọ sára fìlà pẹ̀lú iṣẹ́ ara rẹ̀. Ẹ̀yin ilé-iṣẹ́ tẹ fẹ́ ṣe logo sára first ilé-iṣẹ́ yín. Wọ́n bá yín design rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti fẹ́. Àbí ẹ̀yin tẹ fẹ́ tẹ orúkọ sára first yálà tó lóṣèlú àbí fáwọn òṣìṣẹ́ yín. Ẹ má wulẹ̀ dààmú jìnà mọ́. Ẹ máa bọ̀ ní Mass Fashion Studio. Wọ́n wà ní Kajola Junction nílùú Ondo. Ẹ̀yin ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀. Mass Fashion Studio ní kẹ́ ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ la lè deliver product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A wà láwọn orí social media, Instagram àti TikTok. Ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí: 0913-795-2276 tàbí 0706-952-6360. Mass Fashion Studio. Ẹ dín wa wò lónìí, ẹ rí pé rere ń tolú wa.
5: Ọjọ́ ìyànjọ́ yẹn láàrin ìlú, ó láti jẹ́ nílé.
6: Òde ọ̀rọ̀ tó á mètìtì. Lọ́jọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún tá a wà yìí, nílé lóko ya ẹjẹ́ ká parapọ̀ kájọ débẹ̀. Ẹbí ṣe pẹ̀lú wa àtàwọn olóyè ìlú ṣe pẹ̀lú wa. Wọ́n fàsìkò yí pé gbogbo ìyẹn ní rèlú. Láti wá bá wa darapọ̀ níbi ayẹyẹ ìyànsípò àti gbọ̀pá àṣẹ ọba wa. His Royal Majesty Ọba Adéwálé Ọlọ́run wa. Elifos Orisamoluwa. Gẹ́gẹ́ bí ṣe pẹ̀lú wa ọ̀rọ̀ ọ̀tọ̀ Ọ̀jágbójú Force. Látọwọ́ gómìnà wa nípínlẹ̀ Ondo. His Excellency Dr. Lucky Orimisan Ayédàtiwa. Ọjọ́ Thursday ọjọ́ kẹrìnlá oṣù tá a wà yìí ni ayẹyẹ ńlá yìí wáyé. Bẹ̀rẹ̀ látago mẹ́wàá àárọ̀ ní òde ọ̀rọ̀ ọ̀tọ̀ nílé lóko ẹjẹ́ àparapọ̀ kájọ ṣe ayẹyẹ ńlá yìí. Olúbákin àgbè wá o. Àṣẹ.
7: Please listen to this announcement. The itinerary of Honorable Dr. Kekemeke's meeting with APC stakeholders in Ondo South. This to inform all APC party stakeholders in Ondo South Senatorial District that the itinerary of Honorable Dr. D.I. Kekemeke meeting earlier scheduled has been reversed as follows. Wednesday, 13th May 2026, Okitukupa Local Government, 10 a.m. Irele Local Government, 1 p.m. SLDO Local Government, 3 p.m. Thursday, 14th May 2026, Ilaje Local Government, 10 a.m. Odigbo Local Government, 12 noon. Ileoluji, 2 p.m. Okegbo, 4 p.m. Leke Leke, In God We Trust.
8: Ọ̀tọ̀ ni wípé ẹni tá a bá ṣe lóore, ṣe ló yẹ kó dúpẹ́.
9: Appreciation, mo dúpẹ́, onígun ọ̀rẹ́, bàbá mo pẹ́ mi.
8: Ìdí nìyí tí gbogbo àwọn ọmọ ìrìnwò níjọba ìbílẹ̀ ìlàjẹ́ fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa his excellency dókítà lọ́kẹ́ olúmisàn ayédàtiwa honourable commissioner for local government and chieftaincy affairs honourable amidu takurọ àti gbogbo ìgbìmọ̀ ìjọba ìbílẹ̀ ondo àti alága ìjọba ìbílẹ̀ ìlàjẹ́ honourable orífáyé morris aka ara àti gbogbo ọmọ ìjọba ìbílẹ̀ ìlàjẹ́ àti gbogbo àwọn ọba níjọba ìbílẹ̀ ìlàjẹ́ fún àlọ́tí àti àtìlẹyìn wọn fún dídé kábíyèsí wa jackson akinsanwó okòjì odinwolu ìpẹ́ afàyàgbà wa of jirinwo kingdom ní adé àti fún coronation wọn tí ó wáyé ní on the 14th of may ní òde jirinwo ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ nígbà tí ṣíṣe ìtọ́jú àlejò máa wáyé ní 15th of may ní ọba olúbo event hall ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ gómìnà wa adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe o ọlọ́lá gómìnà wa yóò máa jí yín ṣe o ìgbà yín ó máa tùbà ó máa tùṣẹ́ ẹ ṣe ní orúkọ gbogbo àwọn ọmọ jirinwo nílé lóko àwa ń sọ wípé ọlọ́lá gómìnà wa ẹ ṣe o ṣe o ṣe.
10: Ẹ kúlé láàárọ̀ yọ gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa.
11: Ní gbogbo ibikíbi tẹ́tí láǹfààní àti máa wo àlóòrọ̀ ìlà tí ń kí n pé ojúre mọ́ yín lónìí o.
10: Ṣé dáadáa lẹ́jí lónìí?
11: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run léyìí tí ń ṣọ́ wa ṣọ́ ìṣiṣẹ́ wa.
10: Ṣé o bàbá.
11: Léyìí tó ń ṣọ́ wa lójú oorun lójú ayé.
10: Ṣé o Ọlọ́run.
11: Ó sì tún ṣọ́ wa ní gbogbo ìrìnkèrindò wa nínú yẹ̀wò nínú yàrá ni àti ní gbogbo ibi bá ti ń lọ bá ti ń padà òòjì àfẹsẹ̀kọ
10: agbe orúkọ rẹ ga
11: bá ti ń lọ sórí ètò táwọn padà òòjì àfẹnukọ
10: àyẹ̀ ò ọlọ́
11: òòjì àjẹni tán wá
10: òòjì
11: àrógùn ìbànújẹ́ òòjì àrógùn ìdágìrì òjijì tí ọmọ fi sọ pé a sì gbóhùn ẹ̀ lánàá o kò dẹ̀ tí ìpẹ́ tó sọ̀rọ̀ tán o
10: bẹ́ẹ̀ni
11: tó ọlọ́run agbe ọ̀gá yìí
10: ológo
11: torí pé ìwọ nìkan láàbò lórí gósẹ́nì
10: bẹ́ẹ̀ni
11: ìwọ ló sì ṣàbò lórí wa ìbájẹ́pọ̀ ti fi wá sílẹ̀ ni ọlọ́run ìròyìn ìbá ti yàtọ̀
10: ìbá ti ga jù
11: nǹkan mi
10: òṣèlú ọlọ́run
11: adúpẹ́ o
10: agbe ọ̀gá o
11: àmọ́ tá a bá sọ nípa iṣẹ́ tó ń ṣe fún wa tó sì bèrè ohunkóhun lọ́wọ́ wa bẹ́ẹ̀ bá kọ̀ bẹ́ẹ̀ bá tètè sanwó dé àdúgbò yóò mọ halẹ̀ mọ́ yín pé èyí ń sùn sílé mi lọ́la o bójú ọ̀dẹ tí ń bọ̀ ṣọlé ní ọ̀sán pé bàbá láǹlọ́ọ̀dù ọwọ́ mi lẹ́yìn lẹ́mí gbogbo yín wà nù léyìí o bẹ́ẹ̀ kẹ̀hún gan ti ń sọ̀rọ̀ ọwọ́ ọlọ́run lẹ́mí rẹ̀ wà
10: tó
11: ọlọ́run agbé ọ̀gá o
10: adúpẹ́
11: o ayìn ológo bẹẹni a sì túnú pẹ́ẹ́ torípa tún ti padà sórí ètò láàárọ̀ tòní nígbà tá à ń lọ lánàá fi ṣàwàdà láǹbọ̀ lọ́la o ọlọ́run ọba mi sì fi ó sọ di òótọ́ mọ́ wa lọ́wọ́
10: bẹẹni
11: ó mu lọ sílé àṣẹ látún ti dé láàárọ̀ yìí lórí ètò yín ètò wa tá a ti mú àwọn kókó tó bá suyọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa wá sí etí wọ yín láàárọ̀ tòní àti kó àwọn ìwé ìròyìn ọ̀hún àtúntò
10: kó dé
11: gẹ́gẹ́ bí ìṣe wa ṣùgbọ́n ìtọ̀sẹ̀ ló lọ́yọ́ nítorí ṣíṣe ń tẹ̀lé ńlọrọ̀ ilé ayé
10: èyàn
11: tó bá fẹ́
10: ọlọ́run tá a fi tẹ̀lé o kálukú dò
11: bẹ́ẹ̀ ni èyàn tó bá lè wọ́n yọ ẹsẹ̀ méjèèjì lẹ́kù lẹ́ẹ̀kan náà
10: nínú
11: kóre sínú
10: epo
11: àbí kó dunà ìpàkọ́mọ́lẹ̀ lódì kejì
10: ẹkùn yóò gbé kò rọrùn
11: tọ
10: àdúpẹ́ o
11: ọlọ́run àjẹ kò rọrùn fún wa o
10: àbí ọ̀gá àmì o
11: àní báṣọ̀rọ̀ pàdé
10: àmì ọlọ́run
11: ó dáa bí ọdún
10: káyọ̀dé
11: ó ṣe mí bíi kí n dá tọ́ mi lódì kejì lọ́hùn.
10: Àdá tọ́ mi.
12: Àwo mi rọ̀dẹ̀ òde ire.
13: Mo rìn kiri títí mo dọ́dọ̀ àgbà ìṣègùn ògùnmẹ̀wẹ́mẹ̀gbò tí ń sá ti ń jẹ́ àìchìftayé àgbájé ọ̀dọ́lọ́fẹ́ ọ̀f. Ara rọ̀ mí ọmọ ládàn àgbà wo bí ọba ilẹ̀ ibòmí. Ó gbóná bí ẹlẹ́gun ṣẹ̀pọ̀nà ṣẹ̀pọ̀nà ògbóná ẹlẹ́gun ẹ̀ ló gbóná. Ọkùnrin dandan ti fewé àtegbò túni sílẹ̀ kúrò nínú èyíkéyìí ìṣòro táyé fi kanni tàbí àfọwọ́fà. Ẹni fẹ́ gbọ́mọjọ tí ò fẹ́ fọwọ́ sùn lògiri gbígbẹ mọ́. Iṣẹ́ tó dojúrú táyé tọwọ́ bọ̀. Ẹni wọkọ̀ wáyà bí wọ́n ṣe pọ̀ tó yìí àgbéjù sílẹ̀ ní ti gele ìrànà ń fi ọ́ ṣe. Yóò dópin àgàgà ẹni táyé da táìmí ṣe ni ẹrú ti ṣe gán gangan ìbá ṣe ẹni mu tí ò yẹ kó mu tàbó jẹun lójú oorun tó dìṣòro sí lára lójú ayé agbára ọlọ́run nípasẹ̀ iChief ọ̀dọ́lọ́fín ká torí àdìtún tirú àdìtún tiyọ̀ bọ́n bá dín lọ́jà wọ́n tu nílé ni ẹ máa kó wọn bọ̀ lọ́dọ̀ iChief táyé àgbájé olórí awo àti ọ̀dọ́lọ́fín ìlú arárọ̀mí ọmọládàn ní Asa street ẹgbẹ́ ìlú ìjàrẹ́ wọlé lẹ́gbẹ̀ẹ́ ilé èkó jẹgun ẹ gbà pé agbára ń bẹ ìmọ̀ ń wà ẹ pè wọ́n sórí 0813-030-2186.
14: Chai, see this my TV again. I don't carry am go many places for Akure. Nobody fit repair am. I think say na Lagos I go carry am go.
15: My dear, no go stress yourself like that now.
14: So where I won't go again?
15: You never hear.
14: Now
15: be get Alaba for Akure na. Na Ikechukwu Global Plasma Repair Master and Electronic Service Center.
16: Alaba for Akure?
15: Yes, na. Them be authorized service center. Them sabi work well. Them they reliable and very

0: ṣe lójú iná lè wúra oorun àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS jẹ́nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemether àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg ọ̀tá ayérayé ni àrùn ibà. Àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóńgálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta, lọ rí dókítà rẹ o.
1: Kábà ti dá ní ikọ̀ gírí, iná mi rẹ̀ ni o. Ìmọ̀ gbálẹ̀ rẹ̀. Ìgbòba ti ṣàṣeyọrí lórí ọ̀rọ̀ alẹ̀ àárín ìgbòba àti ṣinigbò. Ọ̀fúnra ni wọ́n kẹ́rẹ̀ ní ẹjọ́. Wọ́n jẹ̀bíbọ̀ ìlú ìgbòba lẹ́nu ilẹ̀ka àgbà ọ̀lẹ́ lápá ọ̀tún. Níbi kò ní ùṣíà wájú àárín agbègbè wù náà gbà lọ sílùú ìṣinigbò títí dé Erefi àtúnlé Aláyọ̀. Ìgbòba lẹ́mọ̀ lẹ́bẹ̀ o. Wọ́n lè jẹ́fọ̀ ibi rọ́bọ́tọ̀ kà á mú kùn ọ́. Wọ́n ti lẹ́bẹ̀ dòní olóòní. Kété ọ̀rá kan mọ̀ lẹ́pa. Àlàilẹ̀ àárín ìgbòba àti ìṣinigbò. Wọ́n ti jẹ́rìí gbé àfọ̀. Bẹ́ẹ̀ ṣe ìṣinigbò ní lálẹ̀ kan jàlé lórí. Ìgbòba àti ìtàn ògbólú. Lájọ pààlà. Bẹ́ẹ̀ kì í sí mi jà. Àtẹlẹ́rẹ́bí. Wọ́n ti ya jẹ́rìí fọ̀. Lọ́ọ̀tá lọ́ọ̀tá. Àlejò ilé ìṣinigbò jẹ́. Òun lò dé ìgbòba ṣe jàre bọ̀. Lulẹ̀ ẹjọ́ pin. Wọ́n ètèdè fọ̀ kúlù ìṣinigbò. Kọ́ lórí alẹ̀. Wọ́n jà sí. Kábíyèsí ọba lọ́ọ̀gù. Bí èyí mẹ́ sọ̀rọ̀ ọjà o. Ó yẹrin kì í lálẹ̀. Ẹ̀kọ́lẹ́. Ẹ̀ dáko. Ó yẹrin kì í bá ìlú ìṣinigbò dáhùn pọ̀. Lórí ọ̀rọ̀ alẹ̀ kọjá tẹ̀ rẹ lúlu ìgbòba. Ege yari kábíyèsí. Ẹ̀rín mọ̀ bá ọgbọ́. Kábíyèsí àdìlẹ́wà. Adẹ́niyì. Ọba lọ́ọ̀gù ti gòbà. Aishi Ebe. Ògúdàre. Ọmọdéogè. Sàwó ti gòbà. Àti Aishi Sunday. Òbóyè. Olú. Odè. Ọ̀fi gòbà. Àti akọ̀wé Ebi. Ọsọ̀lọ̀ ti gòbà.
2: Ọdún máa ti jọ. Igò náà mi á wọ̀ náà. Aya máa ra ẹ̀wọ̀n nẹ. Ìlú yìí máa tòrò.
3: Tìmọ́lẹ̀ ó máa jọ o.
2: Mo gbé wumi wọ̀. Mo yá gbẹ̀yìn sóòlù àfò. Ìjọba ìbílẹ̀ ọ̀sẹ̀. Ọ̀hun àtọ́dún egungun.
3: O kirikiri.
2: Ọwọ́ aláfò. Bẹ́ẹ̀ni ọdún egungun náà yóò ti bẹ̀rẹ̀ ire yìí o. Ọjọ́ kẹrìnlá. Oṣù kẹrù. Ọdún yọ ọ̀gá yìí. Egungun ya jáde. Ọ̀mẹ́ ja o. Ọ̀mẹ́ dẹ̀tú. Ọ̀mẹ́ dọ̀já o. Àlejò kàlejò yìí máa jáde. Tó tọdún náà ní pẹ̀lẹ́ kùdù. Kábíyèsí. Imperial Majesty. Ọba Ẹ̀sẹ̀ Egunjọbí Second JP Aláfò Ọ̀fàfòlán. Mo yọ̀ ń bàjẹ́. Òun ọyá ń lọ orí kí egungun yí ere yìí.
4: Ọgbà kan ọgbà dẹ. Ọgbà wà lú yèrè yèrè yèrè. A máa ṣòro ọkùnrin rí mi. Ọmọ kìkìrí gun olójú olójú ní ìjúlé níwájú sùn tán láṣọ wọn. Ìyá ń yàn àrokùn lánàá ọmọ máa kọ́ bẹ fálá.
5: Ọmọ ṣòro kọkùnrin rí mi. Ọmọ olóò kìkìrí gun olójú olójú ní ìjúlé
2: níwájú sùn tán láṣọ wọn.
6: Ẹni tí gbogbo ń dún náà sanitorial district ti ń béèrè fún. Ìyá Abdul Tunji Muhammad.

0: ènìyàn ni ATM jẹ́.
1: Gbogbo bí bàtà bá ti ń tà ní lẹ́sẹ̀ ló máa ń bá ní bòróró ìtura sí.
0: Gbogbo qualities tó yẹ ká ṣojú rere ó ní ló fi ṣaṣọ ìbora ẹ̀.
1: Bẹ̀rẹ̀ látọ̀rí modesty, humility, maturity.
0: Pẹ̀lú loving and caring heart.
1: Ẹ wò ó.
0: Àsìkò ọ̀rọ̀ ò tí ì tó.
1: Àwọn ìgbìmọ̀ tó ń fẹ́ ọjọ́ ọ̀la rere fún Ondo North.
0: Ìlókọ̀sí ni ká kí yín on behalf of Abdul Tunji Muhammad.
1: ATM.
0: Ó ní ojú ayọ̀ náà

0: akẹ́kọ̀ọ́ jáde ti ilé ẹ̀kọ́ fáfitì ti ìlú Jos John Arum Azi ni ló mọ̀ ti ṣàlàyé ohun tójú rẹ̀ rí ni pọ́npọ́nàyà ìyà tó jẹ lẹ́yìn ìwà tó lo ọjọ́ mọ́kànlá gbáko lákàtà àwọn ajínigbé látàrí ayédèrú iṣẹ́ lẹ́yìn tí wọ́n fi tàn án tó fi bọ́ sọ́wọ́ àwọn ajínigbé náà nípínlẹ̀ Zamfara. Azi ló mọ̀ ṣe àlàyé tí ojú rẹ̀ rí ní kòròjùgbà àwọn kọlọ̀ràn sí ti ń lage sàré ìdá náà hùn léyìí tí ó wà ní ilé ìjọsìn ní Tolúwádá níjọba ìbílẹ̀ Àríwá Jos ní ọjọ́ Àìkú tó sì ń ṣe bẹ́ẹ̀ tó ń jẹ́rìí sí agbára Ọlọ́run níbi Ọlọ́run ṣe gba òun wálé láyọ̀ àti àlàáfíà. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní arákùnrin ọ̀hún ni wọ́n jí gbé ní ọjọ́ kọkànlá oṣù kẹrin ọdún tí a wà nù rẹ̀ yìí ní kété lẹ́yìn ìgbà tó rin ìrìn àjò láti ìlú Jos lọ sí Zaria nípínlẹ̀ Kaduna léyìí tó nígbàgbọ́ wípé iṣẹ́ léyìí tí ó tán iṣẹ́ ayé òun ni òun fẹ́ lọ fún o níbi wọ́n ṣe pé kó wá bá wọn ṣiṣẹ́ jórin mọ́rin. Ó wá ṣe àlàyé o, ó ní àwọn afurasí ajínigbé iná bẹ̀rẹ̀ sí ní pé òun tóun ò sì fúnra wípé ajínigbé ni wọ́n o. Ó ní arákùnrin ọ̀hún bẹ̀rẹ̀ sí ní pé òun ní lemọ́lemọ́ lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ léyìí tó sì sọ wípé iṣẹ́ jórin mọ́rin ọ̀hún wà ńlẹ̀ fún òun o nígbà tí òun tún tóun dẹsẹ̀ tóun fẹ́ máa lọ́ra ni nọ́ bá fi owó ọkọ̀ nọ́ bá fi ránṣẹ́ sí òun o. Ó léyìí gan-an ló jẹ́ kínú wá dùn wípé ojúlówó iṣẹ́ lélẹ́yìí kì í ṣe gbàrọ gùdù. Ó ná bẹ̀rẹ̀ sí ní pé òun bẹ́ẹ̀ náà ní kóun ó wá kíá nítorí iṣẹ́ òun tóun fẹ́ ṣe fún wọn ó pọ̀ gan ó sì lówó lórí o. Ó ní pẹ̀lú owó ọkọ̀ tí wọ́n fi ránṣẹ́ sí òun òun lòun fi ní ìgbàgbọ́ wípé iṣẹ́ gidi ni lòun fẹ́ lọ gbà. A sì sọ wípé lẹ́yìn ìgbà tóun dé Zaria ni òun kàn sí ẹni tó fi owó ránṣẹ́ sí òun. Ó ló sì sọ fún òun wípé kóun ó gbé alùpùpù lọ sí abúlé kan. Ó ní bó tilẹ̀ jẹ́ pé ara fẹ́ fún òun nígbà tóun fẹ́ máa lo abúlé náà. Ó ní ṣùgbọ́n gbogbo bí àmì ara ṣe ń sọ fún òun lòun fetí palàbá rẹ̀ wípé ó mọ̀ lè jẹ́ pé iṣẹ́ tó máa sọ òun dèèyàn ńlá tó máa gbé òun jáde láyé tó máa gbé òun jáde tí ó sọ òun di gbajúgbajà ni àmì ara ń sọ fún òun wípé kóun mọ̀ lọ pé ó lè jẹ́ṣẹ́ sàtánì. Olóhùn bẹ̀rẹ̀ sí ní ro inú kan àbí ọ̀nà kan ṣùgbọ́n òun sọ fún ara òun wípé láéláé jẹ́ kí n máa lọ jàre nítorí wípé àwọn tó pè mí ò pe ni ìní Ṣọlá tóun ò sì mọ̀ wípé àkàtà àwọn ajínigbé ló ń fẹsẹ̀ ara òun rìn lọ. Gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé, ó ní ní kété tóun dé abúlé ọ̀hún ni arákùnrin kan wá bá òun léyìí tó sì sọ pé òun lòún pè fún iṣẹ́ tóun sì fi owó ọkọ̀ ránṣẹ́ sí òun. Ó ló ní ó yá kí wọ́n gbé alùpùpù mìíràn ni wọ́n sì ń lọ sí inú ẹgangi kan. Ó ní ara fún òun níbi òun ṣe rí àwọn kan tí wọ́n gbé ìbọn dání léyìí tí ìbọn òun tó sì já òun láyà. Ó ní ìgbà tí òun rò pé ibo lòun kó sí yìí, ó ní ṣùgbọ́n arákùnrin náà ní kóun má bẹ̀rù kóun má ṣojo wípé àwọn tóun rí yẹn pé ọ̀dẹ ni wọ́n. Ó ní bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀síwájú. Ó ní ṣùgbọ́n nísàlẹ̀ ọkàn òun nǹkan ti dojúrú nítorí pẹ̀pẹ̀pẹ̀ lára òun gbọ̀n. Ó wá ṣe àlàyé, ó ní lọ́gán tí wọ́n rìn díẹ̀ sí nínú ẹgangi ọ̀hún iná bá ní kóun ó kúnlẹ̀ ní tipátipá nígbà tí àwọn ajínigbé ọ̀hún tí wọ́n sì tú gbogbo ara òun yẹ́bẹ́yẹ́bẹ́ wọ́n gba ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ àpò tóun gbé dání àti gbogbo irinṣẹ́ tóun fẹ́ fi ṣiṣẹ́ jórin mọ́rin náà. Ó ní bẹ́ẹ̀ náà fún ní aṣọ mìíràn wípé kóun ó wọ̀ ọ́ náà sì da àwọn bo òun lójú. Ó ní àwọn ajínigbé yìí nígbẹ̀yìngbẹ̀yìn náà bá gbé òun sórí ọ̀kadà o léyìí tí wọ́n gbéra láti Kaduna tí wọ́n sì gba ìjọba ìbílẹ̀ Giwa léyìí tí wọ́n fi lọ sí ìpínlẹ̀ Zamfara lẹ́yìn ìgbà tí wọ́n wà lórí ọ̀kadà fún bíi wákàtí mẹ́fà gbáko nínú ẹgangi náà tí wọ́n sì ń lọ ibẹ̀ ubẹ̀ ń lo dá pawopawo. Ó ní lẹ́yìn wákàtí mẹ́fà ọ̀hún ni wọ́n dé ibì kan tí ó sì jẹ́ pé wọn ò bá ẹ̀ṣọ́ aláàbò kankan pàdé níbẹ̀. Ẹ wo, ó ṣàlàyé o, ilẹ̀kùn tójú rẹ̀ rí kọ́lọ̀n kó ṣọ́ wa lọ́wọ́ àtanimú àti àtanipa. Ẹ bá fẹ́ kàyókù ẹ̀ kọjá lọ sínú ìwé ìròyìn Punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé mínísítà tó wà fún ọ̀rọ̀ ìnáwó àti ọrọ̀ ajé lórílẹ̀‐èdè yìí Taiwo Oyedele ló mọ̀ ti sọ ọ̀rọ̀ kan látàrí bó ṣe jẹ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè yìí wọ́n sọ pé wọ́n tún ti parí gbogbo ètò láti lọ ya owó láti ọ̀dọ̀ báńkì àpapọ̀ àgbáyé lórí àti lè jẹ́ kí owó tí wọ́n fẹ́ lọ yá náà kí ó lè ṣe àtìlẹ́yìn fún ọrọ̀ ajé kó sì pèsè iṣẹ́ àti pé kí gbogbo nǹkan kó lè dúró re ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní nǹkan bí $1.25 billion ní owó tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló ń bá ilé ìfowópamọ́ àpapọ̀ àgbáyé sọ wípé àwọn fẹ́ yá lọ́wọ́ wọn o tó sì jẹ́ pé gbogbo ètò ló ti fẹ́ parí lórí rẹ̀. Ṣùgbọ́n ṣáńgbà tí mínísítà tó wà fún ọ̀rọ̀ ìnáwó àti ọrọ̀ ajé lórílẹ̀-èdè yìí ìyẹn Taiwo Oyedele tó máa sọ̀rọ̀ ó ní ẹ̀ wò ó ní pẹ̀lú bá a bá ṣe sọ pé à ń ya owó ní orílẹ̀-èdè yìí o mo fe ka sora se gan gidi nitori pe owo ta nya yi ko ma le je ki idagbasoke ko ya tetede kankan fun orilede Nigeria oni nkan to ye ka se ni pe ka wa ona mi lati pe ka le fi se atileyin fun awon eka eyi to je pe o se koko ninu oro aje oni looto ati lododo owo ta n pa wole ni orilede yi ko le to gbo bukata wa oni sugbo o ki wa se pe ka ma ya owo ka ma ya owo wi pe on gan ni ona bayo oni tori opolopo awon nkan wa ta le se ni orilede Nigeria to si le je ki tesiwaju ko de ba gbogbo nkan ti a fe ma se oni sugbon ta ba so pe ka ma lo ma yawo o se se ko je pe ki idagbasoke ko pe die ko to de ba orilede yi e wo oro to so po gan gidi o se alaye re ilekun e ko ja lo sinu we iroyin punch ke lo ka lekun rere
2: Nagija oruko tagbaye mo baba wa Olagoke Josiah Kimbuwa omo ni sele ojumo lode irele si re o ana baba Kiwumi ni adugbo gboroye lode irele oko yemi ajeroneke lo odun mokanle la 91 years ko to gbadagba aye yi ti Thursday ojo kanila osu kanu 2026 yi ala baba FF4 Akibuwa ma kuro ni General Hospital ode irele lo sile re ni adugbo mo bayode ode irele ni ibe la so nigbagbo ti ma bere ndede ago meni ojoro ile baba FF4 Akibuwa ni mo bayode se ode irele ni iseye ikeyin ti ma waye o be ndede ago meju aro ni yin ni Friday ojo kedogun osu ta wa ye ite ti ara baba ba ti wo ka ile isin jade oku ba ma gbera so ni apostolic church irele district center lagun mewa aro ogba methodist school de rele oju ko igbalejo lojo layi o ara won mo baba ni belonika ayadeyeye eda debanji akinbuwa presiding elder olafusa akinbuwa eda ni ola akinbuwa atogbeni eyin misan akinbuwa baba ebe ko akinbuwa o omo ni seri ojumu ube ne ko mere titi to ko se sun e moran yo dun beke baba ma doge mu e o apapo awon omo lo ni a ma kede o
3: Olorun na association chief MA Adeshida Estate phase 2 of Ibadan Road Alagba Kakure ni won ni kaki gomina wa to sise silu daada Governor Lucky ori mi son Ayedatiwa gomina wa ni pile Ondo eni ta ba se ni ori ti o ba le dupe bi olosa koni lerun lo ni bakan na won leni ti o dupe egbefa o be gidi na egbeje monokai a o fe ki ti wa ori be la se pariwo ise takutaku ti gomina wa se ni pile Ondo pataki julo ona to yokololo ni gbogba gbe wa lati maye derun fun onile atalejo e o e se o the entire landlord association of chief MA Adeshida Estate phase 2 of Ibadan Road Alagba Kakure really appreciate your work so far especially road renovation and construction within our vicinity Ibadan Road to School of Nurses to Imafonaxis we say thank you Mr. Governor more grace and strength to continue the good work announcer landlord association of Chief MA Adeshida Estate phase 2 of Ibadan Road Alagba Kakure Mr. Governor we say go on John John John
4: Daddy Junior Joe Jensen ma jimi kale gbogbo e na ojuseju meji lo
5: mommy junior ma yeye mi mo ti yato si ti tele
4: Fimi le jare.
6: Iko tap apaka su lo tun se ko.
4: Ye, ma pa mi jare je nse ya awon omo mi.
5: Nbo lo nsa lo.
4: Duro na Daddy Junior ogbon wo lo da.
5: Emi na ko. Isowo bi go ka baba kapsu ni. Ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode. Fun awon okunrin. Ajabi dani.
4: Eh.
5: Be ni ore mi alowo le lo fun mi. O wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise. Ewo ni ko njo wa nle lati je ko okunrin o ma wo ke. Finu ka bi o se kele kai bigo kabara capsule iru kan so won lawojo okuta ile ise ayo aba health limited lo popo fawon okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 0803860685 le kan si 0803860685
7: Ode oro to amititi lojo kerin la osu karun odun ta wa yi nile loko ya eje ka parapo ka jo debe gbogbo ebi se pelu wa tawon oloye ilu se pelu wa don fasiko yi pe gbogbo eyan ni re ilu lati wa ba wa darapo nibi ayeye eyan sipo ati gbopa ase oba wa his royal majesty oba adewale olorun wa elifos orisamoluwa gege bi se pelu wa oro to ojagboju force latowo gomina wa nipinle ondo its excellency dr lucky orimison ayedatiwa ojo thursday ojo kerin la osu ta wa yi ni ayeye nla yi o waye bere latago mewa aro ni ode oro to nile loko eje parapo ka jo sayeye nla yi olubake agbe wa o ase
8: Ara ma ku ya mo mi to so de when some bridles and blings in the camera bearable, what you come can't at a wolu, bonny bay, what a liar you don't first special attire, and you don't first simple and captivating dresses. Let's go to Winsome Bridles at Winsome Plaza, number 70 B, Badeshida Road, at Reundo State. Tile, say you don't win Latin Nigeria, Titi Doki Okuni, watch him, when you win so. Our services include bridles, ready to wear, stone board, and also the laser cord and fiber laser services. Nipita won competent, efficient, and professionally oriented staff within fee sophisticated industrial machine, Dabira. Ayeti Kodjan, big glasses of Gulati Bogusa Bere. Inisha Bale, Latoki Okunsi Begija. Otolonge, ton ko, ton ra, ton won, ton lo, ton to, ton na, ton design, ton engrave, ton e. Imagine Soroju. Bushelis, Bushankara, Bushes, stuff at our latest actual infair. Just come for any style, any stuff, any manner, any mood. That will give you a distinctive appearance. Telephone 080-609-104-18. Winsome Bridles and

0: Biadun
1: Káyọ̀dé.
0: Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Ebonyi ló ti fi kélé òfin gbé ẹnìkan wapu James látàrí fọ́nrán amóhùnmáwòrán wá kan léyìí tí ó gbajú òpó ẹ̀rọ ayélujára bá kan. Ibẹ̀ ni wọ́n ti rí afurasí ọ̀hún níbi tí ó ti ń ṣe màjèṣí kan báṣubàṣu léyìí tí ó ń fi àjẹ́ tó sì ń wúwa ẹranko sí màjèṣí ọ̀hún ní ọmọ ìkiri léńjeléńje náà tí ó wà lórí ilẹ̀ẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ Ebonyi Hope Onruwa Okafo lọ́gán ló pa láṣẹ fún àwọn ọlọ́pàá wípé kí wọ́n rí dájú pé wọ́n fi tako òfin gbé afurasí náà tí wọ́n pè ní wòlíì ọ̀hún kí wọ́n sì dóòlà ọmọ náà lọ́wọ́ ìyà jẹkúdórógbó tó oúnjẹ lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run náà. Nígbà tí wọ́n gbé ìgbésẹ̀ lórí àṣẹ tí kọmíṣánná ọ̀hún pa àwọn àjọ ọlọ́pàá òfin fúnlẹ̀ náà tọpasẹ̀ afurasí ọ̀hún àti òbí ọmọ ọ̀hún dé abúlé ìsọmíní àgbájá níjọba ìbílẹ̀ Izi nípínlẹ̀ náà níbi tí afurasí ọ̀hún tí wọ́n ti rà mú tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tọ́gbé papọ̀ púpọ̀ di àgọ́ ọlọ́pàá. Ọmọ náà ni wọ́n dóòlà o lé tí wọ́n gbà kúrò lọ́wọ́ làásìgbò àti ìyà tí wọ́n fi ń jẹ ọ̀hún. Èyí ló jẹyọ nú àtẹ̀jáde tí wọ́n taari síta lánàá ọjọ́ Ìṣẹ́gun láti ọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP John Ukandu léyìí tí ó sì tẹ oníròyìn lọ́wọ́ ní Abakaleki. Afurasí ọ̀hún lọ́wọ́lọ́wọ́ òun ló ti wà ní gbàgà àjọ ọlọ́pàá tí ìwádìí sì ti ń lọ lórí ọ̀rọ̀ ọ̀hún. Bó tilẹ̀ jẹ́ wípé ọmọ tí wọ́n dóòlà náà iná gbé lọ sí ilé ìwòsàn ìjọba ENI Federal Teaching Hospital tó wà ní Abakaleki láti lè jẹ́ kó tètè gba ìtọ́jú nítorí ìyà tí wọ́n fi jẹ́ nínú fọ́nrán amóhùnmáwòrán wá náà pẹ̀lú bí wọ́n ṣe hùwà kò tọ́ sí ó kúrò ní kèrémí. Gẹ́gẹ́ bí sọ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún olówó fi ọwọ́ gbájà yìí pé ohun táwọn dúró lé lórí ni ààbò lórí ẹ̀mí àti dúkìá pàápàá jùlọ lórí ẹ̀tọ́ àti ojúṣe pẹ̀lú ohun tó mú kí àwọn ọmọ ènìyàn kí wọ́n jẹ́ ọmọ ènìyàn o pàápàá jùlọ àwọn màjèṣí àti àwọn tí kò rọ́wọ́ họrí bẹ́ẹ̀ kẹ́nà sì lu agogo ìkìlọ̀ fún gbogbo àwọn ènìyàn wípé kí wọ́n sì lẹ́yìn fífi ìyà jẹ màjèṣí àbí lílò wọn lọ́nà kò tọ́ pẹ̀lú wíwo ìwà ẹranko sí wọn. Ẹ wò tẹ bá fẹ́ kàyíkù ẹ mọ́ sákiri o ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí ni kẹ́ ẹ náwó sí.
1: Káyọ̀dé
0: Biodun
1: pẹ̀lú bí ìkọ́kànsókè bó ṣe ń wáyé lórí ìjà yìí tó ń wáyé láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran tó sì jẹ́ pé àwọn èèyàn ń sọ pé ó ṣeéṣe kó jẹ́ pé èyí gan ló fà á táwọn orílẹ̀-èdè lágbàáyé tí wọ́n fi rí epo gbé. Ṣùgbọ́n ní báyìí ó ti wá fojú hàn pé iléeṣẹ́ ìpọpọ ti Dangote yìí ti ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ta epo kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí lọ sí ẹ̀yìn odi o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàkalẹ̀ rẹ̀. Wọ́n ní ọwọ́ tá a wà yìí wọ́n ní epo tí iléeṣẹ́ Dangote tó ti tà sí ẹ̀yìn odi ló ti jẹ́ nǹkan bíi 1.66 billion liters o léyìí tó jẹ́ pé wọ́n ti ṣe lọ́jọ̀ dáadáa kódà wọ́n ní inú oṣù kẹrin ọdún tí a wà yìí nìkan ni eléyìí ló jẹ́ o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Wọ́n ní pẹ̀lú gbogbo àlàkalẹ̀ bí wọ́n ṣe ta epo ọ̀hún lọ sí ilẹ̀ òkèrè wọ́n ní ẹjẹ́ gbàgbé pé nǹkan bíi 513 million liters ni epo pẹntiróòlù yìí tí iléeṣẹ́ Dangote tó ti tà sí ẹ̀yìn odi. Bákan náà ló jẹ́ pé 534 million liters epo dísù ni ó tún ṣe bẹ́ẹ̀ ló ti tà sí ẹ̀yìn odi o. Wọ́n tún wá jẹ́ kó di mímọ̀ pé nǹkan bíi 615 million liters epo èyí tí àwọn ọkọ̀ òfúrufú tí wọ́n ń lò ni wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ tà ìyẹn nínú oṣù kẹrin ọ̀hún. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé iléeṣẹ́ Dangote òun nìkan ṣoṣo ní iléeṣẹ́ aṣọ epo dọ̀tun èyí tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tó sì jẹ́ pé epo tí ó bẹ̀rẹ̀ sí ní gbé jáde láti iléeṣẹ́ ọ̀hún ni wọ́n ní bó ṣe ń gbé fún àwọn èèyàn ní abẹ́lé bẹ́ẹ̀ náà ló tún ta fún wọn ní ẹ̀yìn odi o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe àlàyé rẹ̀ síwájú wọ́n ní pẹ̀lú bí iléeṣẹ́ Dangote bó ṣe wá ń ṣe yìí báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn orílẹ̀-èdè ibòmíì ni àwọn náà ni wọ́n ń béèrè o wípé àwọn nílò epo rẹ̀. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ gan o ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post àti ọ̀pọ̀ àwọn ìwé ìròyìn míì kẹ lọ kà á.
2: pẹ̀lú bí gbogbo wa ṣe mọ ilé-iṣẹ́ jẹ́ kó yẹmi kalẹ̀ olúwa bread gẹ́gẹ́ bí ilé-iṣẹ́ bread tí kò lẹ́lẹ́gẹ́
3: àti bí ọwọ́ gẹ́ ilé-iṣẹ́ wa ṣe dé gbogbo ilẹ̀ kílẹ̀
2: àti wa ṣe tẹ́ báyìí o
3: láti lè jẹ́ kí bread wa máa tó yín lọ́wọ́ ní gbogbo ibi tẹ́ bá wà
2: ìdí nìyí tá a fi ń pe gbogbo ẹni tó bá mọkọ̀ wà dáadáa
3: tó sì ní láísẹ̀nsì
2: tàbí tó ti wọkọ̀ tí wọ́n fi ń ta bread rí
3: láti tètè kàn sí ilé-iṣẹ́ jẹ́ kó yẹmi kalẹ̀ olúwa bread
2: bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àǹfààní ìgbaniṣíṣẹ́ wà fún gbogbo àwọn tó bá ti ní ìrírí
3: nípa àti máa tẹ̀lé ọkọ̀ tó fi ń ta bread káàkiri
2: tá a mọ̀ sí sẹ́sẹ̀rẹ̀
3: láti kàn sí ilé-iṣẹ́ wa bákan náà
2: gbogbo ẹnikẹ́ni tá a bá ṣe àyẹ̀wò fún
3: tá a sì rí pé ó pegedé la ó gbà ṣiṣẹ́ lójú ẹsẹ̀
2: yálà ó jẹ́ ọkùnrin tàbí obìnrin
3: bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni à ń wá àwọn alágbàtà tó bá fẹ́ máa ta bread tó ń jáde láti ilé-iṣẹ́ wa
2: tètè kàn sí ilé-iṣẹ́ jẹ́ kó yẹmi kalẹ̀ olúwa bread tó wà ní
3: onígàrí ìrẹsẹ̀ ro
2: ìmọ̀yìnwá quarters
3: off mega school àkúrẹ́
2: tàbí ká ẹ pè sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 0703371254507033712545
3: bàbá àwọn ráhùn kiri mọ́ pé kò ṣiṣẹ́ o
2: àtẹ́lẹwọ́ ẹni kì í tan ní jẹ
3: ilé-iṣẹ́ jẹ́ kó yẹmi kalẹ̀ olúwa bread ti kórè dálẹ̀
2: ìwọ náà wá bá wọn hé
4: iṣẹ́ olúwa bá ń sá gìrìrà bí àrà ó ń kù gìrìrì bí òjò
5: torí náà tètè máa bọ̀
4: the right hand of God miracle ministry
5: ní jẹ̀gẹ̀.

0: Ọlọ́run ni baba ọmọ tó lè gbọmọ òun lọ lọ́wọ́ gbogbo àdìgún tí yọmọ ẹ̀ nínú ọ̀fì. Ìbẹ́ ìṣesòro aláfiṣe ni tàbí alákòóràn tàbí aláǹkó tó jẹ́ ti generational. Èyí tó wọ́n fa ìrìnà ìrìlò àìríṣẹ́ àìríṣẹ́ àtàwọn àìsàn kéékèèké wẹ́wẹ̀wẹ́. Àbí ìṣòro ọ̀rọ̀ bọ̀ tó ń ṣe on and off tàbí èyí tó fẹ́ di permanent secretary tó fẹ́ máa gba sálárì lọ́wọ́ yín for life. Tètè máa Jíjú àwíṣẹ́ Jésù fún ara ẹ̀. Pẹ̀lú àwọn àfàdúrà jagun tó ti mọ omi ẹ̀mí jẹun ẹ̀mí wọṣọ ẹ̀mí. Wọ́n ti gbáradì láti wá ṣínà àdúrà bọ́lẹ̀ woro wara. Kẹ̀ wá dìsàgírì pẹ̀lú àwọn nǹkan tí bọ́mọ ẹ̀dá fira. Fisikálẹ̀ mẹ́díkálẹ̀ mẹ́ntálẹ̀ fàìnàṣíálẹ̀ and spiritually. Òwúrọ̀ ọjọ́ Thursday yìí tún ni o. God bless you as you go.
1: Ọlọ́run abọ́sílẹ̀ tó fìnà dá wọn àdúrà mi.
2: Ero witi witi ninu ijo CSC oke selego mi abosede bus stop between first and second gate oba afubi owo estate idare road nilu akure nibi ajodun alalu kayeje elekejilelogun bere lojo kerin si ojo kewa osu karun odun 2026 ninu ijo wa akori ajodun ni ilekun si open door saju ni soja alagbara ti ma waye lojo monday si friday lago merin role lojo friday yi kana ni wakati yin lago meje osan awon olorin emi tolorun ma lo ni evangelist Bukola Praise Evangelist Gbenga Soyemi Ariwayo Evangelist Tope Olutokun Ase Irorun Evangelist Dr. Bisha Alawiye Aluko JP yo ma forin emi jaide tuide wole subale pabambari re ni Sunday ti se ojo ajodun gan lago mejo wurole to ti ma bere o awon ranse Olorun to Olorun ma lo ni Pastor Momo Stephen Prophet Ayo Daniel Prophet Dr. Femi Tairo Pastor Blessing Stephen Evangelist Gio Oyerede Ijoka DCC Superintendent Olugbalejo ajo na ni mama wa ninu Oluwa Prophetess Doctor Abosede Mayowa JP e wa kajo yajo ajodun odun kejilelogun
3: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, koda, se kan sun lo ni.
4: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 aba make sure, korojo gbogbo bile tawon okunrin bire fun gba gbogbo, akanse gbogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 aba make sure, ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, apo gede gede jo ti ara danu, logo lomo Ya baduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nadaki fonte gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 091

0: 7 Abba Mixture. Gbogbo ìgbà, ìjà wà ìjà ò sí. Always guide me.
1: Kudede woyo. Ìgbìmọ̀ àwọn ètò ìtẹ̀síwájú ní àkókò Southwest and Southeast. Èló ń kíwa nípa bí a ṣe fìmọ̀ ṣọ̀kan. Láti yan Honorable Dr. Olúṣẹ́gun Victor Àtẹ́gbọ́lé. Gẹ́gẹ́ bíi consensus candidate. Ẹ̀yin náà ẹ wò ó. Gómìnà ìpínlẹ̀ Ondo darí consensus náà bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Pẹ̀lú àkójọpọ̀ àwọn stakeholders lẹ́gbẹ́ APC. Níkẹyìn tí gbogbo wọn sì gbà pé Àtẹ́gbọ́lé ló kàn. Kódà àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó jáde láti àkókò Southeast ti jọwọ́lẹ̀ fún Àtẹ́gbọ́lé Bọ́ba Gúnwà. Láwọn bí ọ̀túnba Gbẹ̀ngà ẹlẹ́wọ̀ ètò Ọláyẹ Kádáúdù àti Ṣẹ́gun Adúrógboyè. Wọ́n ní ọgbọ́n ìmọ̀ àti òye àti agbára láti ṣiṣẹ́ yìí. Olúwa ọba jogún ẹ̀ fún Àtẹ́gbọ́lé ká má tanra wa sá. Tó ẹ má jẹ́ kí fọ́nù àkọ́kọ́ ń fi bùgá fún yín. Pé wọ́n máa fẹ́ nìkan àbí wọ́n ti fún ẹnìkan ní automatic ticket láti Abuja rárá o. Kò sí yẹn nínú constitution. Ẹni tí ò bá faramọ́ consensus yìí kó máa bọ̀ fún direct primary. President wa gómìnà wa àtàwọn leaders wa ti jọ̀wọ́ wálẹ̀ láti ṣe bó ṣe tọ́ torí pinire láàrin la máa ń lò ní àkókò Southwest and Southeast. Lórí ọ̀rọ̀ House of Reps, ìwà ọmọlúàbí kéèyàn ó lawọ́ kó wà generous and accommodating. Láì máa sápamọ́ fara ilé. Ìyẹn gan ni Àtẹ́gbọ́lé Bọ́ba Gúnwà fi ń wu gbogbo ènìyàn. Tó àwọn ìgbìmọ̀ yìí wá ní ká dúpẹ́ o. Lọ́wọ́ gbogbo ẹ̀yin stakeholders. Ká sì máa kí Àtẹ́gbọ́lé káàbọ̀.
2: Ìwọ Sátidé
3: dédé ìwòye o. Ẹ̀yin tèmi, èmi Ayafẹ́mi Alágbò ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
4: Ká máa balẹ̀ sí ìlú Àdúrà Èkìtì ní on the 27th títí di on the 30th ní Sadiat Hotel ní Old Ilawẹ Road ní ìlú Àdúrà Èkìtì nínú oṣù May.
3: Tábọ́rí ìwo obìnrin tó ti wà ní ilé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tó ti níkan rí tó ṣì ń wá sí ni tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni tàbí ìwọ tí nǹkan rìn kiri láàgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tí ara ń ta bí ẹni pé wọ́n da ata sí ẹ lára tàbí ìwọ tí nǹkan rìn káàkiri àgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ ọkùnrin tí ò lè gbá bọ̀ lórí pápá gẹ́gẹ́ bí òsìmẹ̀ àti ìgalò àṣírí tí wọ́n fi wà nílé Fẹ́mi Alágbòdì sí máa bọ̀ kẹ́ àfifún ni
4: tàbí ìwọ tí òun tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ lóore bí ẹ̀mẹ́ta sí mẹ́rin máa bọ̀ nílé iṣẹ́ wa.
3: Nọ́mbà wa rèé 070-6532-6843 lẹ́ẹ̀kan sí 070-6532-6843 àìsàn ò ní fi ara wa ṣe ibùgbé o àmì.
1: Ẹyẹ ọ̀kẹ́ ti lọ ní ju gbogbo ìgbẹ́pa lọ́lọ́. Right Reverend Prophet Gabriel Bẹ́ẹ̀ni Ọmọge JB Pastor and Supreme Head ní CCC Worldwide. Ìlórí ìrìn àjò mímọ́ o, takọ nírẹlẹ̀ mí tuntun. Kòkòrò jẹ́ ká lè gbádùn obì tó gbó. Akọni ti juwọ́ sí dúníyàn kó dìgbà. So Monday, 11th of May by 4 p.m. in the service of songs at CCC, Reverend Jesse Memorial Cathedral, Ojota, Lagos. Wednesday by 4 p.m. in the service of songs and youth program. Igboleke Cathedral, Regional Headquarters, Akure. Thursday, 14th, Nigbigbe Baba. Lati Lut, Leko. Pelu stopover, Rangpe. This is CCC Golden City, along Lagos Ibadan Expressway. From there, Odile won Lakure. Eye, Yila, Tugbe won wa CCC, Iriakari Holy Land Parish. Online Estate, Christian Way, and Night of Tribute by 5 p.m. till dawn. Loto, Friday 15th by 10 a.m. in the funeral service and interment at the church premises. See reception, you see tele, Akete Grand. To Bugwe, Joseph CCC, Iriakari Holy Land Parish, Luni Akete Ekpe. Baba, Right Reverend Prophet Gabriel Ben, your Moke JP, Pastor and Supreme Head, CCC Worldwide. Odaro, Happy Lord.
5: Káyàdé.
6: Bí ọdún.
5: Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ọmọ oyè sí ipò ààrẹ ní orílẹ̀-èdè yìí ìyẹn Rabiu Musa Kwankwaso ló mà ti sọ̀rọ̀ báyìí pé ẹ wò ó òun ti ṣetán láti pé kóun ṣe àtìlẹyìn fún ọ̀gbẹ́ni Peter Obi tàbí ẹnikẹ́ni èyí tí ẹgbẹ́ òṣèlú NDC bá gbé láti pé kó lọ sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú náà ìyẹn nínú ètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé lọ́dún 2027. Ó ní ohunkóhun tí ẹgbẹ́ òṣèlú náà bá ti sọ òun lòun yóò tẹ̀lé òun nítorí pé àṣẹ ẹgbẹ́ òṣèlú náà ó ju èròǹgbà ẹnikẹ́ni lọ o. Kwankwaso léyìí tó jẹ́ pé ó sẹ̀ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC pẹ̀lú ọ̀gbẹ́ni Peter Obi ni ó sọ pé àwọn ti pinnu nínú ẹgbẹ́ òṣèlú náà wọ́n sì ti fohùn ṣọ̀kan wípé apá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà ni ipò ààrẹ máa wá sí nínú ẹgbẹ́ òṣèlú náà tó sì jẹ́ pé ẹnikẹ́ni tí wọ́n bá ti gbé láti apá gúúsù orílẹ̀-èdè yìí sáà kan ṣoṣo péré ìyẹn ọdún mẹ́rin ló máa lò lórí àlééfà kó tó di pé ipò náà yóò padà wá sí apá àríwá orílẹ̀-èdè yìí. Ó ní èyí gan ni yóò fi òpin sí gbọ́nmi sí omi òkú èyí tó jẹ́ pé ó ti ń wáyé lẹ́yìn ìgbà tí ààrẹ orílẹ̀-èdè yìí gbà kan rí ìyẹn Umaru Musa Yar'Adua tó ti di olóògbé lórí pé apá ibí ló yẹ kí ipò ààrẹ ó lọ tàbí apá ibí náà ló yẹ kó wà. oni nitori idi eye awon ti joko o won si ti ro pe ona kan soso ti awon le gba lati le fopin si eyi ko ju pe ki won je ki ipo na ko wa si apa gusu orilede yi o lenikeni ti won ba si gbe nbe ohun lo ye o se atileyin fun ati pe enikeni ti o won ba gbe ninu egbe oselu ohun ti won ba si so fun ohun pe ko won o wa se igba keji re ohun faramo o nitori ohun mo pe ngba ti eni na to ba lo odun merin ti etan yo pada wa si apa ariwa orilede yi ni to si je pe gbogbo oro eyi to ni se pelu oro abo to mehe ilo ohun ati ogbeni Peter Obi ti jo joko ni won ti wo ona agba lati pe ki won le yanju gbogbo re lai si pe boya awon eyan won tun kokan soke ma ni orilede Nigeria oro po nbe to so e ko ja lo sinu iwe iroyin Vanguard ke lo ka

0: ṣọpọlọ.
1: Dr. Wenga pẹ̀lú Jason Idongogon.
2: Àkókò náà ti jẹ́ ti Olúwa fẹ́ bẹ ìlú Àkúrẹ́ wò pẹ̀lú ìgbọ́gbọ́n iṣẹ́ mi àti ìyanu. Ìsọjí tí a pe àkórí rẹ̀ ní Àkúrẹ́ Miracle Explosion. Ìsílẹ̀ àti ìdáǹdè àti àròyé yóò wà. Àti ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu mìíràn. Wá síbi ìsọjí ìyanu yìí. Tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Wednesday ọjọ́ kẹtàlá sí di ọjọ́ Sunday ọjọ́ kẹtàdínlógún. Oṣù yìí. From Wednesday 13 to Sunday 17th of May 2026. Yóò wáyé nínú ìjọ Reconciliation and Liberty Bible Church. Ní Ọ̀chilẹ̀ roundabout lẹ́yìn ilé Olúkáyọ̀dé. Níbẹ̀ ni Ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀ Bishop Jide Oríire. Ẹni tí ṣe wòlíì tí ó kún fún ìfàmì òróró yàn fún iṣẹ́ àmì àti ìyanu. Pẹ̀lú ajé rere Wálé Adélẹ́yẹ ẹni tí Olúwa ti fi àmì òróró yàn fún iṣẹ́ ìyanu. Wá iṣẹ́ ìyanu rẹ̀ dájú. Má gbàgbé. Ìsọjí yóò wáyé nínú ìjọ Reconciliation and Liberty Bible Church. Tó wà ní ẹ̀yìn ilé Olúkáyọ̀dé ní Ọ̀chilẹ̀ roundabout ní ìlú Àkúrẹ́. Ní ọjọ́ Wednesday ọjọ́ kẹtàlá sí di ọjọ́ Sunday ọjọ́ kẹtàdínlógún. Ọdún yìí. From Wednesday 30 to Sunday 17th of May 2026. Aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ ni ìsọjí yóò máa bẹ̀rẹ̀ ní ojoojúmọ́. Wá pẹ̀lú ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ rẹ. Jésù ń dúró dè ọ́.
3: Ọ̀tọ̀ ni wípé ẹni tá a bá ṣe lóore, ṣe ló yẹ kó dúpẹ́.
4: Appreciation. Mo dúpẹ́.
3: Ìdílé yìí tí gbogbo àwọn ọmọ ìrìnwò níjọba ìbílẹ̀ Ìlàjẹ́ fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa His Excellency Dókítà Lọ́kẹ́ Olúmisàn Ayédàtiwá Honorable Commissioner for Local Government and Chieftaincy Affairs Honorable Hamidu Takurọ àti gbogbo ìgbìmọ̀ ìjọba ìbílẹ̀ Ondo àti alága ìjọba ìbílẹ̀ Ìlàjẹ́ Honorable Orífáyé Morris aka Ara àti gbogbo ọmọ ìjọba ìbílẹ̀ Ìlàjẹ́ àti gbogbo àwọn ọba níjọba ìbílẹ̀ Ìlàjẹ́ fún àlọ́tí àti àtìlẹyìn wọn fún dídé kábíyèsí wa Jackson Akinsanwó Okoroji Odinwolu Ìpẹ́ Afàyàgbà wa of Jirinwo Kingdom ní Adé àti fún coronation wọn tí ó wáyé ní on the 14th of May ní òde Jirinwo ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ nígbà tí ṣíṣe ìtọ́jú àlejò máa wáyé ní 15th of May ní ọba Olúbo Event Hall ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ gómìnà wa adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o ọlọ́lá gómìnà wa yóò máa jí yín ṣe o ìgbà yín ó máa tùbà ó máa tùṣẹ́ ẹ ṣe ní orúkọ gbogbo àwọn ọmọ Jirinwo nílé lóko àwa ń sọ wípé ọlọ́lá gómìnà wa ẹ ṣé o ṣé o ṣé.
5: Ilẹ̀ bá ti ṣú dandan ní kẹrẹ̀lẹ̀ o.
6: Ojúlówó ọmọ ìkàlẹ̀ àkọ́kọ́ tó ṣàkóso Adéyẹmí College of Education tó ti wádìí Adéyẹmí Federal University of Education nílùú Ondo ní gègé ara ni ọ̀mọ̀wé Rúbẹ́ẹ̀nì Adépọ̀jù Adéboyè jẹ́ ni. Ọ̀pọ̀ ọ̀dọ́ ọmọ ilẹ̀ ìkàlẹ̀ ló di ẹni ríṣẹ́ ọba ṣe lásìkò ọ̀mọ̀wé tí Adéboyè jẹ́ jẹ́ alákòóso. Gbogbo ìgbà ló ń fún rere rẹ̀ wípé ẹ̀yin ìkàlẹ̀ ẹ rántí pé orí ọjà ni ìgbèsí jẹ́. Ẹ máa wo ti wa mẹ́pìpo. Ìyẹn lẹ́yìn ọgọ́rin ọdún nílẹ̀ alayé. Ayẹyẹ ìsìnkú. Ọ̀mọ̀wé Adéboyè jẹ́ bẹ̀rẹ̀ ní Thursday ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún 2026 ta wà yìí o. Pẹ̀lú gbígbé ara wọn kúrò ní St. Peter the Great Mortuary ní Òkìtì Pupa lọ sí ilé rẹ̀ ní òde ìgbèsìn. Ibẹ̀ làìsùn nígbàgbọ́ ti máa wáyé. Àgbo mẹ́sàn àárọ̀ kùtù àì. Fúrọ̀dì ọjọ́ kẹẹ̀dógún oṣù yìí. O ní ara ọ̀mọ̀wé Adéboyè jẹ́. Máa wọ kálẹ̀. Àkàṣe èsì pàtàkì fún olóògbé yìí. Lọ́ máa bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀. Ní St. Benedict Catholic Church ìgbèsìn. Ọgbà Catholic School òde ìgbèsìn. Ní ojúkọ ìgbàlejò. Ọ̀pọ̀ ọmọ àti ọmọ ọmọ. Ló gbẹ̀yìn ọ̀mọ̀wé Adéboyè jẹ́ o. Ọmọ lọ́tọ̀ àwùjí o. Nígbè hàn ní pèpè olú. Lórí o. Ọ̀gbẹ́ni Adéọlá Tèmi tó pẹ́ Adéboyè jẹ́. Olùkéde lorúkọ ẹbí.
7: Gbogbo ẹ̀yin èèyàn wa nínú ẹgbẹ́ òṣèlú APC ọmọ yín Ayọ̀dèjì TF Olúlẹ̀yẹ Ògo Àkúrẹ́ ló ń kíyìn wípé ẹ kú àdúró ti gómìnà Lọ́kẹ́ Ayédàtiwá àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún àwọn iṣẹ́ ìdàgbàsókè ìlú tí wọ́n ń ṣe ṣe borí tó bá máa dáde inú agoro òde ní tiwa ọrùn tí ó bá lè jìgbà lẹ̀kẹ̀ inú agoro òde náà ní tiwa ìbàdí tí ó bá lu mọ́sáàjì aṣọ ọba tí ń taná yinrinyinrin inú agoro òde náà ló ti ń wá àsìkò ti wá dé wà yìí láti ẹni tó káàtọ̀ tí ó gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú APC létéńté bí Oṣùmarè gẹ́gẹ́ bí aṣojú wa nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin nílùú Àbújá fún ẹkùn ìdìbò gúúsù àti àríwá Àkúrẹ́ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Ayọ̀dèjì DF Olúlẹ̀yẹ Ògo Àkúrẹ́ ní ẹni tí awọ rẹ̀ kájú ìlú láti kórè wálé fún gbogbo wa ó gbọ́n bí ifá ó mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ ẹ̀yin olùdìbò nínú ẹgbẹ́ wa ẹ gbà á ẹ jẹ́ kí ikán wá parapọ̀ kó mọlé kí irun wá parapọ̀ kó mọ̀gìyàn ká fún Ayọ̀dèjì DF Olúlẹ̀yẹ ní tíkẹ́ẹ̀tì nínú ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú wa ẹ jẹ́ ká jùmọ̀ sínú fún Ògo Àkúrẹ́ kó gbogbo

0: ẹkú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tì láǹfààní láti máa tẹ́tì sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
1: Ẹkú dédé àsìkò yìí àyẹ̀yàn mi tá ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi mo ṣe máa ń já yín sí.
0: Tó kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
1: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
0: Làwọn tẹ́ tún kó dé báyìí.
1: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
0: Èlò ni àwọn solar system yìí.
1: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
0: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, charge fóònù, charge laptop.
1: Bẹ́ẹ̀ni.
0: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
0: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
1: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
0: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
1: Bẹ́ẹ̀ni.
0: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
1: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sún láwọn ilé tó lè gbé pọ́ǹpì machine pẹ̀lú.
0: Láìṣe náà nẹ́pà.
1: Ara o.
0: Lọ́dọ̀ yín báyìí.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
0: Ẹni tó bá ní ìdí solar freezer.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó wà lọ́dọ̀ yín.
1: Ó wà nílé iṣẹ́ wa.
0: Ẹ bá mi júwe báwo làwọn èèyàn ó ṣe dé ilé iṣẹ́ yín.
1: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó Èkìtì ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó Èkìtì. Ní ìlú Ọyẹ́ Èkìtì a wà ní Signal Strength Office District 6 Ọmọdọ́wà Street ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ of Oyẹ Kingdom ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Yìí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building Old Hospital Road Ọba Òṣùpá Way ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí Signal Strength House wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwa ò sí yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí Yellow Building yẹn GoTV Building, ẹ sì máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀ ẹ wà ní DSTV GoTV Office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV Office Aframes Plaza Jubilee Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
0: Ẹ jẹ́ àtúmúlẹ̀ kan sí.
1: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
0: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrùn.
2: Wẹ́pà!
0: Signal Strength Nigeria Limited tún gbára mi ìdè. Wọ́n fọba lé lọ́tẹ̀ yìí ni. Pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kìlàlà. Kí ìmọ́lẹ̀ ò lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ. Kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ nílé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́bánbárì ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlò náà nílé. Bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn decoder gbogbo. Yọjú séyìíkéyìí ilé iṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Ajílósùn Adó Èkìtì number 123 Signal Strength House GoTV Yellow Building Ọba Òṣùpá Road Old Hospital Road Àkúrẹ́ àti Adjacent Baba Adjashin House Òkè Ògún Ọ̀wọ̀ tó fi mọ́ Ephraim Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08 1 01 04 28 04.

0: Canada, UK, àti Europe ń lọ lọ́wọ́.
1: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 09036964322 tàbí 08079581969.
2: Ẹ̀yin àgbọ̀ olóríire ní ìpínlẹ̀ Ondo.
3: Ǹjẹ́ ẹ ti rí gbọ́?
2: Pé kí ni?
3: Ẹ̀jẹ̀ ń ja yín sí tán.
2: Àgbọn táwọn ilé-ìbò ń pè ní coconut ni ó ti lè sọ yín di olówó di ọlọ́rọ̀.
3: Tẹ̀sí dẹni tí ń bọ́ lọ́wọ́ ṣé òun ìyá.
2: Ìdí rẹ̀ rèé tí ẹgbẹ́ agbin àgbọn, apèlò àgbọn, ata àgbọn nílẹ̀ Nàìjíríà, NACOPMA, ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo, fi gbé ètò kan kalẹ̀ tí a pè ní ìgbéraṣọ gbígbin igi àgbọn ti ọdún 2026. Èyí tí ó máa wáyé ní ọjọ́ kẹtàlá oṣù karùn-ún ọdún 2026 ní oríkò ìjọba ìbílẹ̀ Ẹsẹ Odò tí ó wà ní Ìgbẹ́kẹ̀bọ́. Aago mẹ́wàá àárọ̀ ni ètò máa bẹ̀rẹ̀. Gbogbo ẹ̀yin àgbẹ̀ pátápátá lápèsè ibi ìgbéraṣọ gbígbin igi àgbọn. Àwọn lọ́balọ́ba lóye lóye tó fi mọ́ àwọn olóṣèlú jankan-jankan àti àwọn aṣèjọba ló máa wà níkàlẹ̀ lọ́jọ́ yìí o. Ó yá ìpàdé di oríkò ìjọba ìbílẹ̀ Ẹsẹ Odò ní ìlú Ìgbẹ́kẹ̀bọ́. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0703-155-5631. Reverend Kano J.A. Ológun Ọdẹ, alága NACOPMA nípínlẹ̀ Ondo, ni olùkéde lórúkọ gbogbo ẹgbẹ́.
4: Ondo State children, are you ready? KidsCon 2026 is here. Get ready to party and collect your fine, fine gifts from Daddy BGO. Yeah! Coming up on Saturday, 23rd of May 2026 at Obafemi Awolowo Hall, Futa, Akure. Please note this time to accommodate more schools. Only 15 and not 25 pupils and students are expected from all primary and secondary schools in Ondo State in their lovely neat school uniforms plus two teachers. Registration starts by 8 a.m. featuring acrobatic displays, musical performances, choreography, instrumentals and cultural displays. Competitions with many prizes to be won. Star prize, bicycles, yay! Tricycles, books and many more. For inquiries, please call 0803-422-5541. Kids Con for Ondo State Children 2026 is fully sponsored by Honorable Dr. Olubunmi Tunjiojo, Honorable Minister of Interior, Federal Republic of Nigeria. Yay! Daddy BGO!
5: We love you!
4: Mrs. Fumi Bankole, MD CEO, Kids Con.

0: ṣe lójú iná lè wúra oorun àgbẹ̀dọ̀. Ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú Datmal DS. Jẹun ráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ. Datmal DS tí wọ́n ṣe pẹ̀lú Artemether àti Lumefantrine tó jẹ́ 80 mg àti 480 mg ọ̀tá ayérayé ni àrùn ibà. Àti Datmal DS ọ̀gá méjì ò gbọdọ̀ gbénu ọkọ̀ kan ìwọ̀. Àjọ NAFDAC fòun tẹ̀lú Datmal DS bí Datmal DS ṣe wà fún àgbàlagbà. Bẹ́ẹ̀ náà ni Datmal Ṣóngálá tó jẹ́ 20 mg àti 120 mg ṣe wà fún àwọn ọmọdé. Iléeṣẹ́ Jesse Pharmaceutical Company Limited ló gbé jáde tó ń tà. Wọ́n fi alágbàtà káàkiri Nàìjíríà. Ẹ pé 0806-646-6115. Níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara. Kí ló fẹ́ di olówó láti máa ní Datmal DS lọ́wọ́ lóòrèkóòrè? Àlàáfíà rẹ ṣe kókó. Bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lórí dókítà rẹ.
1: Kí ló ń sun ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì. Ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun

ọmọ bá sọ lẹ́nu ó ti sàpòyà kọ́. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní tẹnitẹni àkísà ń tàsàn. Nínú ọ̀rọ̀ àwọn Yorùbá wọn níbi ikú ilé ò bá pa ní tó dé kí ipá yàn bọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ àwọn Yorùbá náà wọ́n ní inú ilé láti kẹ́sọ́ ròde. Owó lẹ́ṣẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́ṣẹ́ owó ìbọ́rọ̀ bá sọnù owó la fi ń wa. Àwọn Yorùbá bọ̀ wọ́n nínú ilé ẹni láti jẹ́kútẹ́ onídodo. Ilé bá san bí ó san ọ̀dẹ̀ láwò. Àwọn Yorùbá bọ̀ wọ́n nínú ilé lọmẹ́rankó iná ilé lọmẹ́rankó ń yágbẹ̀yìn. Àwọn ọ̀kan náà náà ní ọmọ àlè ní fọwọ́ sí júwe ilé bàbá rẹ̀. Ilé bá ń dùn bọ́dẹ bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà. Bọ́mọdé ò bá mẹ́wẹ́ lẹ́wẹ́ tí ó ń bòwe lówè ajáwẹ́ sọ́wọ́ ọ̀tọ́ á fi hàn ájòwe sọ́wọ́ sí á mà fi hàn. Alágẹmọ ti bí ọmọ rẹ̀ tán àìmọ́ jókòó sọ́wọ́ ọmọ alágẹmọ. Àwínà owó yẹ ní àgbàbọ̀ ṣòkòtò yọmọ èèyàn bí kò bá fúnni lẹ́sẹ̀ aṣọ ni nítàn ohun ẹni ní bá ní mú.

Ọlọ́run mo kí ọ o. Ìbà rẹ ọba ọ̀gá àgbà. Ọba aláàánú jùlọ lóore ọ̀fẹ́. Ọ̀rọ̀ ọ̀rọ̀ Abìjà lẹ́rọ ọba tí Dawúrà Sákìtàn. Ọba ọ̀rárá iwájú ṣèrò ẹ̀yìn ní pẹ̀lẹ́, mo kí ọ Olódùmarè. Ọba aláàánú jùlọ lóore ọ̀fẹ́. Ọba tí kìí sùn, ọba tí ì tò gbé. Ọba tí kìí ṣàárẹ̀, ọba tí kìí kú. Ọba títí ayérayé mo kí ọ. Ìwọ nìkan ní máa ṣe Ọlọ́run, ọ̀dọ̀ rẹ nìkan ní ti máa wá rànlọ́wọ́. Mo kí ọ Olódùmarè. Mo wá kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, mo kí yín pé ẹ kú dédé wòyí. Ẹ káàbọ̀ sórí ètò ìkọ̀rọ̀ tòní. Òdodo ọ̀rọ̀ tí ń gún ní bí ẹ̀gbọ́n ọmọ akẹ́ ṣaṣa kọ́ lọ́rọ̀ gbọ́ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ńlá ọlọ́rọ̀ ò ṣe. Alẹ́yẹ tí ó torí kodò bí adé ẹnu ẹ̀ ó ṣẹ̀jẹ̀. Adéyẹmí làwà ló kí n pẹ káàbọ̀ sórí ètò ìkọ̀rọ̀ tòní. Iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM lẹ ti ń gbọ́ wa o. Àgùntàn tó bá fojú dì wo àgbò tójú tẹmu rẹ̀ ni ó mà kún fẹ́ jẹ o. Mo kí ipẹ káàbọ̀ sórí ètò. Ọmọ bá sọ lẹ́nu ó mà ti ṣàyò àpò ìyàkọ́. Ẹyin yóò bá pẹlẹ o. Ọmọ kò tù òjíire mo kí yín o. Gbogbo ẹ̀yin ọmọ Oòdùà mo kí yín o. Ẹ̀yin ọmọ Yorùbá mo kí yín.

Àṣàyàn ò jọyín lójúmọ́ o. Ọmọ ọlọ́mọ ní wùyín. Ọmọ tí yóò wùyín mọ́. Ẹ wo gbogbo àwọn ọmọ tẹ bílẹ̀ nísìn. Mélòó nínú wọn ló gbọ́ Yorùbá? Mélòó nínú wọn lẹ́lẹ́ ó sèdó Yorùbá sí kó lè sọ padà sí yín? Nígbà ọmọ Yorùbá bá ń sèdó bá sọ Yorùbá bí ìgbà tí àwọn tí ì ṣe Yorùbá bá ń sọ. Ẹ sì fi yan gàn. Ẹ ń gbélé yín tà fáwọn àlejò. Èdè bó tẹ yàn láàyò. Èdè bó tẹ ń kú sí. Lásìkò kan kò sí nǹkan tó ń jẹ́ English o. Kò sédè tó ń jẹ́ Èbó. Nígbà táwọn náà create language tiwọn, èdè tiwọn. Tẹ́gbédè tiwọn kalẹ̀. Wọ́n mú lọ́kùnkúndùn, wọ́n impose ẹ̀ léyìn lórí. Ilé tó bá ń tòrò, ọmọ àlè ibẹ̀ ni ò tí dàgbà o. Ọmọ àlè ilẹ̀ Yorùbá ti dàgbà. Wọ́n sì ti ń balé jẹ́. Wọ́n ń bàṣà jẹ́. Àwọn Èbó wọ́n gbẹ̀sìn Kìrìsìtẹ́nì wá sí orílẹ̀-èdè Áfríkà. Wọ́n fi promote èdè tiwọn. Wọn ò sèdè tiwọn dànù. Wọn ò ṣàṣà tiwọn dànù. Àwọn Lárúbáwá gbé Islam wá sílẹ̀ Áfríkà. Wọn ò sèdè tiwọn dànù. Wọn ò sọ àṣà tiwọn dànù. Ṣùgbọ́n àwa tá a wá gbàṣà láṣà, tá a gbàràdá, àwa máa rà á dá jalára lọ. Ẹ̀yin ò ń ronú dán. Ṣé ń ronú ni gan? Ẹgbẹ́dẹ̀ yín dànù, ẹgbàṣà yín dànù. Ṣé nǹkan tó tọ́ ni ni? Ẹ já ronú wa o. Wọ́n ní ilé láti kẹ́ṣọ́ ròde. Ìwà inú ilé yín lẹ kó jáde nì. Ẹ pẹ̀lẹ́ yóò bí. Ẹ yóò ń bí ọmọ. Ṣé ẹ mọ bẹ́ ṣe ń sọ di dandan fáwọn ọmọ yín láti máa ṣe Èbó? Tọ́mọ yín gan bá sọ Yorùbá inú ilé ẹni don't speak vernacular. Ẹ sọ Yorùbá di vernacular. Ẹ̀yin kan tẹ́ ẹ gbé Èbó lẹ́tọ̀ọ́ máa ṣe Èbó sáwọn ọmọ ẹ wàá máa sọ Arábú Èbó ẹ máa sọ fáwọn ọmọ. Èbó tí ò tọ́ tí ò correct ẹ máa sọ sáwọn ọmọ. Wọ́n délé ìwé wọ́n ṣe Èbó, wọ́n dénú ilé wọ́n ṣe Èbó. Ìgbà wo lẹ́ ní sọ àṣà yín àtẹ̀dẹ̀ yín dànù. Nígbà táwọn bàbá tiwa tí wọn ò gbé Èbó tó jẹ́lé ìwé nìkan la ti ń sọ Èbó. Bàbá délé èdè tiwa ni wọ́n sọ fún wa. Kọ́dà tálẹ̀ kí lórúkọ èdè ìbílẹ̀ tiwa ni wọ́n sọ fún wa. Àwọn tí ń bá sọ Èkìtì wọ́n máa sọ Èkìtì sáwọn ọmọ wọn. Àwọn tó bá jákùrẹ́ ni wọ́n máa fọ́ wọ́n máa fọ́ náà fáwọn ọmọ wọn. Àwọn tó bá jó Òǹdó ni wọ́n gbọ́ Òǹdó ni wọ́n máa sọ fún àwọn ọmọ wọn nulé. Wọ́n gbé àwọn àṣà wọn àti èdè wọn wọ́n gbé lárugẹ. Àwọn ọmọ gbé Èbó. Ọmọ tàwọn bàbá yìí wọ́n gbé Èbó. Wọ́n gbé Èbó débi tí wọ́n gbé Èbó dé. Kọ́dà ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbé Èbó ju Èbó lọ gan fúnra wọn. Kí ló wá ṣe yẹ́ ìyín Yorùbá? Tẹ́ ẹ ṣèdè yín dànù. Tédè yóò jọ yín lójúmọ́. Tó jẹ́ fìtìfìtì náà ni gbogbo ẹ̀. Àtẹ̀lé tó tọ́ àtẹ̀lé tí ò tọ́. Gẹ́gẹ́ bí àṣẹ Èbó àtẹ̀lé tó correct àtẹ̀lé tí ò correct. Gbogbo ẹ̀ náà lẹ́ máa sọ fáwọn ọmọ. Ẹ jẹ́ àgbàṣà wa lárugẹ. Ẹ já gbédè wa lárugẹ, ẹ já máa ṣèdè wa fáwọn ọmọ wa. Nígbà àwọn ọmọ Yorùbá bá sọ Yorùbá bíi Yíbò. Kí ló kù? Ẹ já lọ sọ́dọ̀ àwọn ẹ̀yà yòókù wọ̀nyí. Bẹ bá délé Haúsá. Àbí kẹ́ ẹ dé sábó lù yín nílùú yín tẹ wà gan nílẹ̀ Yorùbá. Ṣé ẹ gbọ́ Yorùbá ń bẹ̀? Ẹ ní gbé Èbó ń bẹ̀. Haúsá ni wọ́n máa sọ síra wọn tààràtààrà.

Bẹ́sì dọ́dọ̀ àwọn yíbò náà. Bọ́ bá pé méjì mẹ́ta báyìí, èdè ìbò wọn èdè wọn ni wọ́n máa sọ. Gbogbo ẹ dọ́dọ̀ Yorùbá tó láìdẹ́ títí káàdì tí là ń bẹ lẹ́ẹ̀kẹrẹ̀. Ẹ kẹ́kẹ́ sọ Yorùbá sí. Èbó ni ó fi da yín lóhùn. Kí ló ń ṣe yín náà Yorùbá? Kí ló dé tẹ ṣèdè yín nù tẹ ṣàṣà yín nù? Ẹ̀bí pọ̀ lọ́dọ̀ àwọn òbí o. Kó tó dọ́dọ̀ ìjọba. Ẹ̀bí pọ̀ lọ́dọ̀ yìí. Ẹ̀yin ìjọba wa Londo Lekiti, Lọ́sun Lọ́yọ̀ọ́, Lẹ́kọ̀ọ́ Logun, mo kí yín pé ẹkú iṣẹ́ o. Ẹkú òṣèlú ṣíṣe. Ẹ ṣòṣèlú ṣòṣèlú ẹ ṣe débi èdè yín. Ẹ ṣèṣèlú ṣèṣèlú ẹ dédé ṣe débi àṣà yín. Mélòó nínú yín ló gbé àṣà yín àtèdè yín ga nípínlẹ̀ yín? Kọ́dà lọ sí ilé-ìwé girama àbí ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó jẹ́ tìjọba. Agídí lẹ́ fi olùkọ́ tí ń kéde Yorùbá. Agídí lẹ́ fi kéde olùkọ́ tí ń kéde Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ wọn ní òkè náà ti pa Yorùbá rẹ. Àgàgà wa lọ sáwọn ilé-ìwé aládàáni wàhálà bẹ̀rẹ̀. Àti ẹni tó kọ́lífàì gẹ́gẹ́ bíi tíṣà tó kúndùnwọ̀n bíi tíṣà àti ẹni tí ò kúndùnwọ̀n láti ṣe tíṣà. Èbó ni tààrà. Ẹni gbọ́ nǹkan mi lẹ́yìn lẹ́nu wọn ju èbó. Wọn ò tiẹ̀ pìkítà nípa èdè Yorùbá rárá láwọn ilé-ìwé aládàáni. Ẹ fẹ́ sọ̀rọ̀ ayédè èbó kọ́. Ẹrú èbó. Ẹyẹ ẹrú Gẹ̀ẹ́sì. Ẹrú Gẹ̀ẹ́sì níyẹn o. Àtijọba àtẹ̀yìn tẹ wà nílé-ìwé tẹ jólùdásílẹ̀ àwọn ilé-ìwé. Ẹrú Gẹ̀ẹ́sì ẹrú èbó níyẹn. Bẹ́ẹ̀ bá jẹ́rú èbó, ẹ mú gbẹ̀gà bédè yín náà. Èdè Gẹ̀ẹ́sì ò tóbi ju èdè Yorùbá lọ. Yorùbá ó lárinrin, Yorùbá dùn. Òwe mélòó lẹ pa lédè èbó? Bí lè san bí ò san àwọ̀lá wò. Bẹ́ẹ̀ bá sẹ́ lédè èbó kò lè dùn. Translation lẹ ṣe. Torí èbó yìí pòwe. Wọ́n ti ẹ̀ ń pòwe ìwé wo dàbí tàwa Yorùbá. Èdè Yorùbá dùn púpọ̀. Kí ló dé tẹwa parẹ́? Ṣebí láyé àgbà kan làwọn ìjọba kan wà nílẹ̀ Yorùbá ń bí? Láyé Western Region. Tán fẹ́ ṣe gbogbo àwọn àwé tàǹkà àti ti sáyẹ́nsì àti ti gbogbo ẹ̀ tán fẹ́ translate tán fẹ́ ṣe sí èdè Yorùbá. Kó ló ti pé àwọn ológun débẹ̀ wọ́n yí gbogbo ẹ̀ padà. Tẹ bá dé Gẹ̀ẹ́sì, èbó ni ó fi kọ́mọ wọn o. Nítòsí wọn tẹ bá ti kúrò nílẹ̀ Gẹ̀ẹ́sì tẹ bọ́ sẹ́gbẹ́ ẹ bọ̀ sórílẹ̀-èdè Faransé. Faransé ni wọ́n fi kọ́mọ wọn o. Bẹ́ẹ̀ bá kúrò bẹ́ẹ̀ tẹ lọ sí Germany, èdè Germany ni wọ́n fi kọ́mọ wọn o. Bẹ́ẹ̀ dé Netherlands, Dutch ni wọ́n fi kọ́mọ wọn o. Bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ dé Russia, èdè Russia ni wọ́n fi kọ́mọ wọn. Bẹ́ẹ̀ bá wá West Africa bí kẹ lọ sáwọn ilẹ̀ Lárúbáwá tí ń bẹ ní Africa bí Lárúbáwá ni wọ́n fi kọ́mọ wọn. Kí ló wá ṣe wá àwa Yorùbá? Kí ló ń ṣe wá táwọn ò lè gbédè tiwa lárugẹ? Àwọn tí ò fẹ́ kéde tiwọn ó parẹ́. Àwa ní afẹ́kéde wa ó parẹ́. Ká máa gbédè lédè ga. Nígbà táwọn tó tún gbẹ̀sìn máa wèrè tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n lè èdè tó bá kú ọ̀dì ní èdè Yorùbá. Láwọn tọ́pọ̀ lọ́wọ́ ò pé dáadáa tí làákà oyè wọn ti dàrú. Wọ́n máa ní Yorùbá kó èdè tó wà backward, èdè tó ti rẹ̀yìn. Ó lè dé Yorùbá. Ẹ ti mọ̀ pé àwọn ọmọ àlelẹ̀ Yorùbá nù. Ọmọ tí ò bá ti lè gbédè rẹ̀ ga, tí ò lè gbáṣà rẹ̀ ga, tí ò lè gbé kankan tó jẹ́ tiẹ̀ kó gbé lárugẹ, ọmọ àlè ni o. Ẹ̀yin ìjọba wa, ọ̀rọ̀ kan yín o. Ẹ̀yin tẹ́ ń gbé àwọn ìlànà kalẹ̀ lórí ètò ẹ̀kọ́.
ẹyin tẹ gbe awọn policy kale lede ete kan tori ta ba pe lana opolopo yin na ni okuku gbo elomi ta ba pe sori radio ni ti pe afẹ interview e ta ba ni yoruba ni ah alo wo gbo yoruba o leni to dagba sile yoruba alo wo gbo yoruba won ti gbagbe o wa lati kale ologbo yoruba abo wa lati laje ologbo yoruba wa lati kure wa lati koko ologbo yoruba o ma le ni o o toro bi o ma ya so ku so na o ma le ni o tori ede akoko to fe so ni yoruba ni ede kale to fe so ni yoruba ni ede akure to so ni yoruba ni tan ba interview re to ba soro dede akure awon ti o gbo gbo tori eya ede yoruba ni yoruba ni awon eka eka lorisirisi lorisirisi kodan be do yo te pe ni standard yoruba be ba ko lati luke dedu kan e ri pe yato dede die die o wa ni ro ede yoruba bara yoruba soro eni yoruba lo so bara bade o ba soro eni yoruba lo so yoruba won si yato sira ṣùgbọ́n yoruba náà ni yoruba yoruba ń jẹ́ bàbá fẹ́tà fẹ́ ìntàfíù yín lédè yoruba káwọn èèyàn wa bá lè gbọ́ tẹ́ ẹ̀ bá gbọ́ yoruba àkọọ́lẹ̀ ẹ sọ yoruba lu yín ẹ̀yin náà promote ẹ̀ bàbá bèrè lọ́wọ́ ọmọ àwọn ọmọ tẹ́ ṣẹ̀ ń bí lákùrẹ́ báyìí pé kí ni wọ́n pè ń bọ́ọ̀tù mí ní pọ́ọ̀tù bọ́ọ̀tù kò mọ́ kí ni wọ́n pè lẹ́kùrẹ́ àbí kí ni kan ò mọ́ ẹyin náà máa sọ̀dé wọn ẹ máa sọ lágbèjì ẹ máa sọ dálẹ̀tì yín èdè tí ẹ ń sọ nílùú yín níbi ìbílẹ̀ yẹn sọ sí wọn kángbọ́ yoruba tán bá gbọ́ yoruba tán gbédè tẹ́ ẹ sọ nílùú yín tán gbọ́ ti yoruba tán gbọ́ ti english èdè èbó advantage ló jẹ́ fún wọn àǹfààní tó pọ̀ ni fún wọn torí tán bá wá sílùú yín wọn jára yín bẹ́ẹ̀ wọ́n gbọ́ nǹkan tẹ́ ẹ sọ ká tó ta àwọn owó ti mọ̀ ipe èdè báyìí ni wọ́n ń sọ ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá kọ́ wọn báwo ni ó ṣe mọ̀ ẹ sọ nu ilé ẹ̀yin kò sọ ojúlówó yoruba kẹ́ ẹ̀ sọ ká tó sọ pé wàá sọ dialect èdè ìbílẹ̀ yín ẹ ti fọwọ́ sí júwe bàbá yín o ẹ tó bá sì fọwọ́ sí júwe ilé bàbá ẹ̀ kí là á pe ọmọ àlè ti pọ̀ nílẹ̀ yoruba o ẹjẹ́ ká ṣàtúnṣe ẹ̀yin ìjọba tẹ́ ẹ̀ gbé àwọn pọ́lísì kalẹ̀ lórí ètò ẹ̀kọ́ tẹ́ ẹ̀ gbé àwọn àlànà lọ́kọ̀ òjọ̀kọ̀ kalẹ̀ lórí ètò ẹ̀kọ́ ẹ sọ yoruba di èdè tó jẹ́ kó jẹ́ dandan láwọn iléèwé láti lè kówé lákọ̀ọ́bẹ̀rẹ̀ déti girama bẹ́ẹ̀ ṣe sèdè ìbò di dandan ni ẹsẹ̀ yoruba di dandan náà nílẹ̀ yoruba kí lè ṣèpàdé gómìnà ilẹ̀ yoruba sí ẹ lẹ ń ṣèpàdé gómìnà àwọn gómìnà ilẹ̀ yoruba kí lẹ ń ṣe iṣẹ́ wo lẹ ń ṣe ń bẹ̀ èdè yín parẹ́ ẹ̀sìn inú yín dùn ṣé bí nǹkan tẹ́ fi ń ṣe mí tì papọ̀ náà nìyẹn tẹ́ ń ṣèpàdé yín tẹ́ ń gbéga ẹ̀yin ẹgbẹ́ afẹ́nifẹ́re ẹ̀yin náà wà ń bẹ̀ tẹ́ bá ṣe mí tì yín náà ṣe yoruba lẹ̀ ń sọ ń bẹ̀ ṣe bá àmúlù mọ́lá lẹ́ sọ ẹ sọ èbó torí pé káwọn kan bá lè gbèrò òyìn jáde wọn ò ṣe translate ẹ tẹ bá sọ yoruba káwọn gbé sí english ẹ gbé èdè yín lárugẹ ẹyin gómìnà gómìnà ó fẹ báwọn ìyá lọjà sọrọ yóò fẹ báwọn oníṣẹ ọwọ sọrọ yóò fẹ báwọn aráàlú sọrọ yóò máa fèbó bí ìpẹ rẹ ṣé kò gbọ yoruba ni ṣé ìṣọmọ yoruba ni ẹ lọ sílẹ haúsá káwọn gómìnà wọn fẹ bá wọn sọrọ èdè wọn ni wọn máa sọ bó bá wù yẹn gbọ́ bó bá wù yẹn má gbọ́ tó bá dìgbà tí àwọn rìpọ́tà tá a bá fẹ́ interview wọn tá a fẹ́ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n lè wá sọ èbó nítorí pé wọ́n mọ̀ pé yóò wúlò fún ìròyìn tí wọ́n fẹ́ gbé jáde ṣùgbọ́n wọ́n báwọn èèyàn sọ̀rọ̀ èdè haúsá ni wọ́n sọ ṣùgbọ́n kì í ṣe ilẹ̀ yoruba o kì í ṣe ilẹ̀ yoruba ẹ máa gbé èbó lọ́kọ̀jọ̀ kan bíi pé èdè bàbá ńlá bàbá wọn ni ẹ̀yin gómìnà wa nílẹ̀ yoruba
londo lekiti losun loyo lekologun koda ni ko giga e je ki a se awon ilane eto eko wa lati le gba ki a ma ko ide ibinibi wa lawon lewe wa lalakobere ati ti grammar to ma ba le so yo ba ti ti o fi de grammar ilewe keta to fi se idanwo niwe mewa ko le gbagbe ide na mo en se ma gbopo lo omode o pe pupo awon ni ma jile won le omode kekere o ni opolo lati gbo pe o to ede mewa ti o de so ti o so fluently ti o so lai ni abawon so mo kilo de ta wa gbede ti wa tan gbedanu eyi gomina wa ta se lana lori eto eko ati te wa nile iwe nile ise eto eko e je ka yi pada ka so ede wa didandan lawon lewe wa ka so didandan pe won gbudo yege ninu wike ninu idanwo iwe mewa ninu ede yoruba e je ka se be baba se be o ma le gbogbo wa o baba wa run le ta se bo sawon ma wa ta so yoruba ta fe kan gbo yoruba o ma le gbogbo wa gbogbo awa asa wa ta ti gbe janu e ja ma wo iwo so si wa nibi to de wa nibi to da to ko si asa bi asa le yoruba ni gbogbo agbaye e wo jeun si wa o yato si tawon eya mi iwo so si wa o yato si tawon eya mi baba jeun baba gbun je kale ba le jo ba de yo wu je tori ni lo nibi to sumo wa ju lati bere o jeje a ni je la tori se wa ri yan ma yan ma ti o ni wo elomi je asa yoruba nu ara won asa ta won baba wa fi ko wa nu baba mu mi won ni ka ma duro mu mi ni pe ka joko ka mu mi pelu suru tori kini ko ma ba sapa olori ara asa wa nle yoruba nu baba soro agbodo mo ba se soro fe ni to dagba ju wa lo ara asa wa nile yoruba nu ayi na won sagbalagba ka sheki e ka la fe bo agbalagba lowo aise nile yoruba asa wa ko hun asa ri fi nile yoruba e de ka wa wo iwo so si wa eyawo ni gbogbo agbaye to ni asa to la so bi ti wa baba wo buba ati sokoto awo dandogo bawo dubo dandogo awo sapara bawo sapara awo gbariye bawo gbariye awo dasiki e wo lorisisi be boyinbo ba ti wo shata 1000 ko se kankan mi to ku bi awon hausa ba ti wo baba riga kiloku fun won bawon larubawa ba ti wo jalamia kiloku fun won e wa wo asa wa bo se larinrin awon to je asaju anu esin le yoruba won ti fi yangan baba wa afa lati jo be o ba jade won wo agbada nla bo wa fi lawa nile won ti wo agbada nla won wo gbogbo e won fi yan yoruba pe le yoruba asa wa ni bawon na to je baba wa ni tesi kristiani be o ba wo so won wo aso bile wa lona to to aten dupe lowo awon asaju esin wa die die ninu won ni o ti n se awon to ti gbasa oyinbo ma esin to je pe tan ba lo kootu ati tai adu ati wo ni gba adu ologba wa awon kookan to je pe ti won ba preach lori pupi bayi won wo agbada won de fila si ni church ti wo ti de fila won wo agbada won wo buba won wo sokoto ni masasi ta ti wo agbada won wo gbogbo e igba mi won gbe gbariye le lori won fi lawa ni won le sugbon awon kan si wa na o to je pe ero oyinbo ni won ti gbese mawere won ti gbagbe agba asa ti won asa ibo nikan ni won ti gbagbe pe ibi ti won ti ma won esin wa gan won ise ibo gesi beni awon to meti wa to ja saju esin wa opolopo won ise ibo eyan dudu bi ti wa ni won e lo se research yin daada e ma pe awon to mesin wa to ja saju to dojise to mesin wa opolopo won eyan dudu ni won wa se ibo ki lo de ta ma se ibo ni okokodun e je ka mura o
ẹjẹ ká gbede wa lárugẹ o ẹjẹ ká gbàṣà wa lárugẹ látòní lọ gbogbo ẹyin tẹ ẹ ṣe ìbò sáwọn ọmọ yín nílé ẹ máa ṣe yorùbá sí wọn lẹẹkọọkan ní gbogbo ìgbà ká gbọ yorùbá ká gbé ìbò kọdà bí yọba tún lè gbà húṣá kán gbọ ìbò gbogbo ẹ làwọn ọmọ yín ní ọpọlọ láti retain láti rí pé ó wọnú ọpọlọ wọn lọ. Gbogbo wọn ni wọ́n lágbára láti ṣe láti kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ má sọ̀dẹ̀ yín nù o. Ọmọ tó bá sọ lẹ́nu. Ó ti sàpò yàkọ́ o. Tẹ bá dòde mi ọlọ́mọdé wàhálà ò ṣẹlẹ̀. Tẹ bá lé Adéyinka Adéyẹmí lorúkọ yín tẹ́lẹ̀ ẹ̀ sọ Yorùbá. Tẹ́ǹpé tọ́yọ́ ní tọ́rọ́ ní tẹ́ǹpé tọ́rọ́ ní tọ́yọ́. Ìgbà ilẹ̀ mọ̀ pé nǹkan ń bẹ o. 08162519991 08162519991 alágẹmọ tí bí máa tiẹ̀ tán o àìmọ́ jó okùsọ̀wọ́ ọba alágẹmọ o.

0: bara ile ni ba sin je kokoro buburu ta ba tete so fun ere huru ere o ma ni jasun loru 08162519991 hello
1: baba wa ma kweto
0: e se oruko yin o
1: oruko mi ai fa lati oderinje
0: kila oruko
1: ti to le ai he fa ya lati oderinje
0: okay agbo yin o
1: baba wa otito le nso omo mi omo yoruba o gbede ilu won ko de si ko kon yan o da olorun ko ran wa lowo sa ku eto sa e ma ma ko mo ko ba le mo o ma gbo ese
2: na won ko ni gba o
0: oro lo 08 hello
1: hello
0: uruko yin o
1: e ma so ojumo sa
0: ese o
1: e ku ya leta
0: ese o
1: uruko temi ni Abimbola Afolabi bullet lati ore
0: a gbo yin Abimbola Afolabi
1: àwọn òyìnbó tọlọrun rán wá sílẹ adúláwọ àkóbá ńlá ni wá sí fún wa o àkóbá yẹn tó wá yẹ kó tó àkóbá yẹn sí wọn tó wá sọpọt àwọn òyìnbó yẹn àkọkọ ẹja kọ ti ẹsìn òyìnbó gbẹsìn wá nàìjíríà àti kírísítẹnì àti mùsùlùmí o wọn fi ń gba àṣà tí a dànù òyìnbó wá nàìjíríà ó ní ẹmọ bọ̀sẹ̀ mọ́sí wa mọ́ àwọn òòsà tó ti lo bí ẹgbẹ̀rún ọdún láyé òyìnbó rà lọ sóréde wọn ẹdákùn sí ẹ lọ sún jẹ lọ ni ìyẹn bá yẹ iye tó wá dàbí ibẹ tó ju pa balẹ ẹni pé nípa ká sọ yorùbá yìí inú mi dùn ní ọdún kan ó ti pẹ́ lọ́nà sí ń sọ yìí madam princess olùṣègùn ibè ní àdàbà bẹ̀ yẹ intafiẹ nìkan nílẹ̀ sáàjì ọ̀nà orí omi bíbá yìí ètò ọ̀fẹ́ pa òwe òun ní sẹ́wọ̀n kọ bí ẹ ṣe pa òwe ojú wa ti gbogbo àṣẹ wa ti adu tí a ń jọ yẹn dìde dò pé a kí ló dé tí òkú dé yìí kan kíní ń bá a jẹ sí mi ní sèétì ni wọn gbà ó gbígbà tí wọn gbà ni pé èmi ò ṣàtúnpá ilé yorùbá ẹyà rẹ ẹsìn rẹ ibi ọtí wá ẹyà gbẹlárugẹ ẹṣẹ kúrètò.
0: Abimbola Afolabi látọ̀ rẹ̀ ṣe 08162519991.
2: Wọ́n bínú kó ṣẹ̀kẹ́ṣẹ̀kẹ́ sọ́mọ lọ́mọ lọ́wọ́.
0: Hello.
3: Hello baba ẹ̀ka sanwó.
0: Ẹ̀ka sọ orúkọ yín o.
3: Mr. Fentus orúkọ mi ní láti ìbọn ìfúnka àkókò.
0: Láti
3: ìbọ̀jẹ̀ ọ̀kà àkókò.
0: Ìbọ̀jẹ̀ òkè.
3: Ìbọ̀jẹ̀ ọ̀kà àkókò.
0: Mo ti ń gbọ́ yín bẹ́ẹ̀ ìbọ̀jẹ̀.
3: Àlàáfíà fún yín o.
0: Àlàáfíà náà fún yín o.
3: Ẹ̀ṣẹ̀ wo dúpẹ́ ètò tẹ́ gbé kalẹ̀ yìí a máa dúpẹ́ gan. Torí a máa bá àwọn tíjà kan sọ̀rọ̀ ní AC Grammar School. A ló ìbò gangan ní ká máa sọ ní ká máa sọ bàbí panápúlà. A dẹ̀ mọ ibi tí ẹ ti wá tá a máa fèdè ìlú wa lẹ̀ ká máa sọ ìbò. Ajá òyìnbó lò ní kìí ṣe ni wa. A dẹ̀ sọ lójoojúmọ́ wọn fẹ́ tẹ̀lé. AC Grammar School ọkà àkókò. Ẹ bá wọn wí bẹ̀.
0: Ẹ ṣe
3: o. Ẹ dẹ̀ sọ fún wọn kẹ́ bá máa tẹ wọn dé máa tẹ mọ́ wọn létí ká máa gbọ́.
0: Ẹ ṣe o. Ẹ ṣe o.
3: Ẹ ṣe o. Bàbá pọ̀ ilé o.
0: Ẹ ṣe o. Mr. Olufemi
3: láti bọ̀jẹ̀ ọkà àkókò. Ẹ ṣe o. Mr. Fẹ́ntọ̀ láti bọ̀jẹ̀ ọkà àkókò.
0: Ẹ ṣe o.
3: Ẹ ṣe o.
0: Hello.
4: Hello.
0: Ẹ ká sọ orúkọ yín o.
4: Ẹ máa ká sọ o.
0: Orúkọ yín.
4: Ẹ máa ní sọ̀rọ̀ sọ o.
0: Àmì o.
4: Orúkọ tèmi.
0: Hello. Hello mi gbọ́ yín mọ́ o. Hello.
5: Hello sir.
0: Hello orúkọ yín o.
5: Orúkọ mi ni Akinawo Clement láti ọ̀dọ́ pẹ̀lúpọ̀ ní òkìtì wa.
0: Akinawo Clement, à ń gbọ́ yín o.
5: Ẹ Alhaji ẹ kú yẹ o.
0: Ẹ ṣe o.
5: Ọlọ́run ara yín lọ́wọ́. Òtítọ́ ọ̀rọ̀ lẹ sọ. Kì í ṣe èdè nìkan. Àwọn ọmọ tí ò mọ oríkì ìdílé wọn wàhálà ni ó lè máa kó bá wọn. Ṣùgbọ́n wọ́n ṣe rí àwọn ilé ìwé tó ṣẹlẹ̀ dálẹ̀ private school second school kọ́ máa sọ òyìnbó ó ti kó bá wọn lọ́pọ̀. Ẹ̀yin la máa lò ẹ túbọ̀ máa tẹ̀ mọ́ wọn létí ẹ máa tẹ̀ mọ́ gómìnà létí ẹ máa tẹ̀ mọ́ wọn létí kí wọ́n lè yí padà kí àwọn ọmọ wọn bá sọ èdè wọn èdè orísọ̀kò sọ pé ká máa gbọ́ òyìnbó. Ẹ ṣe o.
0: Ẹ ṣe o Mr. Kinawo Clement látòkìtì gbogbo ẹ ṣe o 08162519991. 08162519991. Ẹ ká sọ yí rédíò yìí sálẹ̀ àbí kẹ kúrò mbẹ́.
6: Mo ti yí sálẹ̀.
0: Orúkọ yín.
6: David láti ọ̀rẹ́.
0: Ẹ ṣe wà níbi rédíò.
6: Ọ̀la Jílódé náà ló sọ èdè wa nù.
0: Ẹ ṣe wà
6: níbi rédíò. Ní ìgbà tí mo wà ní.
0: Ẹ ṣe wà níbi rédíò yìí ó ṣì ń vibrate.
6: Hello.
0: Ẹ ló gbọ́ yín bẹ́ẹ̀.
6: Mo ní ìgbà tí mo wà ní primary ní ìgbà kan wo se exam fun wa pe inu ede meteta ibo hausa ati yoruba pe awon oni o ni agbada wo wa ko hausa wo fe ni mi ni wo ni mi ba wo wa ni yoruba gogo ni to ni agbada ise se awon eya mu awon eyan ni ise se wo wa agbada tori lati igba ti mo ti wa ni le yoruba ni ri ẹni tí wọn agbada àfi olówó nìkan ìyẹjẹ yẹ kó rí bẹẹ ibo ni wọn kọ agbada sí kó ń bẹrẹ padà sí ayé àtijọ o nǹkan tí mo fẹ sọ nìyẹn ọdàbọ.
0: tẹ bá rántí àwọn ìjọba tó wà lóde kí la máa ń pè wọn ìjọba alágbádá bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ò wá gbádá mọ́ ṣùgbọ́n ìjọba alágbádá ni wọn ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n bá ń lọ sí pátí nìkan lẹ́lòmíín wá gbádá. 0816251999

0: 081 6251 9991.
1: Hello.
0: Hello.
1: Hello,
0: orúkọ yín o.
1: Agbọmọlà láti Gòbá.
0: Agbọyín o, Agbọmọlà.
1: Ẹ ká sọ o.
0: Agbọyẹ ká sọ o.
1: Dada yóò ní ìbàjẹ́ o.
0: Àmì o.
1: Ẹ máa pẹ́ fún wa o.
0: Àmì.
1: Ẹ àkọ́kọ́ náà kò fẹ́ níbi orúkọ tẹ́ ẹ sọ lẹ́kọ̀ọ́. Àwọn kan jẹ́ Ògúnmọ́dé Ifágbèmí. Gbogbo ọba wà á dé ìkórè ìtàkọ̀ wà á ṣe ìjẹ́ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Àdúrà ni ká máa gbà ọkẹ́dẹ̀ máa gbà sọ fún wọn fún ọjọ́ kí gbogbo ẹ̀ kó padà sí àkókò tó yẹ kó wọ́n ṣe. Ẹni wọ́n ní kó lọ bọ ìfákọ̀nà là fún. Ó ní rárá o, ilé fásọ̀ lòún dẹ̀ kú sí. Ó dẹ̀ kó lè rọ ọmọ. Kọ́lọ́run bá má pèsè sáwọ́ làwọn ló jẹ̀bi ni àbí òun ló ṣe nǹkan tó yẹ kó ṣe. Ẹ jọ ẹ mọ wọn létí, Ọlọ́run á fún yín ṣe o.
0: Àmì o, àmì o, ẹ ṣe o, Agbọ́mọlà láti Gòbá. Hello. Hello, yín rédíò yín sísá lẹ o. Hello.
2: Hello.
0: Ẹyin rédíò yín sísá lẹ ká lè gbẹ yín dáadáa.
2: Hello.
0: Hello, orúkọ yín.
3: Òtítọ́ òkèrè ń dìbò mẹ́ta ló gbóríta.
0: Hello, orúkọ yín. Bí a bá ti pè pípé wa bá ti wọlé ẹjẹ́ ká máa yí rédíò rẹ wá sílẹ̀ àbí ká kúrò níbi tí rédíò wà. Hello.
3: Hello.
0: Orúkọ yín o.
3: Ifátáyọ̀ láti Lomọ̀pá ní Kogi.
0: Ifátáyọ̀.
3: Bẹ́ẹ̀ láti Lomọ̀pá ní Kogi.
0: Mọ̀pá, ok.
3: Mọ̀pá, kọ́lá kó ràn yín lọ́wọ́ láti lè tẹ̀síwájú lórí prógrám yìí. Ẹ ṣe.
0: Ẹ ṣe o. Ifátáyọ̀ láti Mọ̀pá ní Kogi. Ẹ ṣe o. 08162519991. Hello. Hello. Hello.
4: Hello, ẹ kú yàn lẹ́ta.
0: Ẹ kú yàn lẹ́ta o.
4: Ẹ máa kú ètò.
0: Orúkọ yín.
4: Kú kì í yẹ kó ètò àbá.
0: Ẹ ṣe orúkọ yín.
4: Bẹ́ẹ̀ dẹni Tẹ́lúgbó bí owó ìgbà tí Nàìjíríà bá máa dá àwọn òní fi ń ṣàwátì.
0: Àmì.
4: Orúkọ tèmi ni Jìnnà Kàṣàfà Mùfìlàtà Yídé Ògbèsè. Tẹ́ gbogbo wa ni kí ọ̀rọ̀ tẹ̀ ń ṣe tó gbogbo wa ló bá wí. Gbogbo akọ́kátá ṣe pé a lè sọ èdè abínibí wa mọ́, a ti sọ èdè abínibí wa, a ti sọ nù. Gbogbo akọ́kátá ká padà sí ìṣẹ̀ǹbáyé wa, èdè abínibí tẹ́ kó wọ́n mọ̀ wá, ká mọ̀ sọ. Ọ̀pọ̀lọpọ̀ gómìnà náà jẹ́ ń bá fẹ́ ṣe sọ́ọ̀rì fún àti present náà. Èdè abínibí náà wọ́n kọ́ sọ síwájú tó máa tẹ́ sọ english gan, wọ́n sọ english létà náà ni. Àwọn oníròyìn náà gbé kọ́ àwọn gómìnà wọn, wọ́n mọ bá a ṣàtúnṣe. Ọ̀pọ̀lọpọ̀ gómìnà mi wọ́n pè wọ́n pè mí tó wọ́n wá sórí fúgámù. Wọ́n sọ èdè abínibí gómìnà yóò ní lè ṣèdè abínibí tán bi. Yóò máa mọ sọ english lẹ́nu kulala kulala. Kì í ṣe nǹkan tó fẹ́ nìyẹn tó bá gbé english àní kó mọ́ sí èdè abínibí kó mọ́ sí èdè abínibí yẹn. Bọ̀ èdè abínibí ọjọ́ kó ṣe pàtàkì. Bó ti bẹ́ mi wí, bó ti bẹ́ gbọ́dọ̀ ìwọ̀ gbogbo akọ́lá gbogbo akọ́lá kàtá náà ló bá wí. Ọ̀pọ̀lọpọ̀ míì tó jẹ́kọ́lá tó yẹ pé ọmọdé lọ sí skul kò fẹ́ jẹ́kọ́ sọ èdè abínibí rẹ̀. Èdè english ló dẹ́ sọ. Sẹ́dẹ̀ english náà fi bí ọni. Ṣé bí èdè abínibí wọ́n fi mọ̀ ọ́? Wàá gbàdúrà fún pé bàbá ẹ ti sòótọ́ ọ̀rọ̀ lónìí báyìí. Ìgbà tí Nàìjíríà bá wà dá òní-ìṣẹ́
0: orí lọ́gbàjọ́ òru. Ẹ ṣe gbogbo àwọn tí wọ́n ti pèlé ní Afimbola Afolabi, Ọ̀gbẹ́ni Olúfẹ́mi Festus, Akinawo Clement, David Agbọmọlà, Ifátáyọ̀ láti Mọ̀fà ní Kogi, Ẹnjìnà Kàṣàfà Látọ̀gbẹ̀sẹ̀. Gbogbo yín mo kí o, ìwọ̀n bá a sì kò la nílé ni. Lágbára Ọlọ́run á tún pàdé ìjọ mẹ́jọ láti máa tẹ̀síwájú pẹ̀lú ètò kọ̀ọ̀rọ̀. Ẹ já rántí, èdè wá ṣe pàtàkì fún wa o. Àṣà wá ṣe pàtàkì fún wa o. Eléyìí tá a bá rí pé kò dá ń bẹ̀ ní kẹjà amúkúrò tó ọjọ́ mẹ́jọ ní kẹjà pàdé títí dọ ọjọ́ mẹ́jọ náà. Adéyẹmí làwa lò kí n pé Ọlọ́run ọmọ yín, God bless Yorùbá land.

0: fowl rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Náwó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.

0: Ọ̀gá Remix.
1: Kí ló ń sún ọgbọ́n ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ́ ẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì. Ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó

0: rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rìn jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.

0: Life is good on Adaba FM.
1: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Jai, ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kán lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ. Débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ. Ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn. Ara títa ara gbígbóná. Inú kíkùn. Àyà tí ń lù pipi ìpì. Má le gbápá má le gbẹ́sẹ̀. Ọwọ́ àtẹsẹ̀ tó kú rìrì. Níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí. Pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀lé. Kì í ṣe ti bàbá kẹrẹ wà. Bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
2: Mo kí onílé, mo kí àlejò. Àní fàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Bàbá Ngana, tí gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà kan sí mi.
3: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
2: Fóònù nọmbà mi 08164122777.
4: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ yìí ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀. Èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri. Nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin. Wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò. Àbí ẹṣẹ ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá afọ́ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gula.
2: Bàbá kẹrẹ wà.
3: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777. Bóyá wọ́n ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ́ bó ṣe ṣe ẹ̀yọ́ ló ṣe mú mi. Àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurẹ́tọ̀? Tí kapurẹ́tọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó máa ń fa kí kapurẹ́tọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurẹ́tọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
2: Bàbá Ngana, Bàbá Kérewà.
3: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
2: Fóònù nọmbà mi 08164122777.
4: Àgbo Márúgbó Takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ̀ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀. Kàn sí mi
3: ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
2: Bàbá Ngana, Bàbá Kérewà. Fóònù nọmbà mi 08164122777.
5: 7 7 0 8 1 64 12 27 77.
6: Hello,

0: fún ẹyin èèyàn wa gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ ṣé bí a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé òjò kàn dédé sí ilé wọn àbí tí wàhálà kan tó kàn ṣẹlẹ̀ sí ni tó jíjẹ́ ìpín ṣàgbà pa itú láti mú irú àwọn èèyàn báyìí kúrò nínú ìṣòro tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ìlera àìmọye àwọn èèyàn tí sínétọ̀ yìí máa ń ṣàtìlẹ́yìn fún tá a lè mọ ọkà lórí afẹ́fẹ́ torí wọn lóhun tọ́wọ́ tó bá ṣe kó sí ò mọ́mọ́ ètò ìwòsàn ọ̀fẹ́ kò lóǹkà lára àwọn iṣẹ́ tí sínétọ̀ yìí ṣe kò dẹ̀ ṣe lójú kan o ó lọ síjọba ìbílẹ̀ ọ̀sẹ́ ìjọba ìbílẹ̀ ọ̀wọ̀ àkókò northwest northeast southwest àti southeast gbogbo àwọn tó dẹ̀ jẹ àwọn àǹfààní yìí èló ń dúpẹ́ tí wọ́n dẹ̀ ń gbósùbà kárí fún sínétọ̀ ìgbà kan wà tí wọ́n ṣe ètò ìlera tó péye àti surgery àti ká fún yàn lóògùn àti ká pín glasses ojú fún àwọn èèyàn tí wọ́n pe ètò yìí ní ophthalmological services àwọn àgbẹ̀ tí wọ́n jẹ àǹfààní fertilizer láìmọye náà ni wọ́n ń gbósùbà kárí fún jíde ìpín ṣàgbà bí mo bá ní pé kí n mẹ́nu ba ọ̀rọ̀ tìrẹ sí lásìkò ọdún ayayayaya trailer lọmọkùnrin yìí fi ń gbẹ̀yẹ wá ìwọ̀n yẹn ò tiẹ̀ ń ṣe nǹkan tí mo lè mọ ọkà ní torí ọ̀rọ̀ jíde kọjá ọ̀rọ̀ àpín àǹkáṣífò àpín báírò àpín kinní kan àwọn nǹkan kéékèèké kódà àwọn ọmọ tí wọ́n jẹ́ SAPA lábẹ́ wọn ló ń ṣe ìwọ̀n yẹn àwọn ọmọ tó tún wà lábẹ́ wọn gan tún ti ń pín rẹ̀sì fáwọn èèyàn wọ́n tún ti ń pín òróró pín gbogbo ẹ̀ torí náà kì í ṣe àwọn nǹkan tí mo máa kà sí ara iṣẹ́ tí jíde ìpín ṣàgbà tó ṣe ẹ bá rẹni tí ń sọ pé òun pín rẹ̀sì òun pín báírò òun pín àǹkáṣífò ayé ti kọjá gbogbo lẹ́fù wọ̀nyẹn ní pòsíṣàn ńlá àwọn PA tó wà honda PA ló yẹ kó wá máa ṣe yẹn ẹ jẹ́ kí n tẹ̀síwájú mò ń bọ̀.
1: ìgbóná kò mọ ní ìbàjẹ́
0: òun. bí laban sọ lógúnlógún ṣe nínú olóko máa ń dùn mọ́rọ́ yín sá. sinitọ jíde ìpín ṣàgbà wọn ló kú iṣẹ́ pé ó kú ọmọ ṣe. àwọn nǹkan tó wúlò fún ọjọ́ ọ̀la àwọn olùgbé ní ohun tó nọọtì ló ń dáwọ́lé. ó ṣe wùrùwùrù tòdí ansa dáńdá wí olóko ògbówó. ó ṣe bẹbẹ

0: olore lo anan ba se lo kalaye oruko re ra pare laye o ti podun kan bae kabaria oba joseph oluwadere agunbiade jp ototu bi osuketa oloba wo daye tu loba ule ko ya mara mara oro kare o oloba wo daye omiri ko beji okan le ni bimo lule re o kiriki se o ma to nro omo ibabi omo yebi asiko re sun alulu oba ule on le mu afo ki keteketi omo oba lule loko ati leyin odi tomo su tomo ya tolule talejo ya pade bi atomo oloba e are oba ukomo elegbe igiri ati keteketi omo oba lulu oba ule ni bi ayeye odun kan oloba ti mora mora oro ijo kele ndilogun osu kero odun ni le ka pade lejo semes lulu oba ule la ogo mewa oro leyin gbon ba pari isin la moju si shukuru we ijoba libi kona fun ti agba lejo eyan aturu suse jeje atememu eyan te ayun tin lenria kabiyesi kasikure se san ai eyin ko gbon re era baje o ani oba ule club usa le fo kimi shukiri
1: mama mi o keru todo olore ti lo
2: ọ̀rọ̀ tó àmì títí lọ́jọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún tá a wà yìí nílé lóko ó yá ẹ jẹ́ ká parapọ̀ kájọ débẹ̀. Ẹbí ṣe pẹ̀lú wa àtàwọn olóyè ìlú ṣe pẹ̀lú wa. Nọ́fàsì kò yí pé gbogbo ìyẹn nílé ìlú láti wá bá wa darapọ̀ níbi ayẹyẹ ìyànsípò àti gbọ̀pá àṣẹ ọba wa. His Royal Majesty Ọba Adéwálé Ọlọ́run wa Elifos Orisamoluwa. Gẹ́gẹ́ bí ṣe pẹ̀lú wa ọ̀rọ̀ ọ̀tọ̀ Ọ̀jágbójú Force látọwọ́ gómìnà wa nípínlẹ̀ Ondo His Excellency Dr. Lucky Orimisan Ayédàtiwa. Ọjọ́ Thursday ọjọ́ kẹrìnlá oṣù tá a wà yìí ni ayẹyẹ ńlá yìí ó wáyé. Bẹ̀rẹ̀ látago mẹ́wàá àárọ̀ ní òde ọ̀rọ̀ ọ̀tọ̀ nílé lóko ẹjẹ́ àparapọ̀ kájọ ṣe ayẹyẹ ńlá yìí. Olúbákin Agbèwá o àṣẹ.
3: Listen to this announcement. The itinerary of Honorable Dr. Kekemeke's meeting with APC stakeholders in Ondo South. This to inform all APC party stakeholders in Ondo South Senatorial District that the itinerary of Honorable Dr. D.I. Kekemeke meeting earlier scheduled has been reversed as follows. Wednesday, 13th May 2026, Okitukupa Local Government, 10 a.m. Irele Local Government, 1 p.m. SLDO Local Government, 3 p.m. Thursday, 14th May 2026, Ilaje Local Government, 10 a.m. Odigbo Local Government, 12 noon. Ileoluji, 2 p.m. Okegbo, 4 p.m. Leke Leke, In God We Trust.
4: Ìròyìn ayọ̀ rèé fún gbogbo àwọn òbí tó pòǹgbẹ. Àǹfààní ti ṣí sílẹ̀ bí iléèwé Impact International School ṣe ń bá àwọn ọmọ wọlé sí sáà ìkẹ́kọ̀ọ́ fún ọdún 2026 sí ọdún 2027. À ń gbà àwọn ọmọ wọlé sí nursery, primary, JSS1, SS1 níléèwé Impact International School. À ń tọ́ ọmọ lọ́nà ìgbàlódé fún ọpọlọ tó yè kóró láti darí níbikíbi tí wọ́n bá bára wọn. Bẹ́ẹ̀ náà ni àyíká wa rẹwà fún ìkẹ́kọ̀ọ́. A ní àwọn akẹ́kọ̀ọ́ lọ́pọlọ pípẹ́ pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé láti kọ́ ọmọ yín lọ́nà tó gbà yìí. À ń kọ́ ọmọ ní ICT pẹ̀lú àwọn eré ọpọlọ tó mú ọpọlọ ọmọ yín jí pẹ́pẹ́ láti ilé ìkẹ́kọ̀ọ́ eré ọmọdé títí tó fi dé ìkẹ́kọ̀ọ́ primary àti secondary school fún àwọn ọlọ́pọlọ pípẹ́. Ọjọ́ fún ìdánwò ìgbàmọ̀wọlé ti wà ní àrọ́wọ́ tó ń wá. Ìlànà ẹ̀kọ́ ọ̀fẹ́ wà fún ẹni tó bá ṣe pò kíní ìyẹn 100% nínú owó iléèwé tí ó san.

0: bá ṣe òkè jì máa san
1: 75%.
0: Ẹni tó bá ṣe òkè tá máa san ìdajì owó iléèwé ìyẹn 50%.
1: Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí nọ́mbà yìí 09095256260.
2: Impact International School.
1: Raising Angels, Beacon of Excellence.
3: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
4: Wo ọ̀rẹ́, ó sún mi ó jẹ. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò. Gáàsì ní da wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
3: Ara ń tà wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CD Care ni.
4: CD Care, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
3: CD Care, CDCARE, application àṣírí ọ̀la ni. Níbi tó ti rẹra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bá rà lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò tó bá rà fódìdì oṣù 12 tàbí 40 ọ̀sẹ̀. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CD Care ni mo ti rà wọ́n. Tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí.
5: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adinosun, beside Olo Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State. Ẹ lè pè wá sórí 07074843351.
3: Ẹ kàn sí website wa cdcare.app.
6: Making life easier.
7: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ìwọ tí NIN rẹ ti sọnù àbí ìwọ tí kò tí ṣe NIN rí. Yálà o ní ìpèníjà pẹ̀lú NIN rẹ nípa ọjọ́ ìbí àti orúkọ. Àbí o fẹ́ sọ NIN rẹ di plastic oníke alágbèéká. Kàn sí Alpha Computer ojúlówó NIN Enrollment Agent. Ṣe àwárí ọ́fíìsì Alpha Computer kí o dẹ̀ tún ṣọ́ra fún àwọn alọ́nilọ́wọ́gbà tí wọ́n ń lo orúkọ Alpha Computer lẹ́gbẹ̀ẹ́ Wema Bank. Fún Ẹ̀rí dájú àti àlàyé pé Alpha Computer sórí nọ́mbà yìí 08162453103 08162453103 lẹ́ẹ̀kan sí 08162453103. Please listen to this important announcement. Have you lost your NIN or you have not been registered for NIN? Are you facing challenge of any kind, such as error in name and date of birth on NIN? Or probably you are interested in converting your NIN slip to plastic card? Please contact Alpha Computer, a licensed NIN enrollment agent. Ensure you locate office of Alpha Computer beside Wema Bank, Obade Shida Road, Akure, and beware of fake agents around the area. For inquiry, contact Alpha Computer on this number 08162453103 08162453103. Once again, 08162453103. Thank you. Please listen to this announcement. The itinerary of Honorable Dr. Kekemeke is meeting with APC stakeholders in Ondo South. This to inform all APC party stakeholders in Ondo South Senatorial District that the itinerary of Honorable Dr. D.I. Kekemeke meeting earlier scheduled has been reversed as follows. Wednesday, 13th May 2026, Okitukupa Local Government, 10 a.m. Irele Local Government, 1 p.m. SLDO Local Government, 3 p.m. Thursday, 14th May 2026, Ilaje Local Government, 10 a.m. Odigbo Local Government, 12 noon. Ileoluji, 2 p.m. Okegbo, 4 p.m. Leke Leke, in God we trust.
8: Ẹ̀rí ẹni gbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
9: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa ro mí. Tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
8: Ìwé àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ogun lónìí. Ẹ máa pe

0: mẹ́kun grammar school nílùú àkúrá báyàwó wa fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bi mí àbò fẹ́ bẹ̀rẹ̀ lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19
1: ẹ ṣeun bàbá a mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni báwo lè ìjọ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀.
0: o ṣe atọ́kùn bí iṣan ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀ ìwọ tó ń gbọ́ mi nínú ilé ẹlòmíì ni tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀ ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́ ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni àfikọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fà á dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀ ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú ẹlòmíì rí oorun sùn rárá bẹ́lòmí bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀ yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní No. 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 64 60 64 19 07 64 60 64 19 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́ ọ̀sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni ẹgbẹ́ kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́lòmíì bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní No. 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 64 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí i pé lọ́gọ́ Olorun o ni wa ba kan na mo gbogbo yi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara Olorun wa no dupe o dupe fa Olorun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be Olorun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to Olorun o si

0: dèwọ̀ lágbájá máa fọ́ o torí ìjọba ọ̀nọ́rẹ́bù èyí mò ń pè wọ́n ọ̀nọ́rẹ́bù lọ́kì ọmọ bàbá ayédà ti wà àti fọ́ ó ti pè yàn pé má ti mi tó màá yẹn o àti bo ikùn ni lajẹ ọ̀fẹ́ Nàìjíríà Limited rí o yàn séere àti kó ògùn dání àti kó dédé rúnsẹ́ bó sàràn ru fèèfé ìràn ewo náà ìràn èdè dára olóyìnbó ń pè kínní kan yá fi ń ṣe mọ́tò pínsín àárín ìgì dédé pínsín àárín ìgì ààrẹ yàn bẹ́ẹ̀ wò bá ń tẹ̀tí tọ́ bẹ́ẹ̀ wò tán àátọ́ nílẹ̀ oògùn tó lè lájẹ́ ẹ mú oògùn á ẹ lo oògùn tàbí ní ara wọ oògùn ni wà ní oògùn ìtumọ̀ lájẹ́ eré yẹn ẹ fọ amóògùn mi á ẹ mú oògùn náà jà wá ìtumọ̀ a máa burú a máa bínú gbò mo fọ níbẹ̀ rí o àmì ní ayé oògùn ni ọ̀nẹ́ bá sọ pé òun nílẹ̀ oògùn ọ̀hún orí kò fọ ọ̀fẹ́ ẹ̀yà gbọ́ ọkọ̀ rẹ̀ yóò fọyẹ́ la fọgbọ́n kan mú owó gbẹ́gbẹ́ rẹ̀ bọ̀bọ̀ ọ̀hún ìyẹn mi lọ́nọwọ́ ìbọn bíbí sì yẹn nọwọ́ ọdún ẹ̀rẹ̀ omi lọ́nọwọ́ ni òde màá yẹn èdè ọba pátápátá tí ilẹ̀ màá yẹn tí àhérì etí kan yálẹ́gbò ẹ̀hẹ̀n ti pé ní ọmọ yẹn torí tájọ mi kọ́ máa lù bọ́ báyìí ni a máa jẹ́ jí ògiri wa jí làrún lẹ̀ bí wọ́n ti fọwọ́ èlé sí mẹ́ni fọkàn ẹkùn olúgbòlú rẹ̀ ọjà rẹ̀ òwúrarin agbóyè yẹn rẹ̀ yí ìjọba bílẹ̀ làjẹ́ káhán ró rẹ̀ bámi wà níwájú bá mákẹ́lì yá gbọ́ ètò kéde ọdún ẹ̀rẹ̀ yẹn torí àti mi wà níwájú yóò yé ra yìí.
1: Ọba Williams Olúwaṣẹ́gun Akíomi
2: Amapétutí ilẹ̀ Màhín
1: Àrólé Alágbẹ̀
2: ní sí ọdún ẹ̀rẹ̀
1: ìyẹn 2026
2: òkú oríire
1: o. Àti gbé òkùtẹ̀
2: àti rọ òkùtẹ̀
1: àti fi ìrànràn balẹ̀
2: Wednesday May 13
1: ìwòsàn ọ̀fẹ́
2: àti ìrànlọ́wọ́ mú àwọn opó
1: Friday May 15
2: ìyàwó
1: ẹlọkọmọnà
2: right
1: àti
2: ibure
1: ní
2: Èbúté Lílá
1: Saturday May 16
2: nílùú ìbílẹ̀
1: àti orin
2: ìjọ dára wáyé
1: aago méje àbọ̀ alẹ́
2: pípé
1: àti àdúrà
2: mú àwọn alálẹ̀ wa
1: mú ìdàgbàsókè àwọn ọmọ wa
2: àti orílẹ̀-èdè wa
1: Sunday May 17
2: nílùú àbàtà
1: lato
2: Monday
1: Tuesday May 19
2: ìdíje ijó ìbílẹ̀
1: Wednesday
2: ara lùlù
1: ọ̀tọ́
2: àgbélé
1: àdèdè ọjà
2: Thursday
1: 21st May
2: nílùú àbàtà
1: àti ìdíjà gidigbora wáyé
2: ìwọ́jà oro
1: ẹ̀pà
2: òtòbò
1: àti ògúndà
2: àjáde
1: ní ọjọ́ yìí
2: Friday
1: May 22
2: èkìnẹ́ra àjáde
1: Sunday May 24
2: o èkìnẹ́ra sọkùnrin o
1: àwọn akàfọ́ pé
2: àṣẹ yìí sùnmọ́ dán o
1: èdè ọmọ egungun rẹ
2: agbóòrò àgbè wa o
1: àṣẹ
2: IGED
1: ọmọsùn
2: yìí àtàrí
1: májẹ́wọ̀lú tilẹ̀ màá
2: yìí àti akọ̀wé dédé
1: àwọn òjòyè pátápátá
2: olùkéde.
3: Dabo tupa noja
4: joro

ètò lẹ́nu se àkápẹ́n àkáfẹ́. Olóyìnbó sọ pé kálákì, ká ṣíà, ká kọ̀mẹ́dì. A máa ka pè mí báyìí torí a máa pè mí rán. Ọmọláyé mi pè mí jínijíni. Omi yànnà omi se, a máa pè mí rán. A bá mi fọgbọ́n kan dúró mi ní ìṣẹ́jú, mi ní pẹ́ bọ́kọ̀ gún etíkun. Bọ́kọ̀ ti tẹ́tẹ̀kun àbè sílẹ̀. Mo ti ra níná agba malòkun báyìí. Ọ̀tẹ̀tẹ̀ wẹ̀rẹ̀, a fún ẹ jẹ má ṣe ní ìhì olúyami làgógó dẹ̀hún. Ó mà se o. Bó bá ra bẹ́ẹ̀, mo ma Peter. Bó bá ra bẹ́ẹ̀, ó yẹ ẹ bá mi jẹ́ Peter, má lòdì sí mi, ìwọ náà ká, ẹ má bà ká ara yín. Bó bá ra bẹ́ẹ̀, kinní kan mi yàn mí. Mo rí ìyá mi ṣètò rẹ̀ ní kòdí ìjọba. Bẹ́ẹ̀ tẹ wá ṣèwádìí fẹ́, mo tó gbọ́kàn dá, mo wo ire. Mo tó bo ọ̀pọ̀lọpọ̀, mo wo ire. Láyà tó dé màá yẹn, mo wo ire, mo tó ya ìtì kan, mo wo ire. Tó yọ̀ na Sáyọ̀ ni pẹ̀pẹ̀ ti bà mí ré jù wá, mo wo ire. O rò màá yí kẹ́ èèmà yí, èèmà lágbẹ̀dẹ mò kéé rọ. Oyi ọ̀nà èyí ọmọ rẹ̀ mi fẹ́ se odidi ní ọ̀la yìí. Akasopin, ẹni ti se wáyẹ̀kì tàbí ju wo la se jàǹbù. Báyìí, akasopin, àwa pàápàá ti ná iléèwé ìyábẹ́mi kọ́sẹ́. Ọlọ́gbẹ̀bí Ramajan ìyá mi pè òun School of Nursing ni. À ń ṣàánú mi kẹ̀, mo yàn ní sùúrù. Àka ní sùúrù. Ọ̀nà mẹ́ lè fọn mọ́ fọn wò ní bo mo ra yìí. School of Nursing ni, má bá ti mà. Ime pe so di mi fi Yorùbá kan. Yọ ne ba ma boya mi pe on ku rugbene. Ye lo be la wo yi mi lo. Ne boya pe on mega school yen. Me fun ati bere o. So mo ba ya hen an fo. An de tin be die die ha. A ti mi ṣètò, a ti mi túbẹ̀ yẹn ṣe. Lọ́bẹ̀ jẹ́ la wo. Ọ̀nà alágbàṣe pàápàá, ó dẹ̀ ti gbowó déédéé tó hàn, ayé dẹ̀ ti bẹ̀rẹ̀ ní ìbẹ̀rọ̀dọ̀ yìí kọjá òpin àṣẹ o. Yí wùrùkù má làákà gbé wùrùkù wìn. Ìjọba ti mi ṣe, a dẹ̀ àgbà hàn wọlé báyìí. Ibẹ̀bẹ̀ òun olóyìnbó ń pè òun temporary site ni. Anẹ́dẹ̀dẹ̀ ń pé. Ṣùgbọ́n nẹ̀yìn rẹ̀, a wá lọ ibò yìí jẹ́ pé ó tẹ́jú. Ayé tẹ́jú. Èyí a wá la ibẹ̀bẹ̀ pàápàá, a ti mi pa ibẹ̀ nù. A máa sì mi gbọ́ yá wa tó alága fọ́ mo fún àti gbé yunifásítì dáná bò mi máa fọ́ o mi fọ́ o tí mo sọ pé àwọn máa léèwé pé a ti gba scholarship lábẹ́ nìdánwò máa yunifásítì. Permanent site ti College of Nursing yìí and Science a ti mi bẹ̀rẹ̀ ní Kurugbene. Gbọ̀n bá yá, ara ṣe fìdí múlẹ̀ ní Kọfàwé. Ìyá wa ní dédé rún. Ondo State Contributing Health Commission àpapàá ra ní ìdúró dédé tó yìí. N'abẹ́ ọ̀gá dédé. Èyí Dókítọ̀ Awolowo Banji Ajaka is a commissioner yìí omi dògúré rẹ̀.

0: ẹ̀hẹ̀n ore o wà ká lọ yú wà ká lọ bọ̀ wọ́n náà kàdà àti olóògbò dídún ààrẹ wà ètò ìrìn àìdédé mi lọ ní ọwọ́ ajájí mi bò mi mọ kékeré yí mi lè tọ́ka rẹ̀ níwájú torí ọfà dàbọ̀ rí ká ẹyín àgbàlagbà rí ó bá ya bẹ́ẹ̀ bá michael mímọ́ aláṣọ fífun bá mi ti ọkọ̀ ní eré mi.
1: His Imperial Majesty Oba William Oluwasegun Akiyomi
2: Amapetu ti ilẹ̀ Mahin
1: Arole Alagbe
2: nisi ọdun ẹrẹ
1: iye 2026
2: oku orire o
1: ati gbe okute
2: ati ro okute
1: ati fi ugaran balẹ
2: Wednesday May 13
1: iwosan ọfẹ
2: ati iranlọwọ mu awọn opo
1: Friday May 15
2: iyawu
1: elokomona
2: right
1: ati
2: ibure
1: ebute lila
2: Saturday May 16
1: nilulu ibile
2: ati orin
1: idodara waye
2: ago meje abo alẹ
1: pipe
2: ati adura
1: mu awọn alalẹ wa
2: mu idagbasoke awọn ọmọ wa
1: ati orilẹede wa
2: Sunday May 17
1: nilulu abata
2: nato
1: Monday
2: Tuesday May 19
1: idije ijo ibile
2: Wednesday
1: ara lulu
2: ọtọ
1: agbele
2: adede ọjà
1: Thursday
2: 21st May
1: nilulu abata
2: ati dijagidigbora waye
1: iwọja oro
2: ẹpa
1: otobo
2: ati ogunda
1: ajade
2: ni ọjọ yi
1: Friday
2: May 22
1: ekinera ajade
2: Sunday May 24
1: o ekinera sokunrin o
2: awa ka fọ pe
1: ase yi sumodun o
2: ede ọmọ egungun re
1: agoro agbe wa o
2: ase
1: igd
2: ọmọ suyi
1: atari
2: adewolu tilẹ mahin
1: ati akọwe dede
2: awọn ojoye patapata
1: olukede.

0: Adaba, 88.9 FM, helps you turn your dreams into reality.
1: Àwọn afurasí agbébọn ṣe kọlù sí agbolé ilégbé kan nílùú Ìjẹ̀bú Òde, ìpínlẹ̀ Ògùn.
2: Níbi tí wọ́n ti jí èèyàn mẹ́ta tí ìgbàgbọ́ wà pé wọ́n jẹ ẹbí kan náà gbé lọ.
1: Ìròyìn ní nǹkan bí aago méje ìrọ̀lẹ́ làwọn afurasí agbébọn náà tó 15 yabo ibùgbé Ìkojì Golden Estate.
2: Iléeṣẹ́ ọlọ́pàá Ògùn ní ìwádìí ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà.
1: Kà á lójú òpó wa.
2: Ó ṣe ó dojú àlá ó tún di bẹ́ẹ̀ ni báńjọ ni.
1: Gbajúmọ̀ òṣèré tíátà Alex Ekubo dágbére fáyé lẹ́ni 40 ọdún.
2: Ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun ni ìròyìn ikú rẹ̀ gbòde táwọn akẹgbẹ́ rẹ̀ sì ń kọrin àròlẹ́yìn rẹ̀.
1: Bó tilẹ̀ jẹ́ pé ẹbí Alex kò tí sọ̀rọ̀ tàbí fìdí ohun tó pa á múlẹ̀.
2: Ìròyìn tó gbòde jù ni pé jẹjẹrẹ inú kíndìnrín ló mú Alex Ekubo lọ.
1: Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn nípa jẹjẹrẹ kíndìnrín wà ní bbcnews.com/yoruba.
3: BBC Yoruba.
2: Mi ò ní kọ̀wé fipò sílẹ̀.
1: Olóòtú ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì Sir Keir Starmer ló fárígá bẹ́ẹ̀ lẹ́yìn táwọn alátakò rẹ̀ ń pè fún kọ̀wé fipò sílẹ̀ rẹ̀.
2: Kí ló dé tí wọ́n ní kó kọ̀wé fipò sílẹ̀ gan?
3: Ẹ kàn sí wa lórí bbc.com/yoruba.

èmi ò fẹ́ mọ ohun tí wọ̀n náà ń là kọjá nínú ayé tó wá wò pé ọ̀rọ̀ rẹ ti dé koríta kò yé mi mọ́. Mo fẹ́ jẹ́ kó o mọ̀ pé irúfẹ́ àwọn ètò bí àwùjọ olóore yìí ń gbìyànjú àti jẹ́ ká mọ̀ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé. Ìrírí ayé kan sì rèé kò pa ni ọgbọ́n ní mú kọ́ ni. Mo sọ lẹ́ẹ̀kan pé lọ́pọ̀lọpọ̀ gba ojú àmọ́ ti owó

0: Mọ̀mọ́ wa yẹn, ẹ jẹ́ kọ́ mọ wọnú ilé bọ̀ wá, ẹ pẹ̀lẹ́. Ẹgbẹ́ ẹjọ́ àti sọ̀rọ̀ sókè dáadáa kí n gbọ́ yín.
1: Yes, sir. Dúpẹ́ sà, ẹ kúrọ̀ lẹ̀ sà.
0: Ó dàbẹ̀ ni pé ohun mi orí yín gbọ́ díẹ̀ báyìí. Ẹ pẹ̀lẹ́ ku ìgbìyànjú.
1: Yes, sir.
0: Ṣé ò sí tẹ ẹ pẹ́ díẹ̀ kó tọ́ di pé ẹ dórí ètò yẹn?
1: Ó ẹ ní ayọ̀ àdánwò àtètè bí owó ọ̀kadà tàbí wà débi mi.
0: Ẹ wá ti sọ fún mi pé kò sówó ọ̀kadà lọ́wọ́ yín.
1: Má ṣe sọ ni sáyé má bínú.
0: Kí ló dé tẹ́ ẹ mọ bí ẹ ṣe sọ? Àtijọ́ wà ó ti ṣe bí ọjọ́ mélòó kan. Ọ̀pọ̀lọpọ̀ náà àkókò a ti lò ó darí àmọ́ ká kúrò ń bẹ̀ wọ́n ná. Kí ló orúkọ yín?
1: Orúkọ mi ni Ológun Caroline.
0: Mọ́mì Caroline, ẹ̀ẹ̀kejì rẹ tẹ máa fara hàn lórí ètò àwùjọ olóore.
1: Bẹ́ẹ̀ni.
0: Lákọ̀ọ́kọ́ tẹ kọ́kọ́ wá, kí lohun tó gbé yín wá?
1: Mo wá nígbà yẹn, mo wá ké bá ọmọ Nàìjíríà pé mo fẹ́ ṣe test MRI ní Afẹ́ní Adó Èkìtì. Tọ́lẹ̀ ràn mí lọ́wọ́.
0: Kí ló ṣe yín gbà yẹn tẹ fi fẹ́ ṣe test MRI yẹn?
1: Mi ìríran rárá, sọ wá ní kí lọ ṣe test ọpọlọ wá. Kọ́ lè fi mọ ohun tó ṣẹlẹ̀ sínú ọpọlọ mi nígbà yẹn.
0: Èló dẹ̀ ni wọ́n ní kẹ wá tẹ fi wá sórí ètò
1: yẹn? 200,000 nígbà yẹn.
0: Yóò tó ọjọ́ wo kó tó di pé Ọlọ́run pèsè 200,000 yẹn?
1: Mo dúpẹ́ láwọn ọmọ Nàìjíríà, ọjọ́ yẹn gangan náà ni mo rí owó yẹn sà. Ọjọ́ yẹn gangan.
0: Ṣé tẹ lérò pé ń gbàtà kúrò lórí ètò yẹn tí mo bèrè pé báwo nìyẹn ṣe lè délé yín? Mo kàn fẹ́ wá kí yín ni. Ṣé rò pé bóyá owó yẹn là ń kó bọ̀?
1: Mi ìrú bẹ́ẹ̀ o.
0: Result àwọn test tẹ ṣe rèé?
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà, lẹ́yìn tẹ ti wá parí test yìí, mo fẹ́ jẹ́ ṣàdúrà fáwọn èèyàn dáadáa lé gbogbo àwọn tọ́lọ́run lò fún yín. Ẹ ṣàdúrà fún wọn.
1: Gbogbo ọmọ Nàìjíríà tó ràn mí lọ́wọ́ nígbà yẹn, mo wá dúpẹ́ torí mo sọ pé màá padà wá dúpẹ́. Èmi rẹ̀ o, ẹ ṣe gan ni náà ní tán wo yín lórúkọ Jésù. Ẹ ní ìbànújẹ́ ayé o. Ojú òní rin léde yín o lágbára, ẹ ní dánìkan ṣayé yín o. Ojú òní dùn yín o lágbára.
0: Kì í ṣọmọ yìí ló mú yín wá lọ́jọ́ tẹ wá yẹn, kì í ṣọmọ yín ló mú yín wá?
1: Rárá, òun kọ́.
0: Ẹni tó mú yín wá ń kọ́?
1: Ó ti lọ iléèwé, ó ti lọ skul.
0: Pẹ̀lú ipò bẹ́ẹ̀ ṣe rí náà yín náà lẹ tó ran ọmọ lọ iléèwé?
1: Bẹ́ẹ̀ni sà.
0: Dádì wọn ń kọ́?
1: Dádì wọn ti kú, ó ti kú.
0: Result tẹ wá ṣe yìí, òun dà, result yẹn gangan dà, result àyẹ̀wò ojú tán ṣe, ó ti dà báhùn. Ẹ̀yin náà ni ẹ fẹnu ara yín sọ iye tán ni ẹ wá wá fún operation báyìí?
1: Báyìí, mo fẹ́ wá ṣe, àwọn dọ́tọ̀ ń gbà tó rí àyẹ̀wò yẹn. Wọ́n wá ní operation surgery ló máa bá lọ. Ìpè surgery náà lè fi correct láti inú ọpọlọ Ọlọ́run pọ́n máa ṣe surgery orí fún mi ni. Owó yẹn dẹ̀ pọ̀, ó jẹ́ $1.5 million tó ní kí n wá ní FMC lọ́wọ́. Òye tí mo nídìí nìyẹn tó yẹ pé bá lè rí inú mi adùn ọmọ Nàìjíríà lé ojú òní lélédè yìí lágbára Ọlọ́run. Òye tó ní wá nìyẹn pẹ̀lú àwọn ọkọ̀ tó ní kí n ra rẹpẹtẹ, wọ́n ka gbogbo ẹ̀ tí màá rà wá tí bá ti ń bọ̀.
0: Ọmọ yìí sọ̀rọ̀ kan lórí atẹ́gùn nígbà tí wọ́n pè mí pé ẹgbà mi result ti jáde. Kí ni wá ní result, kí nìkan tí wọ́n máa fi tọ́jú yín? Wọ́n ní dípò táwọn sọ pé àwọn tó ń wá lu owó yìí káàkiri, kọ́lọ́run jẹ́ kókó máwọn sọ́dọ̀. Bọ́lọ̀ bá mú yín sọ́dọ̀, àwọn ọmọ yín méjèèjì ńkọ, ọkọ yín ti kú. Ẹ fẹ́ jẹ́ kí àjà àwọn ọmọbìnrin méjèèjì yìí ni. Wọ́n ní kí ló wá tó kù mọ́? Ọmọ Nàìjíríà ẹ̀ dákun àtòdè o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ ń ṣe lórí ètò yìí, ẹ̀yin náà lẹ dá owó jọ tí wọ́n fi lè lọ ṣe test yẹn. 200,000 làwọn yẹn dá lórí ètò yìí lọ́jọ́ yẹn. Ìyàlẹ́nu ńlá gbáà ló jẹ́ fún mi torí pé a ti kúrò lórí ètò kó tó di pé owó yẹn pé. Àwọn gan mọ̀ pé owó yẹn le pé. Owó tó wọlé lórí live show lọ́jọ́ yẹn ìrọ̀pọ̀ tó N70,000. Bá a ṣe kúrò báyìí kojú bí 30 minutes lọ́wọ́ náà, àwọn èèyàn dẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní ràn wọ́n lọ́wọ́. Inú mi dùn pọ̀, mo pè wọ́n ní ṣe àkànfẹ́ wá wò yín ni o, ká mọ ibi tẹ́ ẹ̀ ń gbé o, a dẹ̀ kówó yìí lọ fún wọn. Mo fi ìyọnu Ọlọ́run bè wá, gbogbo iye tọ́lọ́run bá ní ẹ lè fi ràn wọ́n lọ́wọ́. Ó yẹ kí wọ́n ti dórí ètò yìí tipẹ́tipẹ́ o. Wọn ò bá ti wá sọ fẹ́mi dàrí pé kò sówó táwọn ò gbé wá, bóyá ara ló wá tì wọ́n ni wọ́n ṣe jẹ́ kí wọ́n lè sọ. Àmọ́ lọ́jọ́ míì ẹ bá mi sọ̀rọ̀ pé tó ẹ mọ̀ sánú mi lórí ọ̀rọ̀ olówó dé. Àìmọ iye ẹ̀rọ ẹ̀ téèyàn ti ń ṣe, Ọlọ́run ọba ní ṣani lẹ́sàn-án rí. Gbogbo owó tọ́lọ́run bá wa fi sí lọ́kàn lẹ́mìí láti ràn wọ́n lọ́wọ́. Ẹ dákun, ọmọ wa yìí, she's very very young, àwọn ọmọ náà kéré lọ́jọ́ wọn sá gbàmígbàmí wá sórí atẹ́gùn. Àkáǹtì yẹn àwùjọ olóore mídíà ni ó gbé wá Money Point 64064-500-66. Àwùjọ olóore Money Point 64064-500-66. Money Point ni. Ìwọ́n tó bá fẹ́ jẹ́ àdárúkọ rẹ̀, o lè kọ́ síbẹ̀ pé please don't mention my name. o le ko sibe pe ero Olorun kan ni sori o ni kan so pe enikeni ti iwo ba nipa lati se iranlowo fun ohun na leni keji re je mo pe orin yin o nbu awo eda eniyan ni eni to fe ran lowo ko lohun wa sa pejuwe gege bi eni keji re o to ka si wi pe eyi ni esin to gaju eyi ni ami to gaju be esin ri ore sise kese tori pe eyan ni laniju lo je eyan mo sore sugbon tori pe ase olorun ni gbogbo bi teyin na wa nfoju ore si ibi te foju ore si mo ja wo pe 1.5 million ton ni won wa wa yin o po o ye ka farabale se toju baun lo sugbon bolohun se ni orin leni lorin iwo ba to ba wole nigba ta wa lori live show yi a pe jade back now to ba ti ni ojo sunday la ko meta atun le tesi waju lori eto yi a wa fi yonu lohun be yin gbogbo eni tolohun ba fi si lokan lati ran won lowo lati yo won kuro ninu okunkun yi olohun ayo eni kokan wa na kuro ninu okunkun aye iwo te yin te ba fe ja daruko yin e kokan si pe please don't mention my name ele ko si pe anonymous account yen ni 64064500 66 money point awujo olore o de to le gbe oye diran sunday jade wa account kan na ni baba se wole bayi na la se mo dupe lowo yin mo fe je keyin na ke bebe ele ma won kan te nla koja salayoro laarin seju kan
1: omo nigeria o tu wa
0: e bi ni mic e wa e ma bo igbe
1: omo nigeria mo ti tu de wa igba mi ejo mo fi olorun ba beyin mo fi olorun ba ta jo tin mo fi beyin ranlowo te ba le se fun mi o ma lo ku ma o ma po gan ni ninu okan mi ma dupe ki le foju mi riran pada ki le fi ri mole alaye pada mo wa sori eto ipe kejo ke ran mi lowo olorun a ran yin lowo eyin bebe se aye yin eyin toro je eyin toro tojo ara yin ejo e ran mi lowo oko ti ku bi ati mo de ni ti dagba kon wa nu le be yin iran lowo kokoko ko si latodo won wa ejo mo bebe ni ejo e ran mi lowo e fe boju anu wo mi atawon mo mi ejo oye ku ye te ba le fi ran mi lowo ma dupe ninu owo 1.5 na ni ki mu wa fun gbogbo nkan to fe se e tori olorun ke fi ran mi lowo ejo la latori eto awujo lori ma wa dupe ma wa yin
0: account yen 64064500 66 money point awujo olore 64064500 66 money point awujo olore o de to le gbe oye diran sunday jade wa gbogbo yi to lon ba ni ele fe ran won lowo agbagbo ninu nkan na lo je ka pe eto yi ni awujo olore awujo awon eyan to nse eyan lore awujo awon eyan to gbagbo pe gbogbo wa mo dake koko mo pa wa mole lo si je apeto na ni awujo olore gbogbo yi to lon ba fi si olokan ninu e number mi tele fi ba mi soro leyin eto ni 09032469843 lekan si account yen 64064500 66 money point awujo olore e seun adupe o.

0: ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn nìkànnì Àràbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlọ́rọ̀mọ̀ kí n lọ wà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn ọba lórùlé. Wọ́n ní kí ló ń ṣe lórùlé? Ó lóun kúkú yọjú wa àwọn oníṣẹ́ ibi ni. Bẹ̀m̀bẹ́ ròyìn lọ́ba ní mọ́mọ́ ṣe ó ìwà ìka. Àní ọmọ mọ̀ ṣe ó kó mọ dá. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní mọ́ wù mọ́ ṣiṣẹ́ ibi. Ànikọ́ ọmọ wùwà bi ni. Bẹ̀m̀bẹ́ ròyìn ó lẹ́ni ọba ṣiṣẹ́ ibi tọwọ́ bàbà. Yóò borúkọ bàbá rẹ̀ jẹ́. Bẹ̀m̀bẹ́ ròyìn ó lẹ́mi ò ní bókọ bàbá tèmi jẹ́ o. Ìwọ náà má bàjẹ́. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tèmi jẹ́ o. Àtún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa nù lórí bẹ̀m̀bẹ́ ròyìn. Àtúmọ̀ jálẹ̀ bí àpò yìrì. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọyẹ ẹjẹ́ bẹ̀rẹ̀ ká máa múlẹ̀ lọ́kàn kejèèjì. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tọ́kọ̀ wà lọ́wọ́ mi rè ọyẹ ẹgbọ́n. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá ti dóòlà ẹ̀mí ọmọ ọdún méjì kan. Èyí tí wọ́n jù sínú sakasaka nípínlẹ̀ Delta. Wọ́n jí gbé ni wọ́n bá tọ́nu sakasaka. Wọ́n fẹ́ fi gbé sá lọ. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yá ní ìpínlẹ̀ Kano. Òbí kan ló ti dáná sun ìyàwó ọkọ rẹ̀ àtọmọ ẹ̀ méjì. Kíni tó fàá kí ló ṣẹlẹ̀ láàrin wọn? Ìpínlẹ̀ Kano òléléyìí ti ṣẹlẹ̀ ẹ kúkú gbọ. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí náà tún rè ọyẹ́ túbọ̀. Ọwọ́ ba obì kan nípínlẹ̀ Èkó. Ó ti ń káwọ́ pọ̀yìn rojọ́ lórí bó ṣe ti mú ọmọ ọmọ rẹ̀ tí ṣọmọ ọdún mẹ́ta ọ̀nà ọmọ bí ejò àìjẹ́. Ọlọ́mọ ọ̀hún ọlọ́lẹ́gbẹ́. Ó gbóríná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yá mo gbéra mo tún kú ńbẹ̀. Ibo ni kí n tún lọ? Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rè ọyẹ́ ẹgbọ́n. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọwọ́ ti ba àwọn afurasí ọkùnrin géńdé mẹ́rin kan. Ẹ dákun kí ni tí wọ́n ṣe? Àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n tọwọ́ bà déhùn wípé wò wọ́n lò yàwó rẹ díẹ̀. Ìwọ náà wà lò yàwó mi. Náà bá ṣe pàṣípàrọ̀ ìyàwó. Kọ́lọ́hun ọbọ̀ sàánú ni. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ókè náà. Ìròyìn kan tún rè ọyẹ́ ẹ̀túngbọ̀. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọkùnrin kan tó fẹ́ bọ́ lọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n jí gbé. Wọ́n mọ̀ ṣekú pa. Kélédùmarè kọ́ mọ́ sọ ni ni. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọyẹ́ tó gbọ́ eléyìí. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Pásítọ̀ kan. Ìlọ́mọ̀ ti kọ̀ báyìí láti jíǹde. Ó ní ẹ̀yin ọmọ ìjọ ọyẹ́ rì mọ́lẹ̀ láàyè. Wọ́n jíǹde padà. Làlàyé bá gbọ̀run lọ. Kò jíǹde padà mọ́ o. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Èyí àtàwọn kókó ròyìn míì lẹ́gbọ̀ọ́ lọ́sàn-án tòní. Ọyẹ́ wá nǹkan kẹ́ fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹja tún jọjẹ̀ gbádùn ẹ̀ náà. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: yìí ga ó ṣẹlẹ̀ òkè bẹ̀m̀bẹ̀ ìròyìn ilẹ̀ gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ wàláì ogbonanu fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí ẹkàn sẹ́ẹ̀ka ìpolówó ọjà ilé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ a division lọ́ba adéṣídà road àkúrẹ́ tàbí kẹ́ ẹ pé jọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714
0: òye káàbọ̀ padà láti òkè lọ́hùn ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi rí ọyọ́ ẹgbọ́n láti ìpínlẹ̀ delta ni iléeṣẹ́ ọlọ́pàá ti dóòlà ẹ̀mí ọmọ ọdún méjì kan tí wọ́n jù sínú àpò sakasaka tí wọ́n jí gbé nípínlẹ̀ delta àwọn ọlọ́pàá nílùú wọrí lọ́jọ́ pé wọ́n ti dóòlà ẹ̀mí ọmọ ọdún méjì kan tí wọ́n fura sí pé wọ́n jígbe tí wọ́n sì jẹ́ pé wọ́n tún pinwọ́ àwọn èèyàn bí wọ́n ti fẹ́ lu àwọn tí wọ́n jí ọmọ náà gbé tí wọ́n fẹ́ lù pa nínú ọjà kan nílùú wọrí àní afurasí kan tó jẹ́ ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n tí wọ́n pokọ rẹ̀ ní fejiro ọbádùẹmù ìlọ́jọ́ pé yìí ṣe ni ọwọ́ bá àwọn ikọ̀ tí ọjọ́ fìgìrante náà ló jẹ́ pé wọ́n àwọn èèyàn ìlọ́jọ́ pé wọ́n mú nígbàtí ó ṣiṣẹ́ láàbí ọ̀hún tó gbé ọmọ kéke ó jù sínú àpò sakasaka tó sì ń gbé lọ làwọn èèyàn bá fura sí pé ó dàbí pé èyí tó wà nínú àpò sakasaka rẹ̀ yìí ọmọ mi àbí ó ń yì náà bá mu ìgbà tí wọ́n mu tí wọ́n túnú àpò sakasaka ọ̀hún kíni tán bá ń bẹ̀ ọmọ ọdún méjì kan èyí náà ló jẹ́ pé ó wà nínú àpò sakasaka náà wọ́n ti wá mu báyìí kódà ọpẹlọpẹ àwọn ikọ̀ elétò ààbò wọn ìbáná pani ẹ̀ńtọ́ jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ sp bright edafi ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó fi múlẹ̀ fáwọn oníròyìn ìwé ìròyìn nigerian tribune òun ló gbé jáde lọ́sàn òní. ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ọmọ ṣẹlẹ̀ dé àpò pọ̀ pẹ̀lú àwọn adigunjalè wọ́n bá ṣekú pọ̀ gà ìpínlẹ̀ bolele ti ṣẹlẹ̀ ìpínlẹ̀ anambra ni. ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ẹni tó jẹ́ awakọ̀ òjíṣẹ́ ọlọ́run kan tó jẹ́ ti bísọ̀bù kan ní àsàbà nípínlẹ̀ delta ìlọ́jọ́ pé ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò ló ti bàbá yìí lẹ́yìn tí wọ́n ní ó ṣekú pa ọ̀gá rẹ̀ lọ́ba tún sá lọ pẹ̀lú ọkọ rẹ̀ tó jẹ́ toyota prado. ìyẹn ṣe ni ìròyìn fi ó ní pé awakọ̀ ọ̀hún tí ó jẹ́ pé wọn ò

0: Àwọn ajínigbé kan ló jẹ́ pé wọ́n jí ọkùnrin kan gbé wọ́n ṣekú pa nígbà tó ń gbìyànjú láti sá lọ. Kọ́lọ́run ọba kọ́ sàánú ni. Ọ̀dẹ jẹ́ sáré mélé wá kí n tó sí ojú òpó lẹ̀. Pásítọ̀ kan òun ló jẹ́ pé ọmọ ní kí àwọn ọmọ ìjọ kí wọ́n rí mọ́lẹ̀. Òun ó jíǹde padà. Kọ̀ọ̀bá jíǹde mọ́ lọ́ba gbabẹ̀ rọrùn. Kì í ṣe ni àwọn èèyàn abúlé kan. Ó ní ìròyìn fiyé ni pé ọ̀rọ̀ ọmọ ti ṣe wọ́n ní àárín báyìí. Wé pé irú kí a wá tún leléyìí o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ní pásítọ̀ kan tán pọ́kọ rẹ̀ ní Samson Kanyama ní orílẹ̀-èdè Zimbabwe bí ó ṣe ti gbẹ́mí mì. Lẹ́yìn tí ó pàṣẹ fún àwọn tí ó jẹ ọmọ ìjọ rẹ̀ wípé kán rí mọ́lẹ̀ lóye. Ẹni àwọn ọmọ ìjọ rẹ̀ ọ̀hún tí wọ́n tún jẹ́ ìdílé kan náà. Àwọn bíi márùn-ún ná jẹ́ pé wọ́n lọ rí pásítọ̀ mọ́lẹ̀ lóye. Lórí pé bí ó ṣe sọ fún wọn wípé kí wọ́n ṣe fún kan ṣe fún bẹ́ẹ̀ wípé òun fẹ́ tún lọ dán àwọn iṣẹ́ kan wò. Kọ́lọ́run ọba sàánú ni wípé ìṣe ni òun ó sì padà wá jíǹde. Pásítọ̀ ọmọ jíǹde padà mọ̀ ṣùgbọ́n àwọn ikọ̀ elétò ààbò ó ti mọ́ àwọn tán rí mọ́lẹ̀ wípé wọ́n ṣekú pa òjíṣẹ́ Ọlọ́run kan. Wọ́n ni wọ́n wádìí wọn lọ sí ilé ẹjọ́ tí ìwádìí bá ti parí tán. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. 08162519991 08162519991
1: Ogbona nu
0: o tutu leyin bembe royin
1: e ma ni wale la gbo olohun
0: ami e seun
1: yo ke lo pe lati tagula be ga nu
0: o ya gbo yin
1: ah ati wa woro le aye e wa wo di pastor ko ri mole ko fe di de bi ti jesu to le ri be ni
0: olagbara
1: eyin eyan wa je ka sumo olohun mo ko lo ko je da wa gba wa ni ti ro ko jesu o
0: ami e seun e seun 08162519991 Ogbonanu. Ey, oja. Ogbonanu.
1: O tutu leyin bebe royin.
0: E seun.
1: E sa.
0: Oya dasi.
1: Ki yin pe ku eto ni o.
0: E seun o.
1: Bo sa fe jo lati shuwa.
0: O da e seun. 08162519991. E ja wa elomi. Ogbonanu.
1: Ogbonanu.
0: O tutu leyin bebe royin.
1: Ogbo ye mi jo da.
0: E seun.
1: Bọ́bá dé ọmọ kábíyèsí ọwọ́ àlè lọ́sọ̀ láti ló kàrẹ́.
0: Ó yà ń gbọ́ yìí.
1: Kò fẹ́ dá sí lórí ètò ilé ni pé ṣé ẹ̀rí ilé náà máa kọ́ àwọn obìnrin wa lọ́gán tó máa ń gbowó. Odò owó ò dáa. Nígbà tí torí pé ọkọ̀ ẹ̀fẹ̀yàn mi bá ń ṣe ọ̀dáná sun ọmọ méjì. Ẹjọ́ kí ló ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè ayé yìí. Ẹ tún wá àwọn èèyàn tó lọ tún ṣe pàṣípààrọ̀ ìyàwó. Irú ẹ̀rọ wà lóńdó ṣe ti wáyé o.
0: Kọ́lọ́run ọ̀sà àánú.
1: O ní àwọn ìlú kan tó ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé tó bá ti wá kí wọn ìyàwó wọn náà fi ń ṣàlejò.
0: Ọlọ́run ọ̀sà àánú. Ẹ ṣeun. Ẹ jẹ́ àwọn ẹlòmíì 08162519991. Ó gbóná nu. Hello. Ó yà ń gbọ́ yìí.
1: Olúwa ti jọ láti Akíntola.
0: Ó yẹ dá sí.
1: Tí mo rí sọ lórí ètò yẹn ni pé Kọ́lọ́dáhùn kó jọ kó ṣàánú wa lórílẹ̀-èdè yìí ni.
0: Àmì o.
1: Ẹkùnrin tó lọ gbé ọmọ ọdún méjì tó lọ gbé sínú àpò.
0: Inú àpò ṣakaṣaka.
1: Inú àpò ṣakaṣaka Kọ́lọ́dáhùn ṣàánú wa lórílẹ̀-èdè yìí ni o. Ọlọ́ba àdá sọ̀rọ̀ orílẹ̀-èdè yìí.
0: Àmì ẹ ṣeun o. Ẹ ṣeun. 08162549991. Ogbona nu.
1: O tutu lẹ́yìn bẹ̀bẹ̀ oyin.
0: Ẹ ṣeun.
1: Bàbá nǹkan tí mo fẹ́ sọ ni pé ẹni tó na ọmọ ẹ̀yẹn. Ó fi díẹ̀ ká tó. Tẹ̀lé tọ́mọ bá ní èmèrè àwọn àáfàá wà ń bẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀ wọ́n ṣe ìṣẹ́gun tó bá yẹ kó wọ́n ṣe fún. Kì í ṣe gba ni solution kọ́lọ́run kó máa sọ wa lórílẹ̀-èdè wa.
0: Àmì ẹ̀ ṣeun. Ẹ ṣe àdúpẹ́. Ẹ já wẹ nìkan sí 08162549991. Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn. Ẹ ṣeun. Ó kọ yìí.
1: Orúkọ tèmi ni Titus Ọlọ́run gbàmílà láti ju àlàáfíà.
0: Ó yà ń gbọ́ yìí.
1: Gẹ́gẹ́ bí ti pásítọ̀ tó ń sọ̀rọ̀ ẹ̀rí pé oníkálukú wọn ti gba wèrè mẹ́sìn.
0: Ọ̀làgbọ́ràn.
1: Orílẹ̀ ọ̀pọ̀lọ̀ ọ̀tọ̀ ló kò sẹ́ni tọ́lọ́run òpè jíjẹ́ ló yàtọ̀. Ọ̀rọ̀ ẹ̀ dàbẹ́ tó sùn tó lálá. Tọ́lọ́run ní kó lọ mú iyọ̀ wá. Etí bí ló fi gbọ́ iyọ̀ tí bí ló lọ fi ṣe yọ̀. Ọlọ́run má ṣe wá bádọ́run mòótọ́. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun o. Ẹ já máa lọ. Ìyókù yóò tún di ọ̀la lágbára lọ́wọ́ Ọlọ́run tá a tún mọ pàdé lórí bẹ̀m̀bẹ̀ ròyìn. Ọpẹyẹmi jọ ọ̀dà náà ló kọ tẹ́mi jẹ́ o. Ó gbóná nú tutù lẹ́yìn. Bẹ̀m̀bẹ́ ròyìn.
2: Tó wà nífẹ̀ẹ́ gbẹ́kẹ́gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́. Tàbí kẹ́ ẹ pé jọ ọ̀dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08 06 904 6714.
3: Bẹ̀m̀bẹ́ ròyìn. Ẹ̀yin tèmi nílùú
4: Àdó Èkìtì.
5: Èmi Fẹ́mi Alágbolo ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Ìsọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park. Máa balẹ̀ sí
3: ìlú Àdó Èkìtì ní ọ̀dẹ 27 di ọ̀dẹ 30 ní oṣù karùn-ún tí a wà yìí ní Sadiat Hotel ní Old Ilawẹ Road ní Àdó Èkìtì.
6: Ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní tún ti wá. Wa máa bọ̀ kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ́ pé nǹkan oṣù ẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín irú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tó wọ́n dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo, ìwọ tí ò mọ̀ ń gbá bí Ronaldo tàbí Messi. Máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà. Irú eléyìí ò dáa fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07065326843. Ìwọ ọkùnrin tó lè gbá bọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá bọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apá ló ṣe mú inú ẹ̀ máa ṣe dùn? Inú rẹ̀ lòdì sú ọ̀. Rárá, ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn. Tó jẹ́ pé wo mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni ìyẹn tún jáde? Kí ló jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́? Àbà Ọlọ́run ni pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ sì ṣe kíni ká sì yàgbẹ́. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tàbí ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣeé ṣe. Kí ló dé? Kí ló ṣeé ṣe lọ́dọ̀ Ọlọ́run Ọba? Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ṣàmàbọ̀ lágbára Ọlọ́run. Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Ìyá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀ tó ń ṣe lágbára rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀. Kí ló dé? Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo lágbára Ọlọ́run. Ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn o àti gbéra. Wo ẹranrun mi àwọ ẹyin mi kí ló ṣe é lẹ́yìn? Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nípasẹ̀ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07065326843. Ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Road níwájú Democracy Park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
7: Àwọn kan á ní pé kan rùn lágọ̀ọ́ra wọn. Àwọn kan á ní pé ọkàn já wọn jẹ lára. Àwọn kan á ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa àṣẹ Elédùmarè. Máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
8: Ẹ kú déédéé ìwòyí o. Èmi Aya Fẹ́mi Alágbo ló ń kín tí ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
9: A máa balẹ̀ sí ìlú Àdó Èkìtì ní ọ̀ndì 27 títí di ọ̀ndì 30.
8: Tabọ́rí ìwọ obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó o réyàn pè rániṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwọ obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwọ tí o lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbo. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbo dì sí máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọkọ mi ní iléeṣẹ́, à ń retí yín.
6: Bí ìyàwó mi ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí o. Bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ ò bá ẹ̀yin obìnrin ló mọ̀kàn tó ń ṣe obìnrin o. Àwọn ọkùnrin náà ló mọ̀kàn tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní iléeṣẹ́ wa. Ẹ ò rí mi, ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
3: Ní ọ̀dẹ 27 di ọ̀dẹ 30 ní oṣù karùn-ún tí a wà yìí ní Sadiat Hotel ní Old Ilawẹ Road ní Àdó Èkìtì.
6: Àlọ́fíìsì ilẹ̀ Hausa níbo nílẹ̀ Hausa mo ní sí Jẹ̀mẹ́ta ní Yola ibe ni office mi wa mo tin ni si ogbolafo ni enugu state ni le ibo asuko re te eyin temi ke na wa jafani fe mi alagbo adupe lowo eyin te npo aloko te ni pe a fe mi alagbo ase o ogun te fun wa o n ba wa lara mu olohun lo se o fe mi alagbo kan o di gba te ba wa ke ina gbogbo ko to ba se yin ma se ayewo fun yin gbogbo ko to ba se olagbo ara re ni pase lodumare gbogbo to je soro fun yo di itan ti jo to ba ti de ode mi fe mi alagbo alafia yin ko ma ni di fi afia o ami o
4: ẹkú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́tí láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì jáwa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
10: Ẹkú dédé àsìkò yìí àyẹ̀yàn mi táyìn gbọ́ mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe mi mo ṣe máa ń já yín sí.
4: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
10: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tẹ́ pé àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fáànù, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa chárgì laptop, chárgì fóònù tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
4: Làwọn tẹ́ tún kó dé báyìí.
10: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
4: Èlò ni àwọn solar system yìí.
10: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
4: Ṣé n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, chárgì fóònù, chárgì laptop.
10: Bẹ́ẹ̀ni.
4: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
10: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò wọn ní àǹfààní láti gba tẹlifíṣàn kan tàbí fáànù kan tàbí GoTV decoder tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
4: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
10: Lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
4: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
10: Bẹ́ẹ̀ni.
4: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
10: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited tún ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn báyìí tó jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà nílé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sún láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
4: Láìṣe náà nẹ́pà.
10: Ara o.
4: Lọ́dọ̀ yín báyìí.
10: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
4: Ẹn tó bá nídìí solar freezer.
10: Bẹ́ẹ̀ni.
4: Ó wà lọ́dọ̀
10: yín. Ó wà nílé iṣẹ́ wa
4: ni. Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ó ṣe dé ilé iṣẹ́ yín?
10: Ilé iṣẹ́ Signal Strength ní ìlú Adó Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó Èkìtì. Ní ìlú Ọyẹ́ Èkìtì, a wà ní Signal Strength Office, D/6 Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yẹ of Ọyẹ́ Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Yìí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Wè, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá wá jẹ́ pé nẹ́pà lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọ́dá, ẹ ti máa rí Yellow Building yẹn, GoTV Building, ẹ ti máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV Office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV Office, Aframes Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
10: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
4: Ẹja tún múlẹ̀ kan sí
10: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
4: Àsìkò rẹ ti tó láti jẹ gbádùn tó pọ̀ rẹpẹtẹ, má jẹ ká nfààní eléyìí ó fù ọrù.
11: Wẹ́pà
4: Signal Strength Nigeria Limited tún gbéra mi ìdè, wọ́n fọba lé lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀lú bíbà. Àwọn solar system tó yan kinlala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kóoru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ níléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́bá ń bá rí ibẹ̀ ni pé ẹ ó tún láǹfààní láti láti gba television tàbí fanu go tv tàbí dstv kan sí lọfẹ pẹlú àdéhùn àtọrọ àjọsọ ni o o máa gbé gbogbo ohun èlò ìlò náà nú ilé bẹrẹ látòrí television fanu àtàwọn decoder gbogbo yọjú séyìíkéyìí iléeṣẹ signal send nigeria limited kọǹfàní ìró tó tẹnubẹpọ wọn wà ní signal strength office go tv yellow building lẹgbẹẹ uba bank ajilosun adu ekiti number 123 signal strength house go tv yellow building ọba òṣùpá road old hospital road àkúrẹ àti adjacent baba ajashin house òkè ògùn ọwọ tó fi mọ efrem plaza lẹgbẹẹ polaris bank ìkàrí àkókò fàlàyé ẹpẹ 08101042804.
11: Olore lo ko ma pon mi o keru todo olore lo
12: an ba se lokalaye oruko re ra pare laye o ti podun kan bae kabaria oba joseph oluwadare agunbiade jp ototu bi osuketa oloba wo daye tulo oba ole ko ya mara mara oro kare o oloba wo daye omirin ko beji okan le ni bimo lule re o kiri ki se o ma torun ro omo ibabi omo yebi asiko re sun alulu oba ole on le mu afo ki ketekete omo oba lule loko ati le yin odi tomo su tomo ya tulule talejo ya pade bi atomo oloba iare oba ukumo elegbe igiri ati ketekete omo oba lulu oba ole bibi ayeye odun kan oloba ti mora mora oro ijo kejilendinlogun osu kero odun ni le ka pade lejo semes lulu oba ole la ogo mewa oro leyin gbon ba pari isin la moju si sukuru ijoba libi kona fun ti agba lejo eyan atoru osuse jeje atememo eyan ti ayan tin lenria kabiyesi kasiko re se san aye eyin po gbon re era baje o ame oba ole club usa
13: How many times have you heard, we'll get back to you this year? Too many, right? But what if your breakthrough isn't someday but right now? If you're serious about your career, come closer to your radio. The Nigeria Jubilee Fellows Program, NJFP 2.0, a flagship initiative of the Federal Government of Nigeria, in partnership with the United Nations Development Program and supported by the European Union, is connecting young Nigerian graduates to real work opportunities. We're placing talented graduates in 12-month fully paid fellowships.
14: Rise up, Niger. NJFP 2.0 is here. Applications are open. Over 300,000 received. 8,000 fellows already placed. Don't miss out. Visit www.njfp.ng and apply today. NJFP 2.0. Connecting Nigeria's talent with meaningful career.
15: Koko na tun je ti Oluwa fe be ilu Akure won pelu igbogba mi ise mi ati ijanu. TV soji ti a pe akori re ni Akure Miracle Explosion. Isile ati idandi ati aroye yo wa ati opolopo ise iyanu miran. Wa si bi soji iyanu yi ti yo bere ni ojo Wednesday ojo 13 lati di ojo Sunday ojo 17 osu yi. From Wednesday 13 to Sunday 17th of May 2026. Yo wa ye nu reconciliation and the Bible Church ni Ochile roundabout leyin le Olukayode. Nibe ni Olorun yo ti ma lo iranse re Bishop Jide Orire. Eni ti se woli ti o ku fun ifami ororo yan fun ise ami ati iyanu. Pelu aji rere Wale Adeleye eni ti Oluwa ti fi ami ororo yan fun ise iyanu. Wa ise iyanu Redaju. Mag bagbe. Soji yo wa ye ninu ijo reconciliation of the Battle Bible Church. To wa ni eyin le Olukayode ni Osile roundabout ni ilu Akure. Ni ojo Wednesday ojo 13 ti di ojo Sunday ojo 17 odun yi. From Wednesday 30 to Sunday 17th of May 2026. Ago merin abo irole ni soji yo ma bere ni ojojumo. Wa pelu ara ore ati ojulumo re. Jesu duro de o.
16: This is to inform the general public that the Akinrin Educational Foundation wishes to announce the commencement of the 2026 edition of His Royal Majesty Oba Johnson Kolade Otitoju, Akinrin of Ekinrinland, annual inter-school debate and essay competition. This prestigious academic showcase is designed to foster intellectual excellence among students from Kogi and Ekiti states. Interested schools within the designated states are invited to register via www.akinrineducationfoundation.com. As from April 28th, 2026. For further inquiries, call 0816-205-7574. Groundbreaking ceremony for Kogi and Ekiti States take place on May 11th and 13th respectively, while the grand finale holds on June 13th, 2026 during the Akinrin Day. Debate winners will take home high-end laptops and tablets for the runners-up plus significant scholarship support. For the essay category, a grand cash prize of 250,000 naira will be made available to the most outstanding essayist. Signed, Aribido David Jayoba, Coordinator, Akinrin Educational Foundation, and Chairman Planning Committee, Akarin Day 2026.
17: Christ Apostolic Church Ajagun Segun B23 of Adeni Ifonisho Junction Idore Road New Town Akure.

0: ṣe lọ nìyí.
1: Ọjọ́ Monday 18 oṣù tí a wà yìí ni Revival ní dédé aago mẹ́rin sí aago mẹ́fà ìrọ̀lẹ́. Tuesday 19 la ó ṣe Bible study ní dédé aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́. Wednesday 20 ìsọjí náà ń tẹ̀síwájú ní dédé aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́. Thursday 21 la ó ṣe Earth Talk ní aago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́. Ọjọ́ Friday 22 la ó ṣe Praise Hour ní dédé aago mẹ́rin sí aago méje àṣálẹ́. Saturday 23 la ó ṣe Environmental Sanitation. Bẹ́ẹ̀ni Sunday 24 gan ní ìdúpẹ́ àjọ̀dún ní dédé aago mẹ́wàá òwúrọ̀ níbi tí Evangelist Tọ́pẹ́ Olútòkun láti ìlú Ìbàdàn yóò ti máa fi orin ìyìn tí ó ní agbára fa ọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀.
0: Ìgbìmọ̀ àjọ̀dún
1: ni olùkéde
0: Jésù Lolúwa.
2: Debo Ajaguna Liberty Outreach Dalo in conjunction with Grace Covenant Center present 14th year anniversary Peru Akuri Divine Intervention lati ojo Thursday ojo kerinla Thursday 14th to Sunday 17th May 2026 Ijọpọ aro ati osan yo wa there will be both morning and evening session Agomesan abo aro oni morning session ni Grace Covenant Center Agomarun irole oni evening session to je open air crusade iyan esoji itagbangba ni ugbe moto park grand alakale lori sirisi praise feast fire conference isoji to lagbara awon eni ami ororo oluwa yo wa ni kale awon bi his royal majesty oba adebanji ajibola elesun re ti esure ekiti pastor oluwaseyi israel latabuja pastor moses bolanewa lati ibadan doctor prophet tunde oluyeun ati dalo ministry opo olorin emi ni yo lo orin yin lati fi gbe oluwa ga awon bi pastor mrs lola akambi sister seun adebiyi sister bola grace ati bebe lo isin dupe lojo sunday ojo ketadilogun sunday 17th may 2026 08038729416 08038729416 number te pe fun adura ti imoran niyan Dalo in conjunction with Grace Covenant Center lolukede
3: Ile iṣẹ́ kan bẹ lóde ilẹ̀ yìí tí wọ́n ti ń ran aṣọ tí ó dàbí ẹni tí wọ́n bí ni mọ̀. Mass Fashion Studio. Ó yá ẹjẹ́ àjọ débẹ̀.
4: Sísun láyé bá sísun ṣáàlà.
3: Ìròyìn ọ̀tá fojúbà ẹni bá dé Mass Fashion Studio ló lè ròyìn onírúurú àwọn aṣọ tó jẹ́ quality with different sizes tí wọ́n ti rán sílẹ̀ ló ń ṣe wámúmi. Àwọn Senator style lónírúurú tí ó dúró rekete lára. Wọ́n tún bá ní kó ṣe sí agbada fi ṣe sára aṣọ. Wọ́n lè bá ní tẹ orúkọ sára fìlà pẹ̀lú iṣẹ́ ara rẹ̀. Ẹ̀yin ilé iṣẹ́ tẹ fẹ́ ṣe logo sára first ilé iṣẹ́ yín. Wọ́n bá yín design rẹ̀ bẹ́ẹ̀ ṣe ti fẹ́. Àbí ẹ̀yin tẹ fẹ́ tẹ orúkọ sára first yálà tó lóṣèlú àbí fáwọn òṣìṣẹ́ yín. Ẹ má wulẹ̀ dààmú jìnà mọ́. Ẹ máa bọ̀ ní Mass Fashion Studio. Wọ́n wà ní Kájọlà Junction nílùú Ondo. Ẹ̀yin ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀. Mass Fashion Studio ní kẹ́ ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ la lè deliver product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A wà láwọn orí social media Instagram àti TikTok. Ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí 0913-795-2276 tàbí 0706-952-6360. Mass Fashion Studio. Ẹ dẹ́wà wò lónìí. Ẹ̀rípẹ̀rẹ̀rẹ̀ ń tolúwa.
5: Màmá wa olórí Felicia Ìdòwú Adékànbí ni Àlàbí. Ó mà ti re bí àgbà ń re o nígbà tó pé 100 years. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé lẹ́yìn Glorious Estate of

0: oníkálukú lolórúkọ a pè mọ ní ti olùṣègùn àtẹgbọlẹ òtítọ àti ìwà òdodo ni olótítọ lẹni tó gbé òdodo lé ibi pàtàkì oníwà rere ọmọlúàbí èèyàn tí ń ṣòtítọ kódà bẹ́ẹ̀ nìkan ò rí bíi ti ká sọ̀rọ̀ ká ba bẹ́ẹ̀ iye ọmọ èèyàn èyí sì lohun àmúyẹ pàtàkì tí ilẹ̀ nàìjíríà ń béèrè látọ̀dọ̀ àwọn adarí ní gbogbo ìpele ìṣèjọba ẹgbẹ́ òṣèlú apc àti ẹkùn ìdìbò àkókò south east àkókò south west wá ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ pé ògúnná gbòǹgbò lóòótọ́ èèyàn bí olùṣègùn àtẹgbọlẹ ti bẹ̀ wá àbájọ tó fi jẹ bọ́ba gúnwà tilẹ̀ ọ̀kà ní báyìí ó ń béèrè fún àtìlẹ́yìn wa kó lè lọ sójú wa nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin ẹ jẹ́ kí agbárùkù ti àtẹgbọlẹ kó lè gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ apc kó sì ṣojú ẹgbẹ́ wa níbi ètò ìdìbò lẹ́kùn ìdìbò àkókò south east south west federal constituency nítorí olóòótọ́ èèyàn tó ṣe é gbẹ́kẹ̀lé ni iṣẹ́ pàtàkì yìí wá látọwọ́ honourable olówó kéré peter láti ward 7 iṣu àkókò
1: apc ẹgbẹ́ olóríire ẹgbẹ́ olùbàlẹ̀ apc
2: ọkọ̀ gbìyànjú rẹ̀ láàrin ìlú ó láti jẹ́ rere
3: òde ọ̀rọ̀ tó a mètìtì lọ́jọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún tá a wà yìí nílé lóko ya ẹ jẹ́ ká parapọ̀ kájọ débẹ̀ ẹbí ṣe pẹ̀lú wa àtàwọn olóyè ìlú ṣe pẹ̀lú wa náà fàsìkò yí pé gbogbo ẹ̀yẹ ní reèlú láti wá bá wa darapọ̀ níbi ayẹyẹ ìyànsípò àti gbọ̀pá àṣẹ ọba wa his royal majesty ọba adéwálé ọlọ́run wa elifos orisamoluwa gẹ́gẹ́ bí ṣe pẹ̀lú wa ọ̀rọ̀ ọ̀tọ̀ ọ̀jágbójú force látọwọ́ gómìnà wa nípínlẹ̀ ondo his excellency dr lucky orimisan ayédàtiwa ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹrìnlá oṣù tá a wà yìí ni ayẹyẹ ńlá yóò wáyé bẹ̀rẹ̀ látago mẹ́wàá àárọ̀ ní òde ọ̀rọ̀ ọ̀tọ̀ nílé lóko ẹjẹ́ parapọ̀ kájọ ṣe ayẹyẹ ńlá yìí olúbákẹ́ àgbẹ̀ wá o àṣẹ.
4: Àtọ́rẹ́ ni ó di gbó.
5: Àtọ́rẹ́ mọ̀ ó dọ̀dàn.
4: Ó di bí ẹni jọ ni.
5: Ó di bí èèyàn jọ èèyàn.
4: Bàbá wa pa.
5: Joseph
4: Ọlámúyíwá.
5: Àwọnú sìkà.
4: Ó dàárọ̀.
5: Èyí la fi ń kéde.
4: Ìpapòdà àti ìsìnkú bàbá àti bàbá bàbá wa.
5: Ẹni tó sùn nínú olúwa lẹ́yìn àìsàn ráńpẹ́.
4: Lẹ́yìn ìgbà tí wọ́n pé ọgọ́fà ọdún láyé.
5: 120 years.
4: Bí ètò
5: ìsìnkú
4: bàbá ìdánidéré agogo mẹ́rin
5: ní ètò
4: ìdánidéré onígbàgbọ́
5: èyí tí a pè ní
4: wake up yóò máa wáyé
5: ní déédéé agogo mẹ́rin ìrọ̀lẹ́
4: tí ó bá wá di ọjọ́ friday
5: ní ètò ìsìnkú yóò wáyé nílé olóògbé
4: èyí tí ó bẹ̀rẹ̀ ní déédéé agogo méje àárọ̀
5: níbi tí a ó ti fi eru fi eru
4: fi yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀
5: lẹ́yìn èyí
4: ni a ó lọ fún ìjáde òkú àti ìdúpẹ́
5: òkú ní
4: inú ìjọ cac
5: òkè ayọ̀
4: ọlọ́run ṣògo
5: yàbá
4: ògòdè
5: ìdánrẹ́y
6: ọmọ
7: bá ẹ̀dá ìmọ̀ nọkùn
6: ọmọ
7: yẹ̀yí ẹ̀ òkè dín
8: mí kà
7: ọmọládé
8: ọmọkọ.
9: àwọn ọmọ àti ọmọ
8: àwọn olùkẹ́kẹ̀ẹ́. ilé ayé yìí ìmẹ́lẹ́ ìmẹ́lẹ́ ni kókó ọ̀rọ̀ tá a fẹ́ gbéyẹ̀wò lónìí. ǹjẹ́ ẹ mọ̀ wípé ìmẹ́lẹ́ pẹ̀lú ọ̀lẹ́ ọmọ ìyá ni wọ́n. ìmẹ́lẹ́ ni àbúrò ọ̀lẹ́ gan-an ni ẹ̀gbọ́n rẹ̀. kárí kókó ojúṣe ẹ nílẹ̀ ká má lè ṣe ká máa wá ṣe bí ọmọ jayéjayé kiri àbí ká fojúṣe ẹ nílẹ̀ ká mọ taari rẹ̀ sí ẹlòmíì tàbí ká tiẹ̀ mọ dá ẹlòmíì lẹ́bi lórí àìlè ṣe ojúṣe ara ẹni. ọ̀lẹ́ ní sọ ní dá ìmẹ́lẹ́ ní mú kí aṣáájú àwùjọ tàbí adarí ìlú kó fi ṣe ìdàgbàsókè ìlú lẹ̀ láìṣe kó mọ bá fẹ́fẹ́ yẹ̀yẹ̀ kiri ayé bá a ti wá ń gbáradì fún ètò ìdìbò ìpínlẹ̀ ọmọlúàbí. ohun tó dára ni pé ká fojú inú wo pàtàkì ìdàgbàsókè ìpínlẹ̀ wa ká sì dìbò wa fún akínkanjú aṣáájú tí yóò mú ìtẹ̀síwájú tó ń ti ìdàgbàsókè bá ìpínlẹ̀ tá a wà yìí. ẹ jẹ́ ká rí dájú wípé a jáde dìbò fún aṣíwájú Munirudeen Bola Oyebamiji Ambo.
10: Ambo is our man.
8: Òṣùṣù ọwọ̀ làmì ẹgbẹ́ wa APC lẹgbẹ́ wa eré tó iṣẹ́ yá yóò ṣeé ṣe o.
11: Ọlọ́run Apostle Esther Abadékíokò Olúwàgbà mi lọ́wọ́ ìyá tún ti dé nínú ọdún èyí o láti tú orúkọ rẹ ṣe nínú ìpàdé àdúrà ni Olúwàgbà tèmi rò èyí tí yóò máa wáyé láti ọjọ́ ìkíní títí di ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún 2026 ní orí òkè Olúwàgbà mi lọ́wọ́ ìyá kìlómítà 4 Adóòwò Express Road Àkúrẹ́ èyí tí a pe àkórí rẹ̀ ní a ó pè mí ní orúkọ tuntun ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run yóò máa lò kó rẹ̀ ní ọjọ́ náà lára wọn ni Prophet Ezekiel Akinbíyí Mark Evangelist Wálé Adéléyé Pastor Olúwàjú dùn ìtàn pastor akimbode wa àti ọpọlọpọ ìránṣẹ ọlọrun bẹẹ ni ọgọrọ àwọn olórí ẹmí yóò wà nínú ìpàgbé àdúrà yìí lára wọn ni apostle elijah akintude ọlọrun ò sọ bẹẹ prophetess doctor bisi alawiye aluko bukola akin ade ṣẹwẹlẹ jesu olùgbàlejò àgbà ọjọ náà ni prophetess doctor aanu oluwapọ ọlọrun ṣọlá èyí tí ń ṣe ààrẹ ìjọ ìgbàlá ti kristi lágbàáyé oipc 2026 I shall be called a new name.
6: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number one lawa ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686.
7: Àṣẹyìn wáyé á ní bí ẹ bá o ẹlẹgbẹ́ mo ní.
9: Ìta lè dẹ̀ mọ ní ṣọ́mọ.
12: Erin lọ àjànàkú sùn bí òkè. Káàtì rẹ́rìn ó dúgbò káàtì rẹ̀ fún dandan. Káàtì rí ọni bí àbáríà. Late Aishi Joshua Ọmọ́tayọ̀ Olisa of Isọlọ Kíkété Rúmọ̀sí 13-13. Ó mọ̀ dege mìíràn o. Èlé kètekété ìyànmọ́. Kàmúṣe àṣekẹ́ gbá òkú àbáríà Aishi Joshua Ọmọ́tayọ̀ Kíkété Rúmọ̀sí 13-13. Lólíjọ́ kọkànlélógún làṣàlẹ̀ orin onígbàgbọ́ lulẹ̀ àbáríà 13-13 lè sọ̀lọ̀. Àti olíjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún kààyè náà máa ṣe ìsìn jáde òkú ní Saint David Cathedral Jọmu Àkúrẹ́. Ẹ̀yin gbẹ́ wẹ̀jẹ̀wẹ̀ mú ayé The Amazing Event Hall Ọ̀dà Road Àbákobí Fẹ́mi Ọmọ́tayọ̀ Lamẹ́ríkà Aba Adéboye Ọmọ́tayọ̀ Bíkun Ìkèlí Rob Aba Gbóyega Ọmọ́tayọ̀ Èlí Nàìjíríà Aba Bukola Ọmọ́tayọ̀ Èlí UK London Aba Bọ̀sẹ̀ Ọmọ́tayọ̀ Èlí Amẹ́ríkà Aba Sùnbọ̀ Ọmọ́tayọ̀ Èlí Amẹ́ríkà Ìyàn ọmọ rẹ̀ fọ ojú kò mú wọn mọ̀mọ́ ká kó o. Kò sì yàn ayé kọ ìyá yan méjì sákọ taborúlẹ̀ rẹ o. Àbárí àlọ́mọ èjì ọ̀bọ̀ mọ̀ lálẹ́ ọmọ aṣòro mọ̀ ṣàkà ṣòro. Kálẹ́ lẹ́mi sọ màmá yẹyìn ti káyà sùn kọ́ má ti ṣàgbàporo lọ́ba iṣẹ́ lọ́dún tó lulẹ̀ rẹ. Ọmọ lọ́ba rìn jẹ ulẹ̀ òkìtì kékeré òsọ̀lọ̀ kó ṣe rún dẹ. Ó kùdí ẹ̀kẹ́mi débẹ̀ lóró bẹ́kùn. Ìgbẹ́lì kùdí ẹ̀kẹ́mi débẹ̀ ó di ọni. Ọmọ ọwọ́ mẹ́kùn máa kúrò olómi méjì yá péjeji lálá. Kétí ọmọ níṣù kéde fà máa ṣàṣekágbé òkú àbárí.
13: Listening to this announcement, the itinerary of Honorable Dr. Kekemeke is meeting with APC stakeholders in Ondo South. This to inform all APC party stakeholders in Ondo South Senatorial District that the itinerary of Honorable Dr. D.I. Kekemeke meeting earlier scheduled has been reversed as follows. Wednesday, 13th May 2026, Okitipupa Local Government, 10 a.m. Irele Local Government, 1 p.m. SLDO Local Government, 3 p.m. Thursday, 14th May 2026, Ilaje Local Government, 10 a.m. Odigbo Local Government, 12 noon. Ileoluji, 2 p.m. Okegbo, 4 p.m. Lekeleke in God.
14: Ọtọ ni wípé ẹni tá a bá ṣe lóore. Ṣé ló yẹ kó dúpẹ́?
15: Appreciation. Mo dúpẹ́.
14: Ìdílé yìí tí gbogbo àwọn ọmọ ìrìn wò níjọba ìbílẹ̀ Ìlàjẹ́ fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́lá gómìnà wa His Excellency Dókítà Lọ́kẹ́ Olúmisàn Ayédàtiwa Honorable Commissioner for Local Government and Chieftaincy Affairs Honorable Hamidu Takurọ àti gbogbo ìgbìmọ̀ ìjọba ìbílẹ̀ Ondo àti alága ìjọba ìbílẹ̀ Ìlàjẹ́ Honorable Orífáyé Mori aka Ara àti gbogbo ọmọ ìjọba ìbílẹ̀ Ìlàjẹ́ àti gbogbo àwọn ọba níjọba ìbílẹ̀ Ìlàjẹ́ fún àlọ́tí àti àtìlẹyìn wọn fún dídé kábíyèsí wa Jackson Akinsanwo Okoroji Odinwolu Ìpẹ́ Afàyàgbà wa of Jirinwo Kingdom ni Adé àti fún coronation wọn tí ó wáyé ní on the 14th of May ní òde Jirinwo ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ nígbà tí ṣíṣe ìtọ́jú àlejò máa wáyé ní 15th of May ní ọba Olúbo Event Hall ní dédé agogo mẹ́wàá òwúrọ̀. Gómìnà wa adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe o. Ọlọ́lá gómìnà wa yóò máa jí yín ṣe o. Ìgbà yín ó máa tùbà ó máa tùṣẹ́. Ẹ ṣe ní orúkọ gbogbo àwọn ọmọ Jirinwo nílé lóko àwa ń sọ wípé Ọlọ́lá gómìnà wa ẹ ṣe o.
16: Òde ọ̀rọ̀ tó á mètìtì lọ́jọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún tá a wà yìí nílé lóko ó yá ẹjẹ́ ká parapọ̀ kájọ débẹ̀. Ẹbí ìṣẹ̀ pẹ̀lú wa àtàwọn olóyè ìlú ìṣẹ̀ pẹ̀lú wa. Wọ́n fàsìkò yí pé gbogbo ẹ̀yẹ nírè ìlú láti wá bá wa darapọ̀ níbi ayẹyẹ ìyànsípò àti gbọ̀pá àṣẹ ọba wa. His Royal Majesty Ọba Adéwálé Ọlọ́run wa Elifos Orisamoluwa. Gẹ́gẹ́ bí ìṣẹ̀ pẹ̀lú wa ọ̀rọ̀ ọ̀tọ̀ Ọ̀jágbójú Force látọwọ́ gómìnà wa nípínlẹ̀ Ondo His Excellency Dr. Lucky Orimisan Ayédàtiwa. Ọjọ́ Thursday ọjọ́ kẹrìnlá oṣù tá a wà yìí ni ayẹyẹ ńlá yìí yóò wáyé. Bẹ̀rẹ̀ látago mẹ́wàá àárọ̀ ní òde ọ̀rọ̀ ọ̀tọ̀ nílé lóko ẹjẹ́ àparapọ̀ kájọ ṣe ayẹyẹ ńlá yìí. Olúbákin àgbẹ̀ wá o àṣẹ.
13: Please listen to this announcement. The itinerary of Honorable Dr. Kekemeke's meeting with APC stakeholders in Ondo South. This to inform all APC party stakeowners in Ondo South Senatorial District that the itinerary of Honorable Dr. D.I. Kekemeke meeting earlier scheduled has been reversed as follows. Wednesday, 13th May 2026, Okitukpa Local Government, 10 a.m. Irele Local Government, 1 p.m. SLDO Local Government, 3 p.m. Thursday, 14th May 2026, Ilaje Local Government, 10 a.m. Odigbo Local Government, 12 noon. Ileoluji, 2 p.m. Okegbo, 4 p.m. Leke Leke, in God we trust.
17: Here you go, dear.
18: Mom, you didn't add milk.
17: No need to. Taste it and say why.
18: Wow, but how?
17: Is it milky?
18: Yes.
17: Is it creamy?
18: Yes.
17: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
18: I love it, Mommy.
19: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
20: Ṣé o lè fi irun mi dárú ara yìí?
21: Oníbàárà mi ọ̀wọ́n. Ó ń kọ lórí YouTube ni.
20: Ṣé o ní dátà tó pọ̀ tó bá yẹn ni?
21: Ah, dátà láti MTN ó yàtọ̀ mà ni. Pẹ̀lú 400 naira péré, wọ́n jàǹfààní pé ìṣẹ́jú méje àtẹ́gbẹ̀ta dátà.
19: Má dúró má rosẹ̀. Jàǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀. O tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí dátà gigabyte méjì yóò tún lé lórí rẹ̀ fún 1000 naira. Testa 312 star 14 hash láti jẹ̀bádùn MTN ó yàtọ̀. Ó yàtọ̀ lóòótọ́.
22: Bai gebu ye sisi egan yana egonjo amami ti aragbo kede pataki yo abo ibuku kan ti janu de be kabo mi tun pa egan abo ibalasa mani de eyan ba ti jeje de yekun o ti to si sun si abo ti tun si iru e mo kan te gele ro ba ti wa re fi oyi won e wi piba e abi oju e wu mama tun duro tete ya pa lo ko oliwosan to fi lopant ti tun jabo yi o mo se lopant ti badan yi ma sa on jije so de lai mu bo da on jija to mi e sina panu lomo yi Badede a eku yoginuli atense ko ipata mojuta e mojuta bi e aye agbowa lo iba to baba loye bonaventure akinlotu awon lo fin ka mo ti o tile kan to te fun yi o no ko igbon e gbogun ti abo lasa na go fe o se mo we
23: okay to make fun about two cups let's have a talk

0: ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba ajókòó tí ìbọn ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062 6253 0916062 6253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure.

ẹni tó bá dá fún ọjà a rí pé àwọn wọ̀nyí a sọ wípé rijalun mausufuna bikuwa wal kudro a ròyìn wọn wípé àwọn òmíràn yìí wọn lágbára o àwọn òmíràn yìí wọn nífọ̀ọ́ ilé kan o alágbára ni wọn o tàbí ká lọ sí depo dangote níbi tí àwọn yẹn ti ń já cimenti sí ká lọ bá àwọn yẹn ti ń gbé cimenti bẹ a rí pé àwọn wọ̀nyí a ròyìn wọn wípé alágbára ni wọn torí pé ẹlòmíì ó lè gbé cimenti mẹ́fà sí ẹ̀yìn ọrùn lẹ́ẹ̀kan náà kò sí ní mira ṣùgbọ́n jẹ̀mọ́ mùsùlùmí ṣé ìjọ tí wọ́n bí àwọn tá à ń sọ̀rọ̀ wọ̀nyí ṣé a lè gbé àpò cimenti kan ní wọn lórí ká má bọ̀ sálí kàánú kò pọ́síbù alágbára ni wọ́n ń tòótọ́ ṣùgbọ́n agbára wọn yẹn ó ní àsìkò tí wọ́n àkwáyà agbára yẹn àwọn kankan ti pírísìdì agbára yẹn òun náà ni ọ̀lẹ́ òun náà ni ìkágara ìmọ̀lágbára ṣùgbọ́n gbà tí wọ́n dàgbà oni wọn tó wà kọ àyà sífà yẹn ṣùgbọn ọlọrun ọba subhanahu wa ta'ala òun yàtọ gédégédé n tó fà tó fi jẹ ká mọ fi ọrọ lójú ni wípé àwọn èèyàn tí a bá sọ pé ọlọrun ọba tóbi wọn mọ real divination ti tóbi ọlọrun tá a bá sọ pé ọlọrun ọba ọba olùmọ wọn mọ real divination ìjẹ olùmọ ọlọrun tí a bá sọ pé ọlọrun ọba ọba lágbára àwọn èèyàn ò mọ real definition ìjà alágbára ọlọ́run ọba gbogbo ìròyìn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́lọ́run ọba àlékíọlá tó ní tó fi ròyìn ara rẹ̀ àbílẹ̀ tí ànábìwá muhammad sallallahu alayhi wa alihi wa salam tí wọ́n fi ròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sí kankan nu rẹ̀ tí ìkágara àbí kò sí kankan nu rẹ̀ tí ó yẹ pé negative nǹkan tí ọlọ́run ọba pera rẹ̀ yẹn tàbí eléyìí tí ànábì sallallahu alayhi wa salam pé kò sí kankan nu àwọn qualities yẹn tó yẹ pé ìdàkejì rẹ ṣáájú fún ọlọrun kò sí so ọlọrun ọba àlékọlá kọdír ọba alágbára ni kúdúrọtún láyẹs bukú ha alájís ìjà agbára ọlọrun ọba àìlágbára ò ṣáájú ẹ o gẹgẹ bó sì wà fún àwọn èèyàn wàzú sultan ọlọrun ọba àlékọlá òun sì ni ọba ọgá àgbà tó yẹ pé tó bá ti ọdẹ nìkan pé nǹkan yìí bí mo ṣe fẹ kó rí ni kò sí ẹnikẹni tó lè sọ pé nǹkan yẹn ò ní rí bẹẹ tọlọrun ọba àlékọlá bá sì ọdẹ nǹkan pé nǹkan yìí kò ní rí báyìí o kò ní rí bẹẹ tí lóhun o wàlọhì uhsin bi rabbil kaaba kí gbogbo ayé sọ pé bí ó ti rínu o tọlọrun ọba sọ pé àníṣe àní kò ní rí bẹẹ kò sí ẹnikẹni tó lè jẹ kí nǹkan yẹn ṣe kí ni o kò exist kò sí ẹnikẹni tó lè jẹ kí nǹkan yẹn wáyé wà máa ń ká na kadhalika ẹni tó bá rí báyìí fún fàyínà ọláyà tájú la ṣùfà ẹni tọrọ rẹ bá rí báyìí ibi tá a lọ gangan nìyẹn eléyìí náà sì ni lúbù ọrọ wa lónìí tó jẹ kò mú òkun ìta fẹ fàyọ wípé gbogbo àwọn òòsà tẹ kó kalẹ̀ lẹ́yìn gbogbo àwọn èrè tẹ kó kalẹ̀ lẹ́yìn gbogbo àwọn sìgìrì tẹ kó kalẹ̀ lẹ́yìn gbogbo àwọn òkúta tẹ ń sin àwọn òkúta tẹ yẹ pé ẹ̀yin fúnra yín náà lẹ lọ fọwọ́ ara yín gbé níbi tó wà ẹ wá sọ di n tí ẹ̀ ń tọ́ epo tẹ́ ń tọ́ sí lórí gbogbo àwọn àjẹnú náà ti wá kun yín lọ́wọ́ lórí ẹ̀ ó ti wá sọ di bàbàràmọ́ yín lọ́wọ́ gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yìí pátá tó bá jẹ́ pé ọlọ́run ọba lẹ fẹ́ kán mú yín dé ọ̀dọ́ rẹ̀ wọn lágbára rẹ o tó bá jẹ́ wípé àwọn gangan lẹ̀ ń jọ́sìn fún wọn ní ìwọ̀ láti gba ìjọsìn yín torí wípé kìí ṣàwọn náà dá yín that is the bone of contention àwọn kọ́nà dá yín ẹ̀ ti sọ wípé mọ́nláyà lóko láyò ìbàdàn mọ́nláyà lóko láyò ìṣẹ̀híkù àlè ìbàdàn ẹni tí ò bá ti nírègùn lórí èèyàn pé lágbájá èmi ni mo dọ́ mọ́ fojú olórí eregun gí o ẹni tí ò bá ti fọ́ọ̀lù sí kàtígórì yẹn nítorí ó jẹ́ èèyàn ló jẹ́ àǹjẹ̀nu ni nítorí ó jẹ́ nínú ẹ̀dá tọ́lọ́run ọba àlékíọlá dá fàlàyé ṣẹ̀hí kò lè rìbà dáta irúfẹ́ òǹtọ̀hún kò ní bùkátà láti gba ìforíkanlẹ̀ wa kò ní bùkátà láti gba rùkú wa kò ní bùkátà láti gba ìtẹ̀kọ̀kọ́ wa kò ní bùkátà láti gba tọ́lábùlì istigatha lọ́wọ́ wa kò ní bùkátà láti gba nkankan lọ́wọ́ wa nínú ìjọsìn ọlọ́run ọba subhanahu wa ta'ala àfa tẹ̀síwájú àfa ni wàlímùlùkù fi dúnyá ẹ̀rí àwọn ọba ayé yàtàjú náà la ṣùfà wọn bùkátà sí àwọn tí ó máa bá àwọn èèyàn sì pẹ̀ lọ́dọ̀ wọn ìmọ̀ lìkùsùrù ìlmìhìm bí a nítorí pé ìmọ̀ wọn tó mọ̀ wọn a ó linoxi kudrotim àbí agbára wọn tí ò tó a rí wípé ní ìsìn báyìí ẹnìkan fẹ́ gba nǹkan lọ́wọ́ gọ́vnọ̀.
o le oke to n ba ri commissioner o ye ki nkan to n fe gba lo governor ko se se kini o ko yanju elomi fe gba nkan lowo a president o le oke to ba mo minister minister to mo yi o le sun de odo a president ko si nkan mi ju pe li ko su li na kisi kudrati ahula awon ti a n so pe won lagbara a ri pe agbara won na o wa subjected agbara won o ni limitation so eni ti agbara re ni limitation eyin jemo muslim e dakun e je ka ojo fi oro ta nso oro polo ni oro lakaye ni e je ka pira wa si ile se eni ti agbara re ni limitation se onu ya ki a mo ke gbadare lo ba ni abi en to ni limitless kuwa to ni limitless order to e pe agbara re o lopin koda ko ni bere agbara to yi pe aimo kan ko ni o sa ko gba iroyin aimo kan ni isaju eni to je yi pe imo re ko gba iroyin afonu ni isaju gbogbo olumo tin be laye gbogbo na gbogbo enu la fi so gbogbo olumo tin be laye ni aye je ton bi ka lu kuko so ko so olumo kankan ninu gbogbo papa gbogbo nta nso yi tawon yan sanfa lara wa yi igba ta daye la to ako aya re ka mo tan wa je ko se ni kankan ti won bi ni alim ko si won bi wa loruko ti awon obi wa ti won so wa ni won bi wa wi pe lagbaja ah olumo iyan lo fo to pe lodo awon afun ni ma hadith ijo ti olumo ba ku lawon mo nka kun won ki ka ijo ti won ba bi olumo kun tori pe ijo ti won bi olumo olumo ki se olumo lojo na alaimo kan ni imam bukhari okunrin 256 ijra igba ti imam bukhari jade laye lawon e to mo ki ah imam bukhari ti ku tori wi pe kini o pada acquire knowledge knowledge to acquire yen o wa di kini o di sifa fun so awon oba ile aye awon le ni bukata si awon ti o mo si pelu won tori pe agbara won o to nkan fa yusaidum ashfa'u fi dhalik awon yen tan ba lo njire be ba tan lo nba awon ni wa se kini o awon ni o mo pe won si awon to ma lo nba awon ni o mo pe won si akiyesi pe to edakun eni bayi o fe gba nkan lo yin edakun eni bayi gba nkan lo yin tori wi pe kini o awon agbara ti won ni yen o wa subjected awon agbara ti won ni yen ki se al qudratu al mutlaqo abele won ba subhanahu wa ta'ala bimanihi wa fadlihi wa karamihi ile ti awilo ni kolon ko jo ko ba fi sinu mizanu hasanati en kokan wa ati awa ti awi ati awa ti an gbo birahmati arhamar rahimi imi omo yayin titi di ojo mejo ta tun mo pade lori eto yin eto wa eto alhidaya ni mo nki wa wi pe likahuna bil asal wa salamu alaikum wa rahmatullahi wa barakatuh.

0: ẹkulé o.
1: Ni mo bá wí wá ní mo
0: kú. Ẹ̀yin àgbẹ̀ ẹkulé. Lọ́ba lọ́ba lóye lóye ẹkulé o. Eri adé ìjìgbà àlẹ̀kẹ̀ eri yín wà ń bẹ̀ dúró déédé. Ẹ fajani sáwọn èrò mi dọ́là. Aláṣà àtolùdarí fún Top Modern Farmer ọba làgbẹ̀. Bàbá ní fèrè jẹ̀sà sọ̀ pé

àwọn oògùn tá a ní tẹ bá ti ń lọ sóko tá a ní kẹ mú dání àwọn rèé o ẹmú rìátìfù dání ẹmú gírísà dání àwọn méjèèjì ẹ kó wọn sínú báàgì kan ẹ kó sí ẹgbẹ kan tẹ bá ń lọ sóko nù ẹ má gbàgbé gromaiti àti ofa power ó di mẹrin àwọn tá a wà ń tà nù àwọn náà là á tún ta fa partner ó di márùn kelgo plus àwa là ń tà ó di mẹfà tí yín ò ní ta ẹ ní ṣe rí ibú kẹ tó gbóni sókè grisa ilẹ̀ tó bá ti dòkú ilẹ̀ tẹ́ rí ẹ̀ ẹ gbé grisa lọ́bẹ̀ àwọn yẹn náà mọ bá ṣe ń bálẹ̀ sọ̀rọ̀ grisa ni grisa reactive yìí ní máa ń rinofẹ́ẹ̀tì ní máa ń rí pákẹ́ẹ̀jì ilẹ̀ tí ò tí ì fẹ́ kú tètè ń gbìyànjú àti ikú kò lágbé yẹn lọ́bẹ̀ bàbá wa fẹ́ ṣe kó dáa á wà pa méjèèjì papọ̀ ẹ fi fọgi wálẹ̀ ìdí ìkòkò yín ẹ gba ẹgẹ fesidi ẹgẹ tí ẹ bá fesidi àgbàdo yín máa kọ yín kan ní èní ẹyin tí ẹ bá fẹ gbin àgbàdo mò ń bọ lórí yẹn àwa náà là ń ta kill gold plus ó là fi ń fi kòkó ṣé kí kòkó lè ṣolẹ fi sa kolóbá kolóbá ṣé kí má tàn yín ẹ mọ bọ ń lè ṣe fún toast modern farmer ọba làgbẹ ẹni kan fún yín ní ofa power ìyẹn tí kòkó fi ń so oògùn náà là ń pè ní ofa power gromaiti tẹ ẹ fi ń sá kolóbá kolóbá torí pé ẹrẹ fẹ lé yín kúrò lóko ẹ wá ń sá kolóbá kolóbá torí wà fẹ bọ ọmọ yín adéwálé àyùbá ṣùgbọn ẹyin sá kolóbá kolóbá torí pé ẹrẹ ń dáàgì oko mọ yín lọwọ ẹrẹ ń wọrí yín ẹrẹ ń dìstọọpù yín ẹrẹ ẹ wá ń sá kolóbá kolóbá torí pẹrẹ fẹ lé eyín lóko níbi tí gromaiti ń ṣeré lọdọ fún tos gromaiti là á fi fọ oko ẹrẹ ó sì dágbére fún yín tí ẹrẹ bá gbúrò orúkọ yín yóò gbagiri lé ẹ wá ń sá kolóbá kolóbá torí pẹrẹ lé eyín déwálé àyùbá ó ní kí ni kolóbá kolóbá torí pa fẹ fọ àbí ẹrẹ náà wá ń ṣe ẹ wá ń sá kolóbá kolóbá torí ẹrẹ ẹ bọ ń bọ ń lé iṣẹ fún tos modern farmer kẹ wá gbo oògùn ẹrẹ kí náà lò fẹrẹ gromaiti ni àtàwọn kòkòrò tẹ ẹ fojú rí àtẹlẹ tẹ ẹ fojú rí ló bá tán ṣúgà já reactive force iṣẹ ẹbọdá ni wípé ó máa rí nofẹẹtì ó máa rí pákẹẹjì ó máa rí new ilẹ grisa òun ló máa ń jẹ kílẹ ní okun àti agbára gbogbo àwọn nǹkan tí ẹ gbìn lórí ilẹ á dúdú ni bí egúre bẹ rí nínú àwọn oògùn tá ń tà ni mò ń dápọ ìyẹn bẹẹ kí ọgọ plus kò la ní bí òjò bá ń rọ ní ojoojúmọ bẹẹ bá ti fi kí ọgọ plus nínú oko yín ṣé kí n má tàn yín kò sí bí òjò ṣe lè stubborn tó kòkó yóò lo 28 days kó tó lè mọ rí káàpì ní 28 days ṣùgbọ́n nínú oko àwọn tó já sí àwọn sí fan lẹ́dọ́ àwọn apálára lómi fọ́n àwọn tíátíátíá káàkiri lẹ́kìtì lẹ́dọ́ logun state wọ́n ń jẹ́kọ́ yé mi pé bọ̀dá kò fóṣì ọmọ oko oògùn tó o dákọ pé ń lo 28 days yìí ń mọ̀ ń lò tó ta ti ń wò níbẹ̀ bá a wá ṣe ń tanù ẹ jẹ́ kí n dákọ ẹ̀kan tó kù kí n tó máa lọ fa partner yìí ni òun ló máa ń gbógun ti kòkòrò kan tá à ń pè ewé kan tá à ń pè ní àfòmọ́ àfòmọ́ bí oríṣi bíi márùn-ún ló wà o gbogbo àfòmọ́ ẹni àfòmọ́ tó bá ti ló kọ ìní máa ń gba sí lára yóò sì bá titi ẹ̀ jẹ́ yóò kú fínfín ẹ jẹ́ ká dọ̀dí kejì mú bọ̀.

0: ati wa gbin tan lo ba tan to ba tin lo bi osun kan akoko e lo fi ni grow mighty tori kokoro mo bo be ba ti fi o tan be ba ti fi fi tan le rin bi osun kan to ba tin to bi osun kan abo e o ofa power ati grow mighty be se fe lo yi ni re o e je ko ri po tin tu die die ko ti fe mo tu ko ti gatan oni ke to lo grow mighty ati ofa power e fi fi sugbon o opolo la fi se yi o ti o ba ti tu te lo re fi ni grow mighty ati ofa power o mo agbado ye mo ga aga koja aye aga ju to ba ma pada yo mo soro soro bae lo mo omo ye na ni we to mo ya to bi dada o sugbon ko ni pe meta a de ti fe ga ju ogbon lo Iṣẹ́ta ti tèmi inú oko lèmi ń gbé a mọ̀ nípa iṣẹ́ oko nǹkan tí mò ń polówó fún yín èmi náà ń lò ó tí mo lè ṣàlàyé bẹ́ẹ̀ fún yín ni. Bí mo ṣe ń sọ lẹ́mọ́ gbàgbé tó bá ti fẹ́ mọ tú tẹ́tí pé yóò tú ní ọ̀tún la sọ́jọ́ mẹ́rin tó bá jẹ́ pé èmi lẹ̀ yín ni bí ayé ètò yìí bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ tó ń gbàrà wọn ó kàn máa pẹ́ ni 070-54-51-44-77 lẹ́ẹ̀kan sí 070-54-51-44-77.
1: Kòsàgbẹ̀ kò sórí lẹ́jọ́ àgbẹ̀lẹ̀ àdájú ìjọba ẹgbẹ́ bọ̀ ti wọ́n.
2: Ẹkùn dédé àsìkò yìí o, iléeṣẹ́ Funtos Modern Farmers Ọbalàgbẹ̀ Globally, iléeṣẹ́ tí ń bá àwọn àgbẹ̀ tán ṣẹ́ ló ràn mí sí gbogbo àgbẹ̀ pátápátá. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa iṣẹ́ tó lọ́lá púpọ̀ ni. Ẹ̀yin àgbẹ̀ ẹ má jẹ́ kí iṣẹ́ ó sun yín. Ẹ wò ó, tọdún yìí ó tún dára ju tàwọn ọdún tó ti kọjá sẹ́yìn lọ. Bá a bá ṣe ń ṣiṣẹ́ wa, a rí wípé à ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ ká tẹ̀lé, ká sì lo àwọn èròjà tí ń jáde níléeṣẹ́ Funtos Modern Farmers Ọbalàgbẹ̀ Globally, èyí tí ó mú kí àwọn ọ̀gbìn wa ó ṣe dáadáa, ká sì kórè lọ́pọ̀ yanturu. Ẹ wá jẹ́ a súnmọ́ iléeṣẹ́ yìí, ká bá wa dowó pọ̀, ká sì gbàmọ̀ràn láti iléeṣẹ́ wa. Ọ̀rẹ́ àgbẹ̀ ni wá, a sì ti dúró gẹ́gẹ́ bí ojútùú sí ìṣòro gbogbo àgbẹ̀. Àwọn ń fàsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọba balẹ̀ gbogbo ọ̀tọ̀ ọkùnrin ìlú wípé ẹgbárùkù ti iléeṣẹ́ Ọbalàgbẹ̀ kẹ́ ẹ darapọ̀ mọ́ wa, ká lè túbọ̀ jọ gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrànwọ́ àti ìrónilágbára níléeṣẹ́ yìí ti ṣe, tá a sì tún tẹ̀síwájú láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sí i. Iléeṣẹ́ Funtos Modern Farmers ti pín ìwé ìyẹn notebook fáwọn 10,000 akẹ́kọ̀ọ́ 10,000 students. Bákan náà ó lé ní 6,000 àwọn àgbẹ̀ tá a ti ṣe ìrónilágbára fún. Iṣẹ́ ìrànwọ́ wọ̀nyẹn sì ń lọ ni kò dúró. Ká kún iléeṣẹ́ Funtos Modern Farmers lọ́wọ́ ká lè jọ gbẹ́rù dákẹ́sàn ti ṣèbálẹ̀ ọjà. Ní báyìí àwọn èròjà oògùn ti mú kíṣẹ́ àgbẹ̀ ó rọrùn fún ni, tí sì mú ká dọlọ́rọ̀ nídìí iṣẹ́ àgbẹ̀, èyí tí iléeṣẹ́ yìí gbé jáde lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ ló tún ti fi agbára kún agbára. Ó wúlò púpọ̀ fún gbogbo àgbẹ̀ tó fẹ́ kórè lọ́pọ̀ yanturu. Àwọn èròjà bíi overpower, amokojípépé, amú ìgbé ayé rọ àgbẹ̀ lọ́rùn, grow mighty, awogbárùn, aṣọkọ fún ẹrẹ, oògùn kòkòrò tí ń ba nǹkan ọ̀gbìn jẹ́, reactive force, èròjà afúnlẹ̀ lókun àti agbára àti nǹkan tá a gbìn sórí ilẹ̀, green star organic soil conditioner, eléyìí ti ń lọ sọ́nà jíjìn láti pèsè oúnjẹ tí ilẹ̀ wa nílò. Bákan náà ni care gold plus, ẹkùn ọkọ kòrìkòrì lókè ẹ̀gàn tí ń gbógun ti kòkòrò tí ń ba kòkó, ata, tòmátì àtàwọn nǹkan ọ̀gbìn míì jẹ́. Gbogbo àwọn èròjà wọ̀nyí ní bẹ́ẹ̀ ńlẹ̀, bẹ́ẹ̀ bá rà á tẹ́ lò ó, èyí náà máa dúpẹ́ fọlọ́run ni. Láti bá wa dòwò pọ̀, ẹ máa bọ̀ níléeṣẹ́ Funtos Modern Farmers Ọbalàgbẹ̀. Àwọn àdírẹ́sì iléeṣẹ́ wa rèé o, nílùú Ọ̀rẹ́ a wà ní 11 Olúṣèyí Street, Oríta Òjò, Odigbo Ọ̀rẹ́, nílùú Ondo 35 Ilemoboro Street, Sabo Ondo. Bákan náà ẹ lè kàn sí wa ní Ìjẹ̀bú Ìjẹsà àti Ìwòye Ìjẹsà, a wà ní Oníbòkun Building opposite St. Matthew Primary School. Fún ìbádòwòpọ̀, ìbéèrè tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ máa pè sórí àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí: ààrẹ 070-54-51-44-77, ìyálájẹ 080-34-68-44 19 GM 08

0: ọjọ́ àgbẹ̀ ṣetán àmì agbẹ́rin padà sílù ìdárò àlùkò ṣetán padà sílù kòsùn lékèlèké ṣetán padà sílù kẹfun orúkọ mi ò tí ì yípadà o bọ̀dá kò fún sí ọmọ babọ lọ́dẹ ògún bẹ yìí ẹ o ní ti ń kí gbogbo yín látẹ̀ẹ̀kan ní ti ń ṣe gbogbo ìdánilẹ́kọ̀ọ́ fún ẹ̀yin àgbẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra ògùn wa nọ́mbà mi lẹ́yìn ètò 081-635-1-835 081-365-385 081-6665-8885 náà ni ẹ mọ pè mí sí tíyín ò ní ta tèmi ò ní ta ẹni kú mi ò ní kú àjìjọ fàkú dẹgbẹra ó dọjọ mẹjọ o dájọ pàdé ọba làgbẹ àgbẹlọba iṣẹ àgbẹ níṣẹ ilé wa.
1: Pontus Modern Farmer ọba làgbẹ ọrẹ àgbẹ ọba kan àgbẹ alátìlẹyìn àgbẹ gbogbo orúkìtà lè máa pèlè iṣẹ Pontus Modern Farmer gbogbo kọlu bámu lára mu iléeṣẹ tó mọbi tí bàtà ti ń ta àgbẹ lẹsẹ tó mọ nǹkan tí àgbẹ ní ìdí ní gbogbo ògbà iléeṣẹ yìí ló ń pe gbogbo ẹyin àgbẹ pé kẹ fọkàn balẹ lóòótọ́ ni gbogbo ọkàn pò bìrìkò lónìí dédé àwòkọ yìí fún ẹyin àgbẹ àmọ ẹ fọkàn balẹ ọ̀nà àbáyọ ti dé iléeṣẹ Pontus Modern Farmer ọba làgbẹ ó ní ká sọ fún gbogbo ẹyin àgbẹ pé 50% discount gbogbo ògùn tí sàgbẹ lóore ti ń jáde ní iléeṣẹ wa ìdá 50 láti jápò lórí ìkọ̀ọ̀kan ẹ̀dínwó yìí sì ti bẹ̀rẹ̀ ń lọ lọ́wọ́lọ́wọ́ yàtọ̀ fún ìdá 50 lórí ògùn tẹ́ bá ti rà níbi ìdérí ẹ̀ gangan ní gbogbo ẹ̀bùn wà tẹ́ mọ jẹ́ ẹ̀ bá ti bó ìdérí ẹ̀ lẹ́tìrí ẹ̀ bọ́ ò wá nira ògùn kankan kò mọ jẹ̀bùn bíi mútọ̀ ayọ́kẹ́lẹ́ ọ̀kadà tuntun yanranyanran ìdí ńlá kan gbangba ẹ̀rọ amúlétutù pẹ̀lú fáànù mọ́tò blow tí ń lo nothing lo charge ẹ̀rọ ìfipò lọ́lọ́kun òjọ̀ kan pẹ̀lú plasma tẹlifíṣàn gbogbo ẹ̀yin gba ojúmọ̀ láwùjọ ọ̀tọ̀kùlù ẹ̀jẹ̀ ká ṣe ìrànlọ́wọ́ fún àwọn àgbẹ̀ iléeṣẹ́ Pontus Modern Farmer ọba làgbẹ̀ iléeṣẹ́ tí ń ta grow mite ó fa power reactive four green star ó ní tètè lọ́rọ̀ ògùn kó lè bẹ̀bùn 080-6238-3886 lẹ́ẹ̀kan sí 080-6238-3886 ọba làgbẹ̀ àgbẹ̀lọba.
2: Náà pa ìwà tí ò dáa ni kí n tó wá máa lọ ẹ mọ̀ jà gbàgbé pé àsìkò ń tó láti dìbò yan adarí tuntun fún ìpínlẹ̀ wa ẹ jẹ́ ká rí i dájú wípé a jáde dìbò fún aṣíwájú Munirudeen Bola Oyebamiji Ambo.
3: Ambo is our man.
2: Oṣù Sọ́wọ́ làmì ẹgbẹ́ wa APC lẹgbẹ́ wa eré tó iṣẹ́ yá.
3: Ambo is our man.
4: Aṣọ́fẹ́ let's go.
3: Our man.
5: Ṣé o lè fi irun mi dárú ara yìí?
6: Oníbàárà mi ọ̀wọ́n. Ó ń kọ lórí YouTube ni.
5: Ṣé o ní dátà tó pọ̀ tó bá yẹn ni?
6: Dátà láti MTN ó yàtọ̀ mà ní. Pẹ̀lú 400 naira péré, mò ń jàǹfààní pé ìṣẹ́jú méje. Àtẹ̀gbẹ́ta dátà.
7: Má dúró má rosẹ̀. Jàǹfààní yìí láti ọwọ́ MTN ó yàtọ̀. O tún lè jẹ ìpè ìṣẹ́jú 15 tí dátà gígábáìtì méjì yóò tún lé lórí rẹ̀ fún 1000 naira. Testa 312*14# láti jẹ̀gbádùn MTN ó yàtọ̀. Ó yàtọ̀ lóòótọ́.

yóò wáyé lálẹ́ òní ò ní gbogbo tó bá gbàdá mọ́ fún láti lè jẹ́ kíkọ Crystal Palace náà kí wọ́n fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ àti wípé ikọ̀ Manchester City ló ti ṣetán láti máa lé ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal lọ títí tí líìgì díje lórílẹ̀‐èdè England yóò fi parí ní sáà tá a wà yìí. Tọ́ a ò ní rí ju báyìí lọ nínú ìròyìn àṣálẹ̀ wa fún tìrọ̀lẹ́ tòní Patience Olúṣẹ́gun òun ló lò tú ròyìn Fọlájìn Oyetayo ló mú sí ti gbọ́ yín iṣẹ́ wa ò ní dìṣẹ́ láti Èdùmarè ọ̀ràn yẹ̀lá ó sùn ó dàrọ̀.

0: wípé irú ayọ̀ la ó máa gbọ́ ní àgọ́ àwọn olódodo. À ń kè yín káàbọ̀ sórí ètò yìí, ètò irú ayọ̀, èyí tí ìjọ St. Paul's United Church of Cherubim and Seraphim tó wà lẹ́yìn Ṣébí, òkè méjì community nílùú Àkúrẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run, àlùfáà àti ajínrere dáadáa Ọpẹyẹmí ni Ọlọ́run á máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká fara balẹ̀ bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí náà.
1: Goni fún Ọlọ́run lókè ọ̀run.
2: Hallelujah.
1: Bàbá wa àti Ọlọ́run Ọlọ́run láéláé, Olúwàgbà ọpẹ́ wa. Ẹ̀mí mímọ́, Olúwàgbà ọpẹ́ wa. Ká tóbi jù, Olúwàgbà ọpẹ́ wa. Ọba ìyè, Olúwàgbà ọpẹ́ wa. Gbogbo ẹ̀ṣẹ̀, Olúwa dáríjì. Olúwa sọ̀kalẹ̀ wa. Fi agbára rẹ hàn. Fi àánú rẹ hàn. Bó àdúà náà. Jésù Olúwa wa.
2: Àmì
1: lórúkọ Jésù. Láṣálẹ́ òní, a tún máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a ti ń gbọ́. Gẹ́gẹ́ bí ètò àti ọ̀nà sí ìrú ayọ̀ èyí tí ìjọ kérúbù àti sẹ́ráfù oníṣọ̀kan ẹ̀ka ti bàbá mi ẹni ọ̀wọ̀ dúrójà ayé adéré tí àṣì onígbọ̀wọ́ rẹ̀. Ìfẹ́ rẹ ìṣáájú gẹ́gẹ́ bí ohun tí ìwé mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run sọ tí a sì ti ń sọ̀rọ̀ bọ̀ láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn, èyí tí a rí nínú ìwé ìfihàn tó sọ fún wa wípé ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ pé ìwọ ti fi ìfẹ́ rẹ ìṣáájú sílẹ̀. So a wá gbé yẹ̀wò báyìí lọ́sẹ̀ tó kọjá wípé ìfẹ́ rẹ ìṣáájú sí ọmọnìkejì rẹ, ìfẹ́ rẹ ìṣáájú sí ọmọnìkejì rẹ. Lọ́sẹ̀ tó kọjá ohun tí a gbé yẹ̀wò ni wípé nínú gbígbàgbé àti fi ìfẹ́ rẹ ìṣáájú sílẹ̀, ìwọ tètè gbàgbé olóore. Ẹ rí pé ibẹ̀ láti ká láti ṣàlàyé fún wa wípé kíákíá Sọ́ọ̀lù ti gbàgbé oore àná èyí tí Dáfídì tó ṣe fún nígbà tó bá pa Gòláyàtì náà, nígbà tó bá kọlu Filistini náà tí ẹnikẹ́ni kò lè jáde tó sì ṣẹ́gun rẹ̀. Ṣùgbọ́n lọ́sẹ̀ yìí a ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ọlọ́run náà. Ẹ jẹ́ ká wọn nǹkan tí ìwé First Samuel sọ, ìwé First Samuel 18 ẹ̀ka verse 6 to verse 9. Yes.
2: Ó sì ṣe nígbà tí Dáfídì ti ibi tí ó gbé pa Filistini náà bọ̀, àwọn obìnrin sì ti gbogbo ìlú Israẹli jáde wá, wọ́n ń kọrin, wọ́n sì ń jó láti pa àdé Sọ́ọ̀lù ọba, tí àwọn ti ìlú àti ayọ̀ àti dùrù. Àwọn obìnrin sì ń dá, wọ́n sì ń gbé orin bí wọ́n ti ń ṣeré, wọ́n sì ń wípé Sọ́ọ̀lù pa ẹgbẹgbẹ̀rún tirẹ̀, Dáfídì sì pa ẹgbẹgbẹ̀rún tirẹ̀. Sọ́ọ̀lù sì bínú gidigidi, ọ̀rọ̀ náà sì burú lójú rẹ̀, ó sì wípé wọ́n fi ẹgbẹgbẹ̀rún fún Dáfídì, wọ́n sì fi ẹgbẹgbẹ̀rún fún mi, kí ni ó kù fún mi bí kò ṣe ìjọba?
1: Ó ti dáa. Àwọn ènìyàn ló bẹ̀rẹ̀ sí ń fi ìyìn Ọlọ́run hàn, wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ agbára Ọlọ́run tí Ọlọ́run ti ṣe fún Ísírẹ́lì. Ìwọ náà ó yẹ kó o gbọ́rọ̀ ayọ̀, ṣùgbọ́n fetí sí ọ̀rọ̀ yìí. Ẹ ka ẹsẹ̀ kẹsàn-án. Yes.
2: Sọ́ọ̀lù sì ń fi ojú ìlara wo Dáfídì láti ọjọ́ náà lọ.
1: Láti ọjọ́ yẹn ni Sọ́ọ̀lù ti bẹ̀rẹ̀ sí ń fi ojú ìlara wo Dáfídì. Ohun mẹ́ta là ń gbé yẹ̀wò. Ohun àkọ́kọ́, ó gbàgbé oore àná, àti sọ yẹn lọ́sẹ̀ tó kọjá. Ṣùgbọ́n lónìí, ìlara, ẹ̀mí ìlara, ojú ìlara láti ọjọ́ yẹn, bó ti gbàgbé oore àná, ó bẹ̀rẹ̀ sí ń fi ojú ìlara wò ó láti ọjọ́ yẹn lọ. Ọjọ́ yẹn ló ti ń wá ọ̀nà bó ṣe máa pa. Bí ẹ̀mí búburú ti bàlé láti ọjọ́ yẹn, ló ti ń wá ọ̀nà bó ṣe máa fi ẹṣin gún mọ́ ògiri ìlara. Ibikíbi tí ìlara bá ti wà, ẹ rí wípé ìlara ló ń fa ọ̀tẹ̀, ọ̀tẹ̀ ló ń fa ìjà, ìjà ló ń fa ìdahoro. Ìlara ló máa ń fa ọ̀tẹ̀, ọ̀tẹ̀ ló ń fa ìjà, ìjà ló sì máa ń fa ìdahoro. Ẹ rí wípé lójú ẹsẹ̀ ó bẹ̀rẹ̀ sí fi ojú ìlara wò ó láti ọjọ́ yẹn. Ìlara òun ló tó báyìí, só fẹ́ tó mi ní tó ṣe yẹn mi ò, kò yẹ kó rí bẹ́ẹ̀. Àfẹ̀mí nìkan ẹ̀mí ìlara. He started jealousy. Ó bẹ̀rẹ̀ sí emulate, ó bẹ̀rẹ̀ sí fojú ìlara wò ó láti ọjọ́ yẹn lọ. Ìwọ náà kí ló dé tó jẹ́ onílara? Bí èèyàn bá ti jẹ́ onílara, àwọn ìdààmú àti wàhálà máa wà fún onílara. Torí pé ìlara òun lè gbọ́n ọ̀tẹ̀, ibi ìlara ni ọ̀tẹ̀ ti bẹ̀rẹ̀. Kí sì ni nǹkan tó ṣẹlẹ̀ sí bí èèyàn bá jẹ́ ọlọ̀tẹ̀? Bí a bá wo nǹkan tí ìwé Sáàmù sọ, Psalm 68 verse 6, ó wípé Ọlọ́run mú ẹni òfò jókòó ní ilé, ó mú àwọn tí a dè ní ẹ̀wọ̀n jáde wá sí ìgbèkùn, ó ní ṣùgbọ́n àwọn ọlọ̀tẹ̀ ní gbé inú ilẹ̀ gbígbẹ́. Kí ló ṣe wọn náà tí wọn náà jẹ́ ọlọ́tẹ̀? Kí ló dé tó ń lara tó bá ti lara ọ̀ a máa dìtẹ̀mẹ́ni tó ń lara fún? Ẹ jẹ́ káwọn nǹkan tí Genesis sọ fún wa. Genesis orí kẹrin ẹ̀ka látẹ̀sẹ̀ ìkarùn-ún. Yes.
2: Ṣùgbọ́n Káíní àti ọ̀rẹ́ rẹ̀ ni kò náání.
1: Káíní àti ọ̀rẹ́ rẹ̀ ni Ọlọ́run kò náání.
2: Káíní sì bínú gidigidi.
1: Yes.
2: Ojú rẹ̀ sì rẹ̀wẹ̀sì.
1: Yes.
2: Olúwa sì bí Káíní pé.
1: Yes.
2: Èéṣe tí inú fi ń bí ọ.
1: Yes.
2: Èéṣe tí ojú rẹ̀ fi rẹ̀wẹ̀sì.
1: Yes.
2: Bí o bá ṣe rere.
1: Yes.
2: Ara kì ó àyà ọ bí.
1: Ó ní èéṣe tí ojú rẹ̀ ọ ti bẹ̀rẹ̀ sí lára rẹ̀ bí Ọlọ́run ti gbọ́ àdúrà rẹ̀. Bí Ọlọ́run ti gbọ́ àdúrà àbúrò rẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí lára. Ìwọ náà àwọn tí ó wà ní àyíká rẹ̀ tí Ọlọ́run gbọ́ àdúrà wọn, kí ló dé tó ń lara tó bá ti ń lara ọlọ̀tẹ̀ ni ọ́? Torí gbogbo ẹni tó ń lara ló máa ń sọ̀tẹ̀. Ọ̀tẹ̀ yẹn ló bá ìjà wá, ọ̀tẹ̀ yẹn ló bá kó pa àbúrò rẹ̀. Ó ní ẹsẹ̀ ń balẹ̀ ẹnu ọ̀nà rẹ̀. Kí ló dé tí ojú rẹ̀ rẹ̀wẹ̀sì? Kí ló dé tí ẹ̀mí lara gbé ọwọ́? Torí náà ẹ ó rí wípé ẹni tó yẹ kó jẹ́ alábùkún fún àkọ́kọ́, ṣùgbọ́n ó ní ẹni ẹ̀gún nítorí pé ó lara àbúrò rẹ̀. Hallelujah.
2: Hallelujah.
1: Hallelujah.
2: Hallelujah.
1: Ìwọ náà ń gbàdúà ní church. O ti lọ sórí òkè, o ti gbàdúà. Ọlọ́run sì ti mú ìran àti àlá tó dá wá sí iwájú rẹ. Ṣùgbọ́n rántí pé ìlara kì í jẹ́ kí àdúrà ènìyàn gbà. Kì í jẹ́ kí àdúrà gbà níbikíbi tí ìlara bá ti wà. Kì í jẹ́ torí pé ìjà máa wà ńbẹ̀. Bí ìjà bá sì ti wà ńbẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ọkàn rẹ̀ kì í balẹ̀. Àwọn nǹkan bíi mélòó kan wà tó máa ń ṣẹlẹ̀ sí ẹni tí ó bá ti ń sọ̀tẹ̀. Ẹni bá ti ń sọ̀tẹ̀ a máa lara. Ẹni bá ti ń lara a máa sọ̀tẹ̀. Àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí wọn rèé o. Ẹ jẹ́ ká lọ sí 2 Kings. Torí pé bí èèyàn bá sọ̀tẹ̀, ìlú kan sọ̀tẹ̀ sí ìlú kan ní 2 Kings. 2 Kings 1:1, tá a bá wo, a ó rí pé ìlú kan ṣẹlẹ̀ sọ̀tẹ̀ sí Israeli. Àwọn nǹkan tó wà nítòsí wọn kò wá wọ́ọ̀kì fún wọn. Yes, gbọ́n nǹkan tó sọ 2 Kings 1:1.
2: Nígbà náà ni Moabu sọ̀tẹ̀ sí Israeli.
1: Yes.
2: Lẹ́yìn ikú Ahabu.
1: Yes.
2: Isaiah sì ṣubú láàrin fèrèsé ọlọ́nà.
1: Yes.
2: Kan ní yàrá òkè rẹ̀.
1: Yes.
2: Tí ó wà ní Samaria.
1: Yes.
2: Ó sì ṣàìsàn.
1: Yes.
2: Ó sì náà àwọn òǹṣẹ́.
1: Yes.
2: Ó sì ń fún wọn pé.
1: Yes.
2: Ẹ lọ béèrè lọ́wọ́.
1: Bá ṣe búbu olórí òrìṣà Ekroni Edrodi Alàgbà. Ó ní Moabu sọ̀tẹ̀ sí Israeli. Moabu ìlú kan ni. Israeli ìlú kan, Moabu wá sọ̀tẹ̀ sí Israeli.

0: tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
1: Promisan fe.
0: Àṣírí bíbò.
1: Ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà.
0: Bàbá àánú kájú ẹ̀.
1: Àgàgà ìyọnú àgbàlú.
0: Kò sẹ́ni tí ò yẹ kó ni lọ́wọ́.
1: Contractors olóṣèlú.
0: Ń lọ fún interview.
1: Ìyọnú àgbàlú kọjá bẹ́ẹ̀.
0: Táwọn kan bá di aláàjì àgbà.
1: Yóò tún.
0: Torí àdì tún ti yọ.
1: Ọjà rẹ ò ta ni.
0: O fẹ́ gbọ́mọjọ́ oyún ìjọ àṣírí bíbò.
1: Àtúndì àṣínà.
0: Ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran.
1: Ẹ máa pàdé bàbá àánú aláàjì àgbà.
0: Lọ́jọ́jọ́ Wednesday,
1: Thursday àti Friday nílùú Àkúrẹ́.
0: Ńlá fẹ́jọ
1: sọ fọlọ́kadà pé
0: ilé bàbá àánú.
1: Ìdí mango lókè ọgbà ló ń lọ.
0: Saturday and Sunday.
1: Ẹ lè rí bàbá àánú.
0: Ní Nagot Plaza opposite Àlàáfíà Hotel.
1: Ìlú Àwọ̀.
0: Ọjọ́ Monday and Tuesday.
1: Ẹ rí bàbá àánú.
0: Ní Bakusa Street
1: opposite ilé ìyá Bakusa.
0: Ìlú Ọ̀rẹ́.
1: Telephone
0: 006-397-0829.
2: Èyí ni láti sọ fẹ́yìn tí ẹ̀ ń gbọ́ ìlú mẹ́ta péré lẹ̀ tilẹ̀ rí ọ́fíìsì bàbá àánú aláàjì àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé aláàjì àgbà bàbá àánú ń bẹ ńbẹ kan ọ̀nbẹ nígbà ńbẹ láwo ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ nílùú Àkúrẹ́ ọjọ́ Wednesday, Thursday, Friday sílẹ̀ lè rí wọn Lákúrẹ́ olóyè.

0: ti o gbe o owo baba laanu funra won alaji agba owo ni o bo se fun ko yowo te ba fe bere aye o ni se wa se bala se bolo e pe alaji agba baba laanu lori number yi 08063 970829 08063 970829. Won pikini kan ni iyonu agba lo mo ni awon alaye kan keke lori re iyonu agba lo ti mo n salaye n pare oni o fun gbogbo eyin te ba fe wa si agbala ile ise baba laanu alaji agba kan se iyonu agba lo kan ti wa nile fun yin abati nji ta ba nsun eje amọ gbadura kọlọ mọ je kori olori ki won gba se wa se gori gba ti eyan ba ni soro ko to ni iyonu agba loye lowo won salaye ti o gun mo lori re
1: eni so imbo aye ni le ana re
0: tori awon aye te ri won ofe ka reru ka so afori eni aye ofe ka sise ka jere nbe aye o si fe ka kole bi pe ka sin kokoro ko ni aye omo fe ka lomo laye leyin igbeyawo opolopo de nwoju omo aye ofe ki ara moto won o ti e fe ka ni promotion lenu ise bi pe ka wa ran akikan ni e wa ri gbogbo nta nla akoja nile duniya yi gan mo fe so fun yin pe nje e mo wipe eyan nilo eyonu agba lo kini won pe leyonu gan fun ara re kin kon salaye nipa iyonu fun yin eni tolorun ba yonu si ona re o giya o n gbogbo to ba si dawole yo mo lo si waju ni ko ni wa seyin e ba n gbo wipe enikan lo enikan ta o se ta enikan lo o n ka o n sile ko eyonu aye n lori gba eyan ba si ri iyonu olohun ko yato si taye okan naa ni aye ani kari ile aye kari gbe ta ba nbe loke rope kari duniya yi ka ilogba re ìdí nìyí tí alhaji agba baba laanu tí wọn fi gbé àkànṣe ètò kan kalẹ fáwọn tó bá wá sí ọfíìsì wọn ìletò ọhún kìlọ sí ìdálé lórí àkọlé wo lẹyìn afẹtọ náà ni ẹyọnu agbàló wọn ní agbélu agàló agàló gàràgà kọjẹ ká mọ bí ayé rè ọrọ ìyọnu agbàló yìí ń ṣe ló dàbí iléeṣẹ àbáwọn iléeṣẹ awakọ tí wọn ń ṣe ìṣọ́ránsì ni bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ń jọ́ tírú ọkọ̀ yìí tọ́ bá lásídẹ̀ǹsì bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàlo tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fàgbà kó wá sẹ́ni tí ò kọ yọba àtijọ́yè ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọm promotion rẹ̀. Ó sì ti díù fún, ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n ń bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba ó wúlò fáwọn ọmọ mi tọ́já pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀hà kò pé kí wọ́n ó fòǹtẹ̀lú àti ìrìn àjò rẹ̀ ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé ti ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa. Ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jí gìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ káwọ̀ wípé kọ̀yẹ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú.

0: Alaji Agba lori 08063 970829 08063 970829. Mo se n salaye nipa iyonu agba lo fun yin. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹlẹ, wọ́n pè kí ni ń jẹ́ ẹ̀yọ́nú àgbà ló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò tí Alhaji Àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Wọ́n mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọ́nú àgbà ló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa, kíní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò, kò síbi tọmọ wọn ó dé, wọn mọ báláàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn, ọjà ó tà wàràwàrà, gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó, àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n ńgbà táyé wa ń detò lóyìnbó, wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọ́nú àgbáyé látọwọ́ Alhaji Àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn, àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọ́nú àgbà ló tẹ̀ nílò, nítorí pé olórí jorí làwa ẹ̀dá, ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjòyé bẹ́ẹ̀ bá sì lo bí Ọlọ́run bá ti bábá fi àmì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín, bẹ́ ẹ bá ti dọ́dọ̀ Alhaji Àgbà bàbá aláàánú, ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbà ló lórí ohun gbogbo tẹ́ ẹ bá bá wa. Ọ̀nà ó sì géyá, iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì níbì kan, ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó, ayé ń retí ọmọ kò sí. Ẹyin tẹ́ ń gbìyànjú, ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ Alhaji Àgbà bàbá aláàánú. Àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan, báyé bá yọnú sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹ ṣe púpọ̀ yín tí ẹ̀ ń gba lórí ètò, ẹgbẹ́ nọ́mbà Alhaji Àgbà ìwọ náà tètè kàn sí wọn léni, má jẹ́ kó pẹ́ jò, nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣe owó àṣẹ fún 08063 970829 08063 970829. Ọlọ́run má jà bọ́ sí páńpẹ́ ayé.
1: Òun aláǹdàkùn kò lè dìdí kò lè díṣu, ṣùgbọ́n tó bá fi dọmọ èèyàn títí ayérayé kò lè já.
2: Ó takòjò olúkòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bí tí ń sọmọ ológo dọmọ olófo ni.
3: Ó yá tètè.
2: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: Ilé lọ́wọ́.
2: Alhaji Àgbà bàbá aláàánú spiritual.
3: Ọkùnrin dandan.
2: Èyíkéyìí àìsàn ara.
3: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: Mọ́mí sàn fè.
3: Àṣírí bíbò.
2: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: Bàbá aláàánú kájú ẹ̀.
2: Ẹ̀yọ́nú
3: àgbàlú.
2: Kò sẹ́ni tí òye
3: oyún ìjọ àṣírí bíbọ̀
2: àtúndì àṣínà
3: ó já lọ́dọ̀ ẹni tí àlàfinà.
2: Ẹ máa pàdé bàbá aláàánú Alhaji Àgbà
3: lọ́jọ́jọ́ Wednesday,
2: Thursday àti Friday nílùú Àkúrẹ́.
3: Ńlá fẹ́jọ
2: sọ̀fọ́lọ́kadà pé
3: ilé bàbá aláàánú
2: ìdí mango lókè ọgbà ló ń lọ.
3: Saturday and Sunday
2: ẹ lè rí bàbá aláàánú
3: ní Nagot Plaza opposite Àlàáfíà Hotel.
2: Ìlú àwọ̀jọ Monday and Tuesday
3: ẹ rí bàbá aláàánú
2: ní Bakusa Street
3: opposite ilé ìyá Bakusa.
2: Ìlú ọ̀rẹ́
3: telephone
2: 006 397 0829.
4: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Na double rich chicken taste, more enjoyment and more value for your money.
4: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
5: Me and Maggi,
4: so good together.
6: Here you go, dear.
7: Mom, you didn't add milk.
6: No need to. Taste it and see why.
7: Wow, but how?
6: Is it milky?
7: Yes.
6: Is it creamy?
7: Yes.
6: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
7: I love it, Mommy.
8: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
9: Milo!
10: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number 1 la wà. Ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station. Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.
9: Òde ọ̀rọ̀ tó a mètìtì lọ́jọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún tá a wà yìí nílé lóko ya ẹ jẹ́ ká parapọ̀ kájọ débẹ̀. Ẹbí ṣe pẹ̀lú wa àtàwọn olóyè ìlú ṣe pẹ̀lú wa. Wọ́n fàsìkò yí pé gbogbo ẹ̀yẹn nírè ìlú láti wá bá wa darapọ̀ níbi ayẹyẹ ìyànsípò àti gbọ̀pá àṣẹ ọba wa. His Royal Majesty Ọba Adéwálé Ọlọ́run wa Elifos Orisamoluwa. Gẹ́gẹ́ bí ṣe pẹ̀lú wa ọ̀rọ̀ ọ̀tọ̀ Ọ̀jágbójú Force látọwọ́ gómìnà wa nípínlẹ̀ Ondo His Excellency Dr. Lucky Orimisan Ayédàtiwa. Ọjọ́ Thursday ọjọ́ kẹrìnlá oṣù tá a wà yìí ni ayẹyẹ ńlá yóò wáyé. Bẹ̀rẹ̀ látago mẹ́wàá àárọ̀ ní òde ọ̀rọ̀ ọ̀tọ̀ nílé lóko ẹjẹ́ parapọ̀ kájọ ṣe ayẹyẹ ńlá yìí. Olúbákẹ́ àgbẹ̀ wá o àṣẹ.
11: Àjèjì làjẹ́ láyé.
12: Ká tó rẹ́rìn ó di gbó. Ká tó rẹ́pọ̀ ó dọ̀dọ̀. Ó di bí ẹni jọni. Ó di bí èèyàn jọ̀yàn. Bàbá wa pa Joseph Ọlámúyíwá. Àwọn onísìkà ó dàárọ̀. Èyí la fi ń kéde. Ìpapòdà àti ìsìnkú bàbá àti bàbá bàbá wa. Ẹni tó sùn nínú Olúwa lẹ́yìn àìsàn ráńpẹ́. Lẹ́yìn ìgbà tí wọ́n pé ọgọ́fà ọdún láyé. 120 years. Bí ètò ìsìnkú bàbá ní dédé agogo mẹ́rin ní ètò ìdánijí onígbàgbọ́ èyí tí a pè ní wake up yóò máa wáyé ní dédé agogo mẹ́rin ìrọ̀lẹ́ tí ó bá wá di ọjọ́ Friday ní ètò ìsìnkú yóò wáyé nílé olóńgbé èyí tí ó bẹ̀rẹ̀ ní dédé agogo méje àárọ̀ níbi tí a ó ti fi eru fi eru ní yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ lẹ́yìn èyí ni a ó lọ fún ìjáde òkú àti ìdúpẹ́ òkú ní inú ìjọ CAC òkè ayọ̀ ọlọ́run ṣògo yàbá odòdé ìdánrin lẹ́yìn èyí ni ayẹyẹ ẹni ọmọ sin yóò máa tẹ̀lé ẹ bá mi koríki bàbá yìí.
13: Bàm Joseph Ọlámúyíwá Wonúsìkà. Ọ̀rọ̀ náà sàn ẹ́ ò bá mi. Ọmọ dìgbà bábá kan. Ọmọ láwo láta. Ọmọ báyẹ̀dá Ìmọ̀nàkùn. Ọmọ yèyí ẹ̀ òkèdí mi kà. Ọmọládé ọmọ kọ.
14: Àwọn ọmọ àti ọmọ ọmọ àwọn olùkẹ́gbẹ́.
15: Ilé ayé yìí àwa náà jàní.
16: Ọ̀ọ́tọ́ ni wípé ẹni tá a bá ṣe lóore. Ṣé ló yẹ kó dúpẹ́?
17: Appreciation. Mo dúpẹ́. Onígun ọ̀rẹ́ bàbá mọ́ ọ̀pẹ́ mi.
16: Ti gbogbo àwọn ọmọ ìrìnwò níjọba ìbílẹ̀ ìlàjẹ́ fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́lá gómìnà wa His Excellency Dókítà Lucky Orimisan Ayédàtiwa Honourable Commissioner for Local Government and Chieftaincy Affairs Honourable Hamidu Takurọ àti gbogbo ìgbìmọ̀ ìjọba ìbílẹ̀ Ondo àti alága ìjọba ìbílẹ̀ ìlàjẹ́ Honourable Orípáyé Mori aka Ara àti gbogbo ọmọ ìjọba ìbílẹ̀ ìlàjẹ́ àti gbogbo àwọn ọba níjọba ìbílẹ̀ ìlàjẹ́ fún àlọ́tí àti àtìlẹyìn wọn fún dídé kábíyèsí wa Jackson Akinsanwo Okoroji Odinwolu Ìpẹ́ Afàyàgbà wa of Jiriwo Kingdom ni Adé àti fún coronation wọn ṣe wáyé ní on the 14th of May ní òde Jiriwo ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ nígbà tí ṣíṣe ìtọ́jú àlejò máa wáyé ní 15th of May ní ọba Olúbo event hall ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ gómìnà wa adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe o ọlọ́lá gómìnà wa yóò máa jí yín ṣe o ìgbà yín ó máa tùbà ó máa tùṣẹ́ ẹ ṣe ní orúkọ gbogbo àwọn ọmọ Jiriwo nílé lóko àwa ń sọ wípé ọlọ́lá gómìnà wa ẹ ṣe o.

0: children, prophet Gabriel Benny, Omoge JP, pastor and spiritual head, Celestial Church of Christ worldwide.
1: Bí ètò ìsìnkú wọn ṣe lọ nìyí. Ní ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún 2026 ní agogo méje òwúrọ̀.
0: Ní àwọn bí ara bàbá wa gẹ̀gẹ̀gẹ̀ láti ìlú Èkó, dúró díẹ̀ fún ayẹyẹ ìkẹyìn. Kúkúrú ní Celestial Golden City, Lagos Ibadan Express Road. Lẹ́yìn èyí, làwọn bí ara bàbá wa padà sí ìlú Àkúrẹ́ níbi tí a ó ti ṣe àṣálẹ̀ orin ìyìn fún bàbá wa. Bẹ̀rẹ̀ láti agogo márùn-ún ìrọ̀lẹ́. Nígbà tí Night of Tribute tí yóò tẹ̀lé ní ilé ìjọsìn bàbá wa CCC Area Kárí-Kólélán Parish, Ọba Ilé, Ondo State. Ní ọjọ́ karùndínlógún oṣù karùn-ún ọdún 2026 ni a ó máa ṣe ẹ̀sìn ìdágbére fún bàbá wa ní ilé ìjọsìn wa náà. A ó bẹ̀rẹ̀ ẹ̀sìn yìí ní aago mẹ́wàá òwúrọ̀ títí tí a ó fi sin òkú ní ìtẹ́. Lẹ́yìn náà ni a ó pàdé ní gbàgede Akéèdè Gbátùrò ní ìlú Àkúrẹ́ fún ijó àti ayẹyẹ ni ọmọ sin. Súnre o, bàbá wa ọ̀hún. National Burial Committee ni olùkéde.
2: Jísadé, jẹnẹrétọ̀ tuntun kọ́ mò ń wò nílé rẹ̀ yìí. Washing machine tuntun, àtẹ̀rọ amúnáwá sólà. Jísadé, ó dẹ̀ ní kò sówó tá a máa fi parí iṣẹ́ yìí. Má tàn mí.
3: Ẹ̀tàn kẹ̀. Gbogbo electronics tuntun tó ń wò nílé mi lásìkò yìí, Retida Property Enterprise ló ṣe. Retida Property Enterprise Limited. Àwọn ló fèsì sí ìbéèrè yíkéyìí lórí ọ̀rọ̀ electronics gidi. Lórí àrà ọ̀tọ̀. Ètò gbé ọjà kó máa sanwó yòókù díẹ̀ díẹ̀ tí wọ́n gbédé. Buy now and pay later. Wọ́n ó ti nà lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ní Retida Property Enterprise. Ìdá 40% péré ló máa san. Lórí èyíkéyìí electronics, TV gbangba, fridge, deep freezer, washing machine, kitchen equipment, gas cookers, generator, solar system, air conditioner àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. 40% péré ló máa san lórí ọjà. O lè máa sanwó yòókù díẹ̀ díẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀. Tàbí lóṣooṣù ọ́fíìsì wọn kalẹ̀ sí number 39 Odokoyi Street ní Mọ́mí Ṣeun Trading Store Àkúrẹ́. Ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lórí WhatsApp 08061931283. Retida lónìí, máa sanwó díẹ̀ díẹ̀ kò sí nira.
4: Dídùn dídùn là ń ṣe ìrántí olódodo. Ó ti pé ọdún kan tí ọba wa Superior Majesty ọba Dr. Joseph Olúwadáre Agúnbíadé JP òtútù bí ọ̀sùn tọ́ọ̀d ọlọ́ba òdàyé ti wàjà láti lọ́dá bàbá àwọn bàbá wọn Prince Omagbadebo Adéwúsì Aládétoyé Orí-Oge àti gbogbo ọmọ ìlú ọba ilé Oman abroad ló ṣe ìrántí bàbá wa. Iwájú tí ẹ dojú kọ ó ti dáná ẹ̀yìn tẹ́ fi sílẹ̀ kò dẹ̀ ní bàjẹ́
5: láéláé. Ní ìdánilẹ́kọ̀ọ́ ìrántí ọba ní èjì ọba high school ní Gbàgbọ́ mẹ́ta ọ̀sán. Friday 15 of May ní ìkíni sí àwọn Mọ́dálẹ́sì Baby Home. Ìsinjú máa ti máa tẹ̀lé ní ọba ilé Central Mosque ní Gbàgbọ́ kan ọ̀sán. Tó bá wá Saturday 16 of May ní ètò ìdúpẹ́ ní St John Anglican Church ọba ilé ní Gbàgbọ́ mẹ́wàá òwúrọ̀. Ayẹyẹ wẹ̀jẹ̀wẹ̀ mú máa tẹ̀lé pẹ̀lú ètò ìgbàlejò ní èjì ọba high school.
6: Ọmọ ilé bí ọmọ ibá bí ọmọ ṣàkàlẹ́ ládùúgbò gbogbo.
7: So things don't easy for Niger now.

0: rẹ́sòfò.
1: Má fowó rẹ́sòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit Start Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: Ṣadé kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
3: Màámi.
2: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
3: yẹn. Hypo kẹ̀.
2: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúríkì ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
4: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
5: Hypo.
6: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
7: S-E-L-A-R-I-E. Celery.
6: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
8: T-U-R-M-E-R-I-C.
6: Yes, so.
8: Turmeric.
6: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
9: Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
10: Bàbá kẹrẹwà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Jai. Ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin. Ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ kan lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ́ dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀. Bàbá kẹrẹwà ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra. Ìdákọ́lẹ̀ ara ẹra ti ẹ̀kọ́ sùn lọ. Ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹwà ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú 24 tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kẹrẹwà wà pé mi débẹ̀.
11: Sẹ́wò bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn ẹ̀ mẹ́fà kílẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi àbí lọ́ba ẹ̀rẹ́ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ́ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ́jẹ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà orúnkún rọ ẹ́ ni oríkèríkè ara ń rọ ẹ́ ni àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé á jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣu ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó fi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin iṣu ara kan wà tó ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa kọ sí mi 08164122777 àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀ gbogbo irú nǹkan báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ aṣiṣẹ́ tí oògùn bá tán á tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀
12: kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
13: Bàbá ń gana bàbá kẹrẹwà fóònù nọmbà mi 08164122777 08164122777.
14: Ọjọ́ gbìyànjú rẹ̀ láàrin ìlú ó láti jẹ́ rere.
15: Òde ọ̀rọ̀ tó á mètìtì lọ́jọ́ kẹrìnlá oṣù karùn-ún ọdún tá a wà yìí nílé lóko ó yá ẹjẹ́ ká parapọ̀ kájọ débẹ̀. Ẹbí ṣe pẹ̀lú wa àtàwọn olóyè ìlú ṣe pẹ̀lú wa. Wọ́n fàsìkò yí pé gbogbo ẹ̀yẹn ní rèlú láti wá bá wa darapọ̀. Níbi ayẹyẹ ìyànsípò àti gbọ̀pá àṣẹ ọba wa. His Royal Majesty Ọba Adéwálé Ọlọ́run wa. Elifos Orisamoluwa. Gẹ́gẹ́ bí ṣe pẹ̀lú wa ọ̀rọ̀ ọ̀tọ̀ Ọ̀jágbójú Force. Látọwọ́ gómìnà wa nípínlẹ̀ Ondo His Excellency Dr. Lucky Orimisan Ayédàtiwa. Ọjọ́ Thursday ọjọ́ kẹrìnlá oṣù tá a wà yìí ni ayẹyẹ ńlá yìí wáyé. Bẹ̀rẹ̀ látago mẹ́wàá àárọ̀ ní òde ọ̀rọ̀ ọ̀tọ̀ nílé lóko ẹjẹ́ àparapọ̀ kájọ ṣe ayẹyẹ ńlá yìí. Olúbákin àgbẹ̀ wá o àṣẹ.
16: Bye.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes o. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Na double rich chicken taste, more enjoyment and more value for your money.
1: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Me and Maggi,
1: so good together.

0: ìkórè ńlá dé ọdún ìkórè ńlá dé èrè rẹpẹtẹ èrè tabua lórí èso kòkó ẹ bá wo gbogbo àgbà ńlá ayé ẹ rí wípé kòkó ó jẹ nǹkan pàtàkì ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ ní ilẹ̀ adúláwọ̀ tí wọ́n ní àwọn àsìkò kan àwọn gbogbo àwọn àgbójúlé lórí ọ̀rọ̀ kòkó gbogbo ẹ̀ ló ti ń dínkù díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn kí ló fà á nítorí pé àwọn èso kòkó wọn àso bó sì yẹ kó ń so mọ́ nítorí pé àwọn nǹkan tó ṣe pàtàkì tó yẹ wọ́n lò wọn ò lò mọ́ àgbégbó àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé wọn ṣe mọ́ ó ní ilé-iṣẹ́ kan pàtàkì ilé-iṣẹ́ choice agrochemical limited òun ni wọ́n ṣe wá gbé kẹ́míkà kan kalẹ̀ ìyẹn oògùn kan tó dàbẹ́ ẹni wípé kò ní jẹ́ kó máa kòkó yín ó pọ́nlá kò ní jẹ́ kí kòkó yín ó rì kò ní jẹ́ kí nǹkan jàǹbá kankan ó ṣe kòkó yín ṣùgbọ́n o ibi a ti ń sọdún yìí lásàmọ̀jà náà ló yẹ ká ti sọdún múlá wá tá a bá wá ní ká wò dáadáa béèyàn bá kọ́lé dandan ni kó máa gba ilẹ̀ ibẹ̀ kó mú òórùn má bàa pa àwọn tí ń gbélé ó náà ló mú àgbẹ̀ olóko kòkó tó fi yẹ wípé kí wọn mọ san abẹ́ kòkó wọn dáadáa tó mọ̀ wípé oríṣi nǹkan méjì àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa ń sábà hù ní abẹ́ igi kòkó ìkíní nínú ẹ̀ ni àwọn èyí tá a fẹ́ àti àwọn èyí tá a fẹ́ àwọn koríko kan wà tó jẹ́ pé a fẹ́ wọn bíi ẹ̀fọ́ tí kòkó ò bá tí ì dàgbà jù bíi ẹ̀fọ́ ewédú ilá àgbàdo àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n máa ń gbìn pẹ̀lú àgbàdo àwọn nǹkan tá a fẹ́ nìwọ̀nyẹn wanted ni àwọn olóyìnbó máa ń pe àwọn yẹn èyí tó wá jẹ́ unwanted inú ẹ̀ ó ní àwọn ìtàkùn koríko àti àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó máa ń hù ní abẹ́ ẹ̀ ó ní ló ṣe ṣe pàtàkì kí àgbẹ̀ oníkòkó kan máa ṣe wilding yìí ó ní kéèyàn ó gé gbogbo koríko eléyìí tá a ti rí wípé tàbí tá a ti rò wípé kò wúlò ní oko kòkó ká gé dànù ká rí wípé abẹ́ kòkó wa ó mọ́ bó ṣe tọ́ àti bó ti yẹ ká lè bójútó dáadáa nítorí tó bá wá tó àkókò ká tá a máa kó èrè ká lè rí èrè ibẹ̀ kó dáadáa kò yẹ kí koríko tí ò ní wúlò fún kòkó fún igi kòkó kò yẹ kó máa hù ní abẹ́ kòkó ṣùgbọ́n àwọn ìkan wà tó jẹ́ pé a gbọ́dọ̀ yàgbà pé ara abẹ́ kòkó lèèyàn ti rí wọ̀rọ̀wọ́ àwọn kan ń pè ní wọ̀rọ̀wọ́ àwọn kan ń pè ní rọ̀wọ́ wanted nìyẹn àwọn kan wà tó dàbẹ́ ni bí ẹ̀kan ni nǹkan kan ni tí ò wúlò àwọn yẹn ni unwanted grass tí ó yẹ kí wọn ó gé kúrò ẹ̀yin àgbẹ̀ wa ẹ jẹ́ ká bójútó oko wa dáadáa tó bá ti wá tó àkókò láti lo àwọn oògùn tí ò ní jẹ́ kí kòkó wa kó rí palaba kí kòkó wa kó rí bíi ilá kí kòkó wa kó máa dúdú kí kòkó wa kó máa bàjẹ́ àwọn oògùn eléyìí tó yẹ ká lò òun náà ni ilé-iṣẹ́ choice agrochemical limited òun ni wọ́n gbé dé choice agrochemical limited òun ni oògùn pàtàkì òun ni wọ́n gbé wá láti rí pé kó lè ran àwọn àgbẹ̀ wa lọ́wọ́ lẹ́yìn ìgbà tá a bá ti bójútó tán tó ti mọ́ tó ti dúró tó ti ṣe dáadáa ìgbà yẹn la tó wá lè lo àwọn nǹkan tó yẹ ká lò tó dẹ̀ máa dúró tó máa dá ẹ pé nọ́mbà yìí 0802-300-876 0802-300-876 nọ́mbà yẹn ni kẹ́ẹ̀pì.
1: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀ oníkòkó onítòmáàtì àti ata àgbẹ̀ oníkòkúmbà akẹ́hìndégbẹ̀gbọ́n oògùn kòrìkòrì ìkórè ó lé wọn ó bá wọn ó gbà tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí ẹ gbà ẹ lọ lò ó wò kẹ́ ẹ padà wá ròyìn. Iná gorí ilé fẹ́ dútoto ọkọ̀ kòrìkòrì dé iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó kì í jẹ́ kí kòkó pálá kì í jẹ́ kí kòkó rì a máa jẹ́ kọ́ ọmọ inú kòkó tóbi kó yọmọ dáadáa kó tún lọ́ọ̀rìn gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí yóò máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ jarọ mi ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì a kì í tó kèrè máa dídùn ọbẹ ìkórè làgbà iléeṣẹ choice agrochemical limited àwọn ni wọn ń ṣe ìkórè.
2: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, màtí sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
3: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí ń nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin Abba bá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 abamation láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamation gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
4: Àwọn ọmọ tí ẹ rí ẹni gbòòrò lẹnu ọjọ́ mẹ́ta yìí.
5: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa ro mí. Tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
4: ọdẹn tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.
6: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọjẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sunrun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa níran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fọ́ jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọgọ́rùn-ún ọdún wọn á lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dudu Yemi Lane, opposite Oyemekun Grammar School, ni ilu Akure, ero banisoro mi re. Oh, Samu, oh, 64, 60, 64, 19. Oh, Samu, oh, 64, 60, 64, 19. Alafi arawo ni bifi abia.
7: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land.
8: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
7: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
8: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
7: No carry last, though. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
8: Me and Maggi,
7: so good together.
9: Now the

0: lọ́wọ́.
1: Àní
0: mo tún sọ tẹ́lẹ̀, ìdààmú ayé ẹ parí, wàhálà ayé ẹ parí, ní orúkọ Jésù o ní dààmú mọ́. Ododo
1: bàbá,
0: bó ṣe jẹ́ nìyẹn o,
1: mo
0: wá gbàdúrà dé pọ́ǹtì kẹta yẹn, mo gbàdúrà yẹn. Ṣùgbọ́n tó jẹ́ kí n fẹ́ kí gbogbo ènìyàn gbọ́ ni pé a fi mẹ́sẹ̀jì kan rán mi.
1: Bàbá kẹ tó sọ mẹ́sẹ̀jì tọlọ́run fi ran yín, mo wo iye kinní kan pé àdúrà yìí gbogbo èèyàn ló kàn, torí pé gbogbo èèyàn mà ló fẹ́ kọ́lọ́run ṣe ọ̀nà òun ní rere.
0: Òótọ́ ni, gbogbo èèyàn ló fẹ́ kọ́lọ́run ṣe ọ̀nà òun ní rere, ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló lè rìn ní ọ̀nà yẹn. Òdodo
1: bàbá,
0: mo wá sọ àwọn ọ̀nà yẹn, mo ra sọ nǹkan téèyàn máa ṣe tolúwa fi sọ̀nà ẹ̀ ní rere.
1: Ká
0: tó wá bọ́ sínú àdúrà àwọn tí máa ṣẹlẹ̀ nígbà tí olúwa bá ṣe ọ̀nà èèyàn ní rere. Àwọn tó máa ń ṣẹlẹ̀ nígbà tí olúwa bá ṣe ọ̀nà ènìyàn ní rere. Ibi tá a gbàdúrà dé nìyẹn o.
1: Mo
0: ní kò ní sí ìdààmú àti wàhálà fún ènìyàn nígbà tí olúwa bá ṣe ọ̀nà rẹ̀ ní rere. N ó wà tẹ̀síwájú lórí àdúrà yìí lọ́la. Mo wá ń pe gbogbo ènìyàn, mo ń rọ gbogbo ènìyàn pé kí ẹ jẹ́ farahàn ní ìpàdé àdúrà lọ́wọ́ láláàárọ̀ ọ̀la. Kí gbogbo ènìyàn ó farahàn ní ìpàdé àdúrà ọlọ́wọ́ láláàárọ̀ ọ̀la. Níbi tí wọ́n ti gbàdúrà lórí àwọn tí máa ń ṣẹlẹ̀ bí olúwa bá ṣe ọ̀nà ènìyàn ní rere. Mo tún sọ tẹ́lẹ̀ sí ayé ẹ, bó o ti ń sàmí, olúwa máa ṣe ọ̀nà rẹ ní rere. Olúwa máa ṣe ọ̀nà rẹ ní rere. Àní olúwa máa ṣe ọ̀nà rẹ ní rere. Ẹ wá dìde fúyà, gbọ́ o, òwe Yorùbá sọ wípé ọ̀run máa ń ran àwọn tó ran ara wọn lọ́wọ́ lọ́wọ́.
1: Àwọn òyìnbó gan kọ́kọ́ sọ bẹ́ẹ̀.
0: Òyìnbó náà sọ bẹ́ẹ̀.
1: Heaven
0: helps those who help themselves. Ran ara ẹ lọ́wọ́ láti wá síbi ìpàdé àdúrà lọ́la. Ran ara rẹ lọ́wọ́ láti jẹ́ ká jọ pàdé ní ìpàdé àdúrà lọ́la. Mechanic Village opposite Second Gate Army Barracks ní Ondo Road ní ìlú Àkúrẹ́ ńbì ni ìpàdé àdúrà yẹn ti wáyé lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ní ọ̀wàrà òjò àdúrà ń balẹ̀. Tí ọ̀run sì ń gbọ́ ní Mechanic Village opposite Second Gate Army Barracks ní Ondo Road ní ìlú Àkúrẹ́ ńbì. Ẹ gbọ́ mi, ọ̀fẹ́ ni mọ́tò. Àbí kí ló tún kù?
1: Kò ti tán.
0: Ọ̀fẹ́ ni mọ́tò látọjà ọba. Mọ́tò wa máa kérò lọ́la. Gbogbo ènìyàn ti bá ń bọ̀ sípàdé àdúrà, ẹ múra dání. À ń bọ̀ wá gbàdúrà ni. À ń bọ̀ wá gbàdúrà ni. Tó àwọn nǹkan tá ń bọ̀ àbá ni mo ní kí n sọ fún wa ní ṣókí, ká tó wọnú ọ̀rọ̀ Ọlọ́run lọ lórí afẹ́fẹ́ yìí, ká tó lọ gbàdúrà tí yóò mi ọ̀run, tí yóò sì ní ìdáhùn, ká tó lọ gbàdúrà tí yóò mú ọ̀nà wa gún régé, tí ayé wa yóò fi rí ire gbà. Ó mo pàṣẹ lórúkọ Jésù, bó o ti ń sàmí, ó ṣe kò gẹ́ ire. Àníwá ṣe kò gẹ́ ire. O ò ní dààmú mọ́ bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà láàyè. Ẹ jẹ́ pàdé lọ́la o, Mechanic Village opposite Second Gate Army Barracks Ondo Road ní ìlú Àkúrẹ́. Ẹ jẹ́ pàdé lọ́la o, ní opposite Second Gate Army Barracks ní Ondo Road ní ìlú Àkúrẹ́ mi. Ẹ jẹ́ àjọ pàdé ń bẹ̀ lọ́la ní ìpàdé àdúrà ọ̀lọ́wọ́ ńlá. Sáti sọ fún gbogbo ènìyàn wípé ìpàdé àdúrà ọ̀lọ́wọ́ ńlá ló ń lọ. Kò ní sí, kò ní yà tó bá ti dé Mechanic Village. A jọ sí the same fence ní àwa àti Mechanic Village. Ọlọ́run ló ń pè ọ́ kí iṣẹ́ èèyàn. Mo ṣe ń gbọ́ mi, ọkàn rẹ sọ fún ọpọ́ gbọ́dọ̀ débẹ̀ lọ́la. Yes, Ọlọ́run ní iṣẹ́ ìyanu fún ọ lọ́la ni. Ọlọ́run fẹ́ yọ ayé ẹ jáde kúrò nínú ogun.

0: ìdààmú ọkàn nìyẹn. Ìdààmú ara ni nígbà téèyàn bá ń ṣe wàhálà tí ń bá ń wá nǹkan tí ò rí tí ń bá ń wá aká gbogbo ohun tí ayé gbà sọnù lọ́wọ́ rẹ tó ń dààmú fún lórúkọ Jésù Ọlọ́run ò mín wárí. Ọlọ́run wárí ó wárí fún ọ. Ẹ wo òdodo
1: mo
0: fẹ́ lọ́nu ọ̀rọ̀ Ọlọ́run abọ́gbọ́
1: mo
0: fẹ́ lọ́nu ọ̀rọ̀ Ọlọ́run
1: ọjà bẹ́ẹ̀
0: sókí gbogbo ènìyàn jájọ pàdé láàárọ̀ la àní mechanic village náà ni ní gbọ̀ngàn ìpàdé àdúrà lọ́wọ́ ńlá mechanic village opposite second gate army barracks ní Ondo road nílùú Àkúrẹ́ ẹ jájọ pàdé mẹ́ o lórúkọ Olúwa àdúà kò ní ṣe tiẹ̀ ti o lórúkọ Jésù ó rí ọwọ́ Ọlọ́run.
1: Àmì ọ̀fẹ́ sì ni mọ́tò kó gbogbo èèyàn débi ìpàdé àdúà láàárọ̀ ọ̀la.
0: Bẹ́ẹ̀ ni òdòdó mọ́tò ń kó àwọn èèyàn ní kẹ̀tíkẹ̀tíkẹ̀tí ọ̀fẹ́ ni mọ́tò ẹ tètè dé orí ọ̀fẹ́ rẹ̀ ó wà.
1: Ọ̀dà bàbá bí orí ọ̀fẹ́ ti mọ́tò ọ̀fẹ́ ó ṣe wà yìí ṣé orí ọ̀fẹ́ ó wà náà láti gbàdúrà ní pẹpẹ àánú lọ́la.
0: Àmọ̀ tí sọ níjọ́ mẹ́jọ mẹ́jọ àníjọ́ mẹ́jọ mẹ́jọ ni
1: ọ̀dà
0: orí ọ̀fẹ́ àti wọ pẹpẹ àánú yóò wà láàárọ̀ ọ̀la láago méje sí aago mẹ́jọ ni wọ́n tètè dé síbi ìpàdé àdúà kó o lè lórí ọ̀fẹ́ àdúà ní pẹpẹ àánú. Àyè kánsẹ́lìn yóò wà àdá gbogbo ènìyàn tó bá wá sí ìpàdé àdúà á dá wọn lóhùn gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ bá ṣe tọ́ wa sọ́nà. Ìtọ́ni lọ̀rọ̀ ẹlòmíì ní ìdí ó ní ìdí ìtọ́ni pé lọ ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí gbébé sí àdúà báyìí ogun adẹ̀ṣẹ́. Bẹ́ẹ̀ ni
1: tí o tiẹ̀ nílò wàhálà tó pé ìtọ́ni wòlíì lọ ṣe báyìí gbégbèsè báyìí ẹlògún ò bá sì ṣẹ́.
0: Gbogbo orí Namani nígbà òde wájú wòlíì ṣe bí wòlíì fún tọ́ni.
1: Bàbá Ọlọ́run ó lò yín lọ́la.
0: Bẹ́ẹ̀ ni òdòdó ẹ̀mí mímọ́ tinú mi sọ̀rọ̀ sí ayé àwọn ènìyàn
1: tọ̀
0: àwọn èèyàn ọmọ tó yẹ kí wọn ó ṣe bẹ́ẹ̀ ni Olúwa yóò darí wa gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀. Ẹran ara rẹ padà di ti ọmọ tuntun ìtọ́ni nìyẹn orí ọ̀fẹ́ rẹ yóò wà lọ́la orí ọ̀fẹ́ counseling yóò wà lọ́la God bless you.
1: Amen. Ọ̀dà bó ti jẹ́ nìyẹn ẹjẹ́ lórí kejì ká gbọ́ nípa àpàdé àdúrà yẹn à ń padà bọ̀ kó tó di pé a wà wọnú àdúrà lọ.
2: Ṣé mi ní kó padà sí ohun tó tayọ?
3: Ọ̀rẹ́ wa kí ló dé tó ń kún hùnùhùnù?
4: Ṣé Romeo
3: ṣó ti gbọ́ ni?
4: Bẹ́ẹ̀ ni gbogbo àárọ̀ ọjọ́ Thursday lọ́sọ̀ọ̀sẹ̀.
3: Ọlọ́run náà máa ń lò ó láti fi ìfẹ́ rẹ̀ hàn.
4: Sáwà ẹ̀dá èèyàn ni.
3: Ọjọ́ náà ni

ọ̀dà bó ti jẹ́ nìyẹn ní pàpàdé àdúrà lọ́wọ́ ńlá láàárọ̀ là ní mechanic village opposite second gate army barracks Ondo road ibẹ̀ láti wọlé sí ibi ìpàdé àdúrà mechanic village junction ní second gate army barracks Ondo road ẹ já wọlé tààràtà ká sọ pé mechanic village nípàdé àdúrà lọ́wọ́ ńlá là ń lọ aago méje láàárọ̀ kùtù sí mọ́kàn láàárọ̀ o ni pàdé àdúrà ọ̀hún bàbá ti sọ counseling wà lẹ́yìn ìpàdé àdúrà ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ rí bàbá bákan náà àwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n ó jókòó pẹ̀lú bàbá láti ṣe counseling fún àwọn èèyàn wọ́n wà ńbẹ̀ ọlọ́run ó sì lò wọ́n fún gbogbo èèyàn tó bá fẹ́ ìtọ́ni láàárọ̀ ọ̀la ọ̀dà ẹ jẹ́ ń sọ òun ojúkòó bi ti

ẹ ti lanfani ati ri bọọsi wọ laaarọ ọla gbogbo ẹyin tẹ ba n bọ latoke aro ni abiodun bus stop ni idanre road loke aro nibi ilepo nipko yẹn ẹ lanfani ati wọ mọto bọọsi nbẹ iwaju ile ijọsin wa niyẹn cac biolaland prayer ministry miracle assembly to wa nbẹ ẹ lanfani ati wọ mọto nbẹ bakan naa gbogbo ẹyin ti o ba jẹ pe ọna ọja wa si old garage ni o sumọ yin ba ti de stadium junction stadium junction odi keji e bayi ni cash street junction e gangan ibe ni moto bus o wa nitosi cathedral ibe leti lanfani ati wo bus laaro la bakan na oloko junction oloko ni futa bus stop oloko ni futa bus stop moto bus o tun wa nbe yo tun mo kawon eyan yo si dawon eyan pada leyin ipade adua lanfani ati wo bus nbe laaro la de ba ti ri bus ti won ko owo nla olorun si yóò gbé yín wá sí pàdé àdúrà bó ti jẹ́ nìyẹn ọ̀dà àsìkò tó a lọ gbàdúrà tó dàpọ̀ mọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ wòlíì náà ó sì jáde ọlọ́run ó bá yé wa pàdé bó ti jẹ́ nìyẹn lálẹ́ yẹn ẹ jẹ́ darapọ̀ nínú àdúrà yẹn ìyanu yóò sì jẹ́ tiwa.

0: sírò mú tàbí àròyé mú ọ wá pẹ̀lú àwọn ọlọ́pẹ́ àtàláyọ̀ ní Thursday ọ̀sẹ̀ yìí kó o sì bẹ̀rẹ̀ sí ní jẹ́rìí sagbara olúwa ìwọ lọlọ́run máa kọ́kọ́ dálóhùn.
1: A ti gbàdúrà lórí ètò ọwọ́ ńlá fún tòní ẹ̀yìn náà rí bó ti gbóná o ọlọ́run sì ti bá yé wa pàdé ọ̀dà kó tó di pé màá yọ̀ǹda bàbá láṣàlẹ̀ yìí bàbá kílẹ̀ fẹ́ bá gbogbo èèyàn sọ kí n tó yọ̀ǹda yín.
2: Bí àdúrà bá gbóná jẹjọ báyìí lórí afẹ́fẹ́ báwo ni ó ṣe rí tó o bá lè jẹ́ kí èmi àti ọ pàdé papọ̀ nínú ìpàdé àdúrà ọlọ́wọ́ ńlá láàárọ̀ ọ̀la ní Mechanic Village opposite.

gbogbo ẹlẹ́yìn ara wa ṣàwárí àwọn honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀ kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún méjìdínlógún o.

ẹlẹ́mbẹ́ o. Mo mọ̀ pé ti wà nídìí rédíò pé kẹ́ ẹ lè gbọ́ àgbádùn lórí ètò ara ò lebi látàárọ̀ ẹkú iṣẹ́ o, ọba òkè ó fún gbogbo alérè. Ilé iṣẹ́ tí wọ́n fi ṣe ràn wá, ilé iṣẹ́ Alhaji Àgbà Bàbá Láàánú tí wọ́n fi tewé tegbò táyé ṣe. Àwọn ló ní nkìn púpọ̀, wọ́n ní kí n kórí adé alákànjé, wọ́n ní kí n kíjòye. Wọ́n ní àlàáfíà wa kò ní di fíafíà, wọ́n ní kóbìnrin ló kí n kọ́ lọkùnrin. Ẹyin náà ṣàtìmọ̀ntà àmọ́ ń gbé ẹ̀wọ̀ wá sí méje bí kò ṣe pé gbogbo tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ìlà àmọ́ pẹ̀ kẹ́ lò. Ọ̀nà tá a gbègbà tá a fi ní ìjì sọ́fin ayé. Ayé wa ò ní dà bákan bákan bákan bí ò ṣe tẹ wa lọ́rùn. Ẹ̀kọ́ lẹ́mbẹ̀ lẹ́ẹ̀kan sẹ̀. Ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́, nọ́mbà tó wà gbala iléeṣẹ́ Alhaji Àgbà Bàbá Láàánú. Ẹ pe bàbá sórí 08063 970829. 08063 970829.

0: olókòjò olókòdó.
1: Iṣẹ́ ọwọ́ àwọn ará bí ti ń sọmọ ológo ọmọ olófòní.
0: Ó yá tètè.
1: Tọ ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
0: Lé lọ́wọ́.
1: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
0: Ọkùnrin dandan.
1: Èyíkéyìí àìsàn ara.
0: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
1: Bọ́mí sànfẹ́.
0: Àṣírí bíbò.
1: Ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
0: Bàbá aláàánú kájú ẹ̀.
1: Ẹ̀yọ́nú
0: àgbàlú.
1: Kò sẹ́ni
0: tí
1: ò yẹ
0: kó
1: oyún ìjú àṣírí bíbọ̀
0: àtúndì àṣínà
1: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran
0: ẹ máa pàdé bàbá aláàánú Alhaji àgbà
1: lọ́jọ́jọ́ wẹ́nẹ̀sì
0: tọ́sì àti fraide nílùú àkúrẹ́
1: ńlá fẹ́jọ
0: sọ fọlọ́kadà pé
1: ilé bàbá aláàánú
0: ìdí mango lókè ọgbà ló ń lọ
1: saturday and sunday
0: ẹ lè rí bàbá aláàánú
1: nínà god plaza opposite àlàáfíà hotel
0: ìlú àwọ̀jọ monday and tuesday
1: ẹ rí bàbá aláàánú
0: ní bakusa street
1: opposite ilé ìyá bakusa
0: ìlú ọ̀rẹ́
1: telephone
0: 006 397 0829.
2: Ẹ dáwà ìwò ni a ṣe ọmọ ara
3: yẹ. Mo kí ẹ káàbọ̀ padà wá.

0: ọ̀nà yòówù tà bá fẹ́ gbọ́rọ̀ ara wa gbà nílé ayé. Gbogbo bí yòówù tà bá fẹ́ fẹsẹ̀ tọ̀ kọ́lọ́hún ó gbà fún wa. Wọ́n ń pe kinní kan ní ìyọnú àgbàló. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀. Ìyọnú àgbàló tí mo ń ṣàlàyé ń parẹ́ o ní o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ bàbá aláàánú Aláàjì àgbà kan ṣe ìyọnú àgbàló kan ti wà nílẹ̀ fún yín. Bàbá ti ń jí ta bá ń sùn ẹ̀jẹ̀ á máa gbàdúrà kọ́nà mọ́ jẹ́ kórí olórí kí wọ́n gbàṣe wá ṣe. Kòdìgbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnú àgbàló yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀.
1: Ẹni sóyìnbó ayé nílé àná rẹ̀ láti.
0: Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹ̀ rò ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kò ní. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò. Wọn ò tí ẹ̀fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bíi pé ká wà ń rà kíkan ni. Ẹ wá rí gbogbo ntá ńlá akọjá nílé dúnìyà yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàló. Kí ni wọ́n ń pè lẹ́yọ̀nú gan fúnra ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ìyọnú fún yín. Ẹni tọ́lọ́hún bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan ń lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan ń lò ó ń kàn ó ń ṣílẹ̀kùn. Ẹ̀yọnú ayé ń lórí gbà. Bẹ́ẹ̀ bá sì rí ìyọnú Ọlọ́run kò yàtọ̀ síta ayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyà yìí ká ìlògbà rè. Ìdí nìyí tí Aláàjì àgbà bàbá aláàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. Ilé ètò ọ̀hún kìlọ̀ sí ìdálé lórí àkọlé wọlé afẹ́tọ̀ náà ni ẹ̀yọnú àgbàló. Wọ́n ní agbélo àgàló àgàló gàràgà kò jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ìyọnú àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni. Bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ń jọ́ tírú ọkọ̀ yìí tó bá láṣídẹ̀ǹsì bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ bá wá sọdọ wọn. Owó lò fún iṣẹ́ ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fàgbà wa sẹ́ńtì òkọ Yọba àtijọ́ ìlú ilẹ̀ gan. Iṣẹ́ ẹni kó lè tẹ̀síwájú, ó wúlò fún iṣẹ́ ọba, ìjọba ò tètè fún ọ promotion rẹ̀. Ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàló Ọlọ́run jẹ́ ká yọ ìyọnú sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú Olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba ń ó wúlò fáwọn ọmọ mi tọ́já pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ a kò pé kí wọ́n ó fòun tẹ̀lú àti ìrìn àjò rẹ̀. Ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ ìyọnu sí wa. Nítorí náà yín tẹ́ ń gbọ́ mi lórí ètò yìí. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi ìbádùn kẹ́ẹ̀kẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ̀ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ̀ká wò wípé kọ̀yẹ́ kọ̀ wà lójú kan mọ́ bíi tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ, àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyé láti tẹ̀síwájú. Ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ìyọnú àgbàló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ pa sọ̀rọ̀ kan lórí ètò ayẹyẹ tí aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Páàmù mẹ́nu ń ba pàtàkì ìyọnú àgbàló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọ́mọ wọn ó dé wọn ọmọ báláàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n nígbà táyé wa ń detò lóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Ọmọ rẹ̀ ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ mùmùkúmu eréde òru àti jíjù bẹ́ẹ̀ lọ. Pé èèyàn nílò ní pé wọ́n fẹ́ kó sí láàánú kò sì ní dá a ń gbé èèyàn jìyà lórí ọmọ ẹ mọ ìgbà táwọn abiyamọ fi rẹrù ọmọ sìkò. Àwọn abímọ náà tán sáyé àsìkò tọ́ ẹ kọ́mọ kọ́mọ ní òye àti gòkè àgbà kó sì máa lóye àti jẹ́ èèyàn lábẹ́ ọ̀run. Ayé wa ń tafà látòkùkù ọmọ wa mọ̀ èyí ti ń ṣe mọ́ ọmọ tí èyí fẹ́wọ́ tẹ́lẹ̀ ọmọ tí èyí kẹ́gbẹ́kẹ́gbẹ́ tẹ́lẹ̀ ọmọ tọ́ ọmọ bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí ó korí ìsàlẹ̀ ọ̀hún adẹni tí ń fún ọ lése. Ẹ ṣàkíyèsí irú ọmọ yìí ẹyin àwọn ayé ní kó sí ẹ̀la bí ọba ti rí ẹ̀yọ́nú gbà nǹkan dẹ́nìyàn. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bábá fi àmì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàló lórí ohun gbogbo tẹ bá bá wa. Ọ̀nà ó sì géyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì níbì kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí. Ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú. Àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan báyé bá yọnú sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí.
1: Bàbá kábìlà mi àwòrán ọ̀la mi jòlólò.
0: Ìlú mẹ́ta péré lẹ ti lè rí ọ́fíìsì bàbá aláàánú aláàjì àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé aláàjì àgbà bàbá aláàánú ńbẹ ńbẹ kan ọ̀nbẹ nígbà ńbẹ láwò ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ nílù àkúrẹ́ ọjọ́ wednesday thursday friday sílẹ̀ lè rí wọn lákùrẹ́ olóyè mẹ́kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́lú àkúrẹ́ ẹ bèrè lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ń lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọn ó gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú dódò lọ́sàn-án ó sọ lágbára olódùmarè ìlú kejì ni ìlú ọ̀rẹ́ ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo ẹbẹ̀rẹ̀ ilé ìyá Bakusa tó wà ládùúgbò Bakusa nílùú ọ̀rẹ́ ọjọ́ Monday àtọjọ́ Tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́ ibẹ̀ lẹ́ sì ti rí bàbá láàánú nílùú ọ̀rẹ́ o ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo Saturday àtọjọ́ Sunday ǹjọ́ méjèèjì ń lè rí wọn nílùú ọ̀wọ̀ ní Nagot Plaza Nagot Plaza ní dojúkọ ilé ìtura Lafayette Hotel kò pé méje tẹ ẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ rí láti àkúrẹ́ tó délùú ọ̀rẹ́ ọ̀rẹ́ tó fi délùú ọ̀wọ̀ kò síbi tí ọwọ́jà bàbá láàánú òde nípínlẹ̀ Ondo nọ́mbà kan ṣoṣo sí lọ́wọ́ ọ̀dọ̀ Alhaji àwọn òní PA tí ó gbé o ọwọ́ bàbá láàánú fúnra wọn Alhaji àgbà ọwọ́ ìní ọ̀bọ̀ sí fóun kò yòówù tẹ́ bá fẹ́ bèrè ayé ò ní ṣe wá ṣe báláṣebò lọ ẹ pé Alhaji àgbà bàbá láàánú lórí nọ́mbà yìí 08063 97 0829 08063 97 0829. Ẹṣẹ́ púpọ̀ yìí tí ẹ̀ ń gbà lórí ètò ẹ̀wọ̀ náà tètè kàn sí wọn lé ní mọ̀jẹ̀ kó pẹ́ jù nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò aṣẹ fún má bu ara ẹ̀ mọ́lẹ̀ o tètè sáré wá kọ́ wa gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn ìlàrí ọlọ́run ẹrú ọlọ́run àgbà ìṣègùn tó ń fewé àgbàló tó ń fìyọ́nú àgbàló tó fi ń tó ogun ayé ẹni sílẹ̀ lọ́wọ́lọ́wọ́ nọ́mbà bàbá nìyí lẹ́ẹ̀kan sí 08063 97 0829. Ẹ ṣe púpọ̀.
2: Ohun aláǹda kò kò lè di bí kò lè di ṣu ṣùgbọ́n tó bá fi dọ̀mọ èèyàn títí ayérayé kò lè já.
3: Ọ̀tá kò jó olúkòdó. Iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófòlì.
4: Ó yá tètè.
3: Tó ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
4: Lé lọ́wọ́.
3: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
4: Ọkùnrin dandan.
3: Èyíkéyìí àìsàn ara.
4: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
3: Promise and faith.
4: Àṣírí bíbò.
3: Ìyọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà.
4: Bàbá aláàánú kájú ẹ̀.
3: Ìyọ́nú
4: àgbàlú.
3: Oyún ìjọ àṣírí bíbọ̀.
4: Àtúndì àṣínà.
3: Ó yá lọ́dọ̀ ẹni tí àlàfinrán.
4: Ẹ máa pàdé bàbá aláàánú Alhaji àgbà.
3: Lọ́jọ́jọ́ Wednesday,
4: Thursday àti Friday nílùú Àkúrẹ́.
3: Ńlá fẹ́jọ
4: sọ fọlọ́kadà pé
3: ilé bàbá aláàánú.
4: Ìdí mango lókè ọgbà ló ń lọ.
3: Saturday and Sunday.
4: Ẹ lè rí bàbá aláàánú.
3: Ní Nagot Plaza opposite Lafayette Hotel.
4: Ìlú àwọ̀.
3: Ọjọ́ Monday and Tuesday.
4: Ẹ rí bàbá aláàánú.
3: Ní Bakusa Street
4: opposite ilé ìyá Bakusa.
3: Ìlú ọ̀rẹ́.
4: Telephone
3: 006 397 0829.

0: National Wòlíì Adéníyí Olóòpọ̀ Ọ̀kú ti wà ń kalẹ̀ láti fi oúnjẹ ẹ̀mí bọ́ wa. Kí Ọlọ́run kí ó bùkún yín.
1: Ogoma ni fún Ọlọ́run ní òkè ọrùn.
2: Hallelujah.
1: Adániwáyé.
2: Ẹ ṣe Jésù.
1: Ọ̀rọ̀ ni bá ní débẹ̀. Ṣáájú ogun lálọ kẹyìn lábọ̀. Ó fi jẹun gbógun èṣù mọ́lẹ̀. Ọba tí ò kúrò lójú kan tí a bá ń wájú. Ò kúrò lójú kan. Ètò ń bẹ ń wájú. Àfilẹ̀ sọ́run àtúnba láyé. Àfilẹ̀ sàyé àtúnba lọ́run. Ìbẹ̀ ń bi gbogbo lẹ́ẹ̀kan náà. Kẹ̀nú ẹ̀yà Júdà. Èmi ò jẹ́sẹ̀ o. A ń jẹ́sẹ̀ o bàbá. Àánú la rí gbà o. A lo ìṣògo. A máa àdúrà kankan gbà o. Nípa àwẹ̀ aya ọ̀lẹ́ o. Wà ìmọ̀ wọ òkun ọ̀sùnwọ̀n. Àánú la rí gbà o. Lórí ọmọ àánú ni o. Sọ pé Jésù ò ṣe o.
2: Jésù ò ṣe o.
1: Sọ bẹ́ẹ̀ dáadáa.
2: Jésù ò ṣe o.
1: Ẹ̀mí mọ́ ò ṣe o.
2: Ẹ̀mí mímọ́ ò ṣe o.
1: Alágbàwí ò ṣe o.
2: Alágbàwí ò ṣe o.
1: A tó fi ṣe ogun rán ò ṣe o.
2: A tó fi ṣe ogun rán ò ṣe o.
1: Bàbá mi ò ṣe o.
2: Bàbá mi ò ṣe o.
1: Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaaki, Ọlọ́run Jakọbu.
2: Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaaki, Ọlọ́run Jakọbu.
1: Mo yàn ọ́ o.
2: Mo yàn ọ́ o.
1: Ọba tí òjò ṣe mí nìkan.
2: Ọba tí òjò ṣe mí nìkan.
1: Ọba tí òjò wọn fi ná ayé jó mi.
2: Ọba tí òjò fi ná ayé jó mi.
1: Ọba tó fi ayé mi dára.
2: Ọba tó fi ayé mi dára.
1: Ọba tó fi àmì àánú sí mi lára.
2: Ọba tó fi àmì àánú sí mi lára.
1: Ọba tó sọ mí di kò ṣeé pa.
2: Ọba tó sọ mí di kò ṣeé pa.
1: Ó sọ mí di kò ṣeé.

0: wọn.
1: Amen.
0: Ẹ wo John chapter 4 láti verse 4. Wọ́n ní òun kò sì lè ṣàìmá kọjá láàrin Samaria. N tó ń pè ní bàpàdé nu. Òun kò sì lè ṣàìmá kọjá láàrin Samaria. Òun kò sì lè ṣàìmá kọjá láàrin Samaria. Kí ló rí mbẹ̀ nígbà náà ni ó sì dé ìlú Samaria kan tí a ń pè ní Sikari. Ó súnmọ́ etí ilẹ̀ ní Bìrìmì tí Jákọ́bù ti fi fún Joseph ọmọ rẹ̀. Kànga Jákọ́bù kan sì wà níbẹ̀ nítorí náà bí ó ti rẹ Jésù tán nítorí ìrìn ọjọ́ púpọ̀. Bẹ́ẹ̀ ni ó jókòó létí kànga. Ó sì jẹ́ wọn wákàtí kẹfà ọjọ́. Obìnrin kan ará Samaria sì wá láti pọn omi. Jésù wí fún pé fún mi ní omi mu nítorí àwọn ọmọ rẹ̀ ti lọ sí ìlú láti lọ ra oúnjẹ. Jésù oúnjẹ èyí wọ́n tún lọ ra oúnjẹ fún. Jésù oúnjẹ èyí ni wọ́n ń gbé abọ́ lọ ra oúnjẹ fún. Wọ́n ní wọ́n lọ gbòòrò wọ́n lọ ra oúnjẹ fún Jésù kó lè jẹ. Jésù joko sabe gimbe Jésù en to ku femi ati bẹ lo ri obirin kan ti en wa pon mi nibi kan ga Jacob fun mi lo mi mu nigba na lo obirin ara sare na wi fun pe etiri ti iwo ti se ju fi nbere o mimu lowo mi emi en tin se obirin ara Samaria nitori ti awon ju ki ba awon ara Samaria dan kan po won ni kan po po Jesu dan o wi fun pe iba se pe iwo mo ebun Olorun ati en to wi fun o pe fun mimu iwo iba se ti beere lowo re ohun iba ti fi omi iye fun o ni iba se po ti ma Oluwa si mi loju lati mo ebun Olorun Oluwa ma se e loju
1: amen
0: oga yi mo ni won ma se
1: amen
0: oga yi mo ni won ma se
1: amen
0: wa mo ebun Olorun
1: amen
0: Gbẹgbẹrun lọ sọ́ọ̀sì wọn ọmọ Ọlọ́run sọ́ọ̀sì. Gbẹgbẹrun mọ wòlíì wọn ọmọ Ọlọ́run wòlíì. Tó o bá ní ìbápàdé lẹ́ẹ̀kan ṣoṣo, ọ̀gá, ohun tá à ń sọ yìí máa kúrò níbẹ̀. Ìbápàdé là ń sọ. Ó ní ìbáṣepọ̀ ọmọ ẹ̀bùn Ọlọ́run. Ó mẹ tó dún wájú ẹ̀ ṣá. Owó gan ló bá máa bèrè pé kó fún ẹ lómi iye mu. Ó bá ti ní a fún mi lómi iye. Obìnrin náà sì fún pé ọ̀gbẹ́ni. Ìwọ kò ní bí wo fi fa omi. Bẹ́ẹ̀ ni kànga ìjìn. Níbo ni ìwọ yóò gbé ti rí omi iye náà? Kànga ìjìn. Kànga lé yín jìn. Kànga ràn yín jìn. O dẹ̀ ní Korobá lọ́wọ́ ní fàmì. Doro là wá ń pè nílùú wa ń gbà náà. A ní doro. A ò ní fàmì. O ní doro tó máa fi fa omi jáde nínú kànga. O dẹ̀ ń sọ pé wà fún mi ní nǹkan. Náà ọ̀pọ̀lọpọ̀ ló ń fọ omi láti inú kànga tó jìn. Ìran yín fa títí wọn rí fa. Róńdó tí wọ́n rí fa ǹjọ́ sí ó ti gbẹ. Wọ́n lẹ̀ sóríire rí ṣùgbọ́n wọn rí súrẹ̀ oríire kankan lára yín. Torí bo kékeré tí àwọn ìran yín fa yín ó ti gbẹ. A sì rẹ́ lómi tó lè fa. O rí àfìgbà tari dáfídì tó wá sójú ogun Goliath ti ń pariwo káàkiri ni. Ó ń búra múramù. Àfìgbà tí Mose tó dìde Israẹli wà nínú ìgbèkùn. Ẹnìkan ṣàmì. Ẹni tí ó dìde ní ìran rẹ tí a ó tú ìran rẹ sílẹ̀. Látòní a ó gbé dìde.
1: Àmì.
0: Oyè obìnrin ẹni ìwọ ò ní nǹkan tó fi fa omi. Kànga ìjìn. Ṣé ìwọ pọ̀ ju Jacob bàbá wa lọ? Ẹni tó fún wa ní kànga. Ẹ ń sọ sítórì. Tí òun fúnra rẹ̀ mú nínú rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àti àwọn ẹran rẹ̀. Jésù dáhùn ó sì fún pé ẹnikẹ́ni tó bá mu nínú omi tí wọ́n ń gbé káàkiri, òun gbé sì máa gbẹ. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá mu nínú omi tí èmi yóò fún, òun gbẹ kì yóò gbẹ mọ́ láì. Ṣùgbọ́n omi tí èmi yóò fún, yóò di kànga omi nínú rẹ̀, yóò máa sun sí iyì àìnípẹ̀kun. Obìnrin náà sì wí fún pé ọ̀gbẹ́ni fún mi ní omi yìí kí òun gbẹ kí ó má bàa gbẹ mí mọ́, kí èmi kó má sì fa omi ní ìmọ́. Ó ti sù. Jésù wí fún pé lọ pé ọkọ rẹ kí o sì wá sín kí n lè fẹ́ yín méjèèjì. Ẹ̀gbọ́n tó bìn yẹn omi náà dáhùn sì fún pé èmi kò ní ọkọ jàre. Jésù wí fún pé ìwọ wí rere pé èmi kò ní ọkọ. Nítorí tí ìwọ ti ní ọkọ márùn-ún, o ti rí ọkọ márùn-ún rí. Ẹni tí ìwọ sì tún wá ní nísinsìnyí kì í ṣe ọkọ rẹ. Ìwọ sọ òtítọ́ ní èyí. O fi rọ́ṣẹ̀ òtítọ́. O ti ní ọkọ márùn-ún. O tún wá nìkan ní ìsinyìí ní ìtọ́kọ rẹ̀. Obìnrin náà sì wí pé ọ̀gbẹ́ni. Mo wòye pé wòlíì ni ọ. Jésù láti ìta ni ọ. Ó di ọ̀gbẹ́ni. Láti ọ̀gbẹ́ni ó di wòlíì. Láti wòlíì ó ní mo ti rí olùgbàlà. Mo gbàdúrà ìbápàdé wọlé rẹ̀.
1: Àmì.
0: Gbàdúrà fún ọ. O gba ayé rẹ̀ kọjá.
1: Àmì.
0: O gbẹ̀bí rẹ̀ kọjá.
1: Àmì.
0: O gba ayé ọmọ rẹ̀ kọjá.
1: Àmì.
0: O gba ilé iṣẹ́ rẹ̀
1: kọjá. Àmì.
0: O gba hospital kọjá.
1: Àmì.
0: Ẹni tó ní ibẹ̀ tí wọ́n ní yóò kú ni Olúwa gbé dìde.
1: Àmì.
0: O gba Nàìjíríà kọjá.
1: Àmì.
0: Ohun tí ò ṣiṣẹ́ kó bẹ̀ sí ṣẹ́.
1: Àmì.
0: Ohun tí ò ṣiṣẹ́ kó bẹ̀ sí ṣẹ́.
1: Àmì.
0: Gbàlú tó wà yẹn kọjá.
1: Àmì.
0: Ìwé ìgbélu rẹ̀ kan gbé jáde.
1: Àmì.
0: Ohun tí ò ṣiṣẹ́ fún ọ kó bẹ̀ sí ṣẹ́.
1: Àmì.
0: Ṣe bẹ́ẹ̀ Olúwa.
1: Àmì.
0: Wà yín àdúwáyé.
1: Àmì.
0: Ó ti rí bẹ́ẹ̀.
1: Àmì.
0: Gbogbo ẹ̀yin tí ẹ wà ní Àkúrẹ́, ẹ ti ṣoríire àgàgà ìpàdé ọkùnrin àti obìnrin tá a bẹ̀rẹ̀ nígbà tí mo wá sàkúrẹ́ yẹn tó sì ń ṣiṣẹ́ dáadáa ṣùgbọ́n nítorí òfin ìjọba pé kí ìṣòru kó sì gbélẹ̀ fúngbà díẹ̀ so ìṣòru dẹ̀ ní méjèèjì so ni sin aro Saturday la mo se ago meje aro si mewo jajo wa gbadura oru wa si dale gbugbu eyan lori to ba wa di ojo Friday ni Olorun anu e so fun en to je gbese e so fun eni ti o na kan tan ko tori mi e so fun en to fe ti gbo le ti won je ki le ri ose owo kan ma kan Olorun fe sise Olorun fe nawo Olorun fe fun yin ni unti o ma join loju Friday ni ti se aro Friday ago meje si mewa deliverance awa wa lati ago mewa si meje la fun awon to nje on loju orun awon to nba ra won ni ilu ta ti bi won to nba won ni owo loju orun awon to ni balopo oju orun to nje oju orun to ti won rin won mole to sile awa wa kaye ti e na le ni tumo bo ti nba lo yi afi tolorun ba ja fun o irin ajo eyin okunrin atobinrin yen aro Saturday ni bayi kayin tele n wa lati bi to jina iwo tete ji sona ago meje si mewa ororo a ma dale gbogbo eyan lori orun a de ma si ekun a ma derin ega a de ma dogo to ba wa ma fi di Sunday ororo ma dale gbogbo eyan lori lati ago mejo aro si ago mokanla ni Oluwa Tuyi Kotasi ni ibi Liberty Hospital yen lagbara Olorun e o ri gba mu e o si ri agbara
1: Amen
0: o ti ri be o
1: Amen
0: Jesus Oluwa wa
1: Amen
0: e mo pe fun adura ba ti n pari eto 080 3354 8337 call le mama yi 080 3354 8337 Oluwa yo lo irin ajo yi fun wa e o si ri Amen Olorun
2: eto akoko anu ni sese gbọ tan yen lati ile ise iranse Love of Christ Chapel International baba wa Adeniyi Olopo ku ni won fi onje mi bo wa anu Olorun ku ni fi gbogbo wa sile ki Olorun ki o bukun fun yin Jesu loluwa
3: Honorables, ni sa yi ti o gbogbo yara bi asa o rorun lati padanu ajose re pelu awon eniyan to se pataki si o idire ti trofilaga se se agbekale eto asopo fun awon honorables sawari awon honorables e lojo bo Thursday o je ami fara energy ipe lati jo gbe trophy premium laga kan soke ka si se pekin re ki ara wa lekan si nitori laarin gbogbo re awon honorables a ma duro gbon leyin ara wa sawari awon honorables e lojo bo Thursday ose yi trophy premium laga otiti apon fun awon akoko owo ki se fun en ti ko ti pe odun meji di logun o

0: níbi tó ti ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kia ni mo ti ra wọn kódà iphone tó wù lọ́wọ́ mi yìí mi ì sanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
2: Honorable nisa yi ti o gbogbo yara bi asa o rorun lati padanu ajose re pelu awon eniyan to se pataki si o idire ti trofilaga se se agbekale eto asopo fun awon honorable sawari awon honorables e lojobo thursday o je ami fara energy ipe lati jo gbe trophy premium lager kan soke ka si se pekin re ki ara wa lekan si nitori laarin gbogbo re awon honorables a ma duro gbon leyin ara wa sawari awon honorables e lojobo thursday ose yi trophy premium lager otiti apon fun awon akoko owo ki se fun en ti ko ti pe odun meji. Look cool.

0: Gomeje, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Ogo, Osana la fe ke. Ikolo rere re. Wọn na fe da gbogbo pada. Ki sere o. Awọn olore to fi ele. To je pe awọn ologun lo wa ye ka. Awọn olore re fe pada. To ba le foke. Ke osana. Le meje.
1: Osana. Osana. Osana. Osana. Osana.
0: Ẹ kọjú sí ọ̀nà kẹrin. Ìgbà méje. Iye. Iye. Iye. Ohun tá n kẹ́ jojúmọ́
1: nìyẹn.
0: Tá a kan fi ń wò pé. Kí ló dé táwọ̀ ṣàìsàn.
1: Wá àjẹ́ lọ pọ́lísì.
0: Àjẹ́ ara ni.
1: Hallelujah. Hallelujah. Ìfìmìnàṣẹ́ṣọ̀.
0: A mú mi àdúrà
1: lẹ. Ìṣọ́dí tàbí jíjì wọ́tà
0: fẹ́yà. Iye méje.
1: Iye. Iye. Iye. Iye. Iye. Iye.
0: Mo lu agogo. Gbogbo tó bá dáwọ́lé. Ní àkókò yìí. Yóò yọrí. Iṣẹ́ rẹ yóò dìde. Ó máa dìde. Iṣẹ́ rẹ á dìde. Iṣẹ́ rẹ á dìde. Lórúkọ jẹ́. Sọ pé ní orílẹ̀-èdè
1: yìí.
0: Èmi Samuel
1: mọ̀.
0: Kò tí ì parí fún mi. Mo gbàgbọ́. Ọ̀nà yóò là.
1: Àwọn ìwé
0: ọkọ̀. Fún ayé mi. Gbogbo ìyẹn di orí
1: dídùn.

0: Christ.
1: Ẹ pariwo.
0: Shout.
1: Oluwa.
0: Hola.
1: Ilé ọfà kò ṣeé ṣe jáde lára.
0: Shout out of impossibility out of me.
1: Ọfà fìṣẹ́ gbáyé.
0: Out of living in love with venue.
1: Fìyàlógbà.
0: And softly.
1: Ẹ lè jáde.
0: Oyo.
1: Oh, God, mo pàṣẹ àwọn ọfà fìṣẹ́ gbáyé fìyàlógbà
0: abẹ́nurì
1: kó jáde lára
0: ní
1: nàlẹ́sì èkó àdàbà mo rí ìran o gbogbo èèyàn
0: ẹgbàdúrà
1: pẹ̀lú ìtara olúwa ẹ mú ìpọ́njú kúrò lára
0: mi
1: ẹ̀dẹ̀ yọ ìṣẹ̀dá mi jáde nínú ẹ̀ àwọn àdúrà pọ̀ wájú mi mo máa ma mú méjì
0: méjì
1: ẹ lọ ìpọ́njú jáde kúrò lára mi ẹ wá gbé ìṣẹ̀dá mi jáde kúrò nínú ìpọ́njú
0: ní
1: yàrá ìpọ́njú ẹ gbé mi jáde ẹ gbé mi wọnú ọrọ̀ oya.
0: Ni
1: irú àkókò bí
0: èyí
1: àwọn aláàánú
0: great helpers
1: abánigbẹ́rù
0: oh
1: my god
0: olúwa
1: mezundaya àwọn aṣẹ́nilóore mọ́wọ́
0: ìlú
1: ẹran wọn sí
0: mi
1: onílọ́jọ́ àánú
0: ẹran
1: aláàánú sí
0: mi
1: mo fẹ́ aláàánú mo nídìí olóore ẹran wọn o. Ìwé òwe orí kẹwàá.
0: The book of Proverbs 10.
1: Ẹsẹ̀ kẹẹ̀dógún.
0: Verse 15.
1: Kí ló sọ?
0: What does it say?
1: Ọ̀rọ̀.
2: Ọlọ́lá ni agbára.
1: Ọ̀rọ̀ àwọn ọlọ́lá ni agbára wọn.
2: Àìní àwọn tálákà ni ìparun.
1: Àìní àwọn tálákà ni ìparun wọn. The rich man's wealth.
0: Ọ̀rọ̀ àwọn olówó.
1: Is a strong city.
0: Òun náà ni ó di wọn.
1: The destruction of the poor.
0: Ìparun àwọn tálákà.
1: Is their poverty.
0: Ìsìn ìwọ kọ̀ọ̀kan ló wà.
1: A jẹ́ pé apanirun ló sí.
0: It is poverty that destroys.
1: Ọ̀gá.
0: My brother.
1: Àwọn tí ò sí pa.
0: Those that poverty has
1: killed. Ó pọ̀ jọ tí a jẹ pa
0: lọ. Their mother, those that poverty
1: has killed. Ó tó pààyàn láyé
0: sí. One kill people in this
1: town. Nínú ara àti nínú ẹ̀mí.
0: In the body and spiritually.
1: A ti wádìí ẹ̀.
0: Your father.
1: Àìní pẹ̀lú.
0: Lack is one of
1: these. Mo lé àìní jáde
0: lára rẹ̀. Ẹ ẹ
1: wà yá fàdé
0: ìgbàlúwà. In the name of Jesus.
1: Ní ara ẹ níbi tó.
0: By breath where
1: you. Sọ pé gbogbo ọfà àìní.
0: Ẹmí arrow of lack.
1: Ẹmí àìní.
0: Spirit of lack.
1: Ẹ jáde lára.
0: Ah, ọ̀tọ̀ pẹ̀ bọ́ọ̀lù.
1: Nípa àánú lẹ́nu.
0: By mercy today.
1: Àìní jáde.
0: Lack is cast out.
1: Wọ́n ní báyìí lọ́lúwa
0: wí. God says the Lord.
1: Ìwọ ẹ̀mí àìní.
0: New spirit of lack.
1: Fi ayé mi lẹ̀.
0: Make my life
1: àìní àjogúnbá wa.
0: Yes, the inherited land.
1: Ọ̀nà àkọ́kọ́ nìyẹn.
0: That's number one.
1: Táwọn èèyàn fi ń wọnú àìní.
0: Happy birthday to
1: me. Ọlọ́run ní kí Abrahamu jáde.
0: Lọ́tọ́ ti Abraham come out.
1: Ọlẹ́ bàbá
0: ẹ̀. From your father's house.
1: Ìdí ni pé.
0: Why?
1: Àìní wà ń bẹ̀.
0: Yes, lack there.
1: Ọ̀nà tó bá ti lè kú ń bẹ̀.
0: If you can come out of there.
1: Máa sọ ẹ̀dẹ̀
0: ni. Then I will make a
1: blessing. Gbogbo ẹyin tí àìní ìdílé
0: fi àjẹ. All the family lack is bad.
1: Tó fẹ́ dá ìran yín
0: sí. I want to send your generation
1: back home. Àìní yẹn gbin náà.
0: Hey, break it. fire.
1: I need a deal.
0: Hey, man, catch fire.
1: Shokwe, why need delay?
0: So you family lack.
1: Labe, majemu, anu.
0: Under the government of mercy.
1: Fear, yeah, missile.
0: Leave my life alone.
1: Nenon, tia, dao, lise, for I.
0: One of this man cannot do
1: for himself. Toye, kwa, lon, kalon, lise.
0: That only God can do.
1: Only bukua.
0: His blessing.
1: The Bible says, but the blessing of the Lord.
0: Ibukua, luma.
1: Make it rich. Without having any soul. Ibukua, luma.
0: The blessing of the Lord.
1: Madavadosa.
0: This week, I decree success into your life.
3: Praise the Lord.
4: Hallelujah.
3: Praise the living Jesus. Oruko mi ni engineer Adimola Odunaya lati ilu Ijebode. Mo je ikan ninu awon omo ijo yi ti mi le ma wa si program yi. Mo de nde ma nse block industry ni ilu Ijebode ta won yan mo mi dada. Bo bi o ni moto to fi ma ko block yen. But mo wa soroke yi pelu edo kan pe Oluwa ba ma se ma yo blood e pe ti ba yo blood bi 4 million 3 million awon to ma ba fi moto ko awon lo ma gba idajo wo yen kini en je edo kan fun mi mo sa wa si biba nigba ti mo pada sile bi Olorun se gbe alaanu kan dide niyan to gbe contract kan fun mi sa so ki ma sa forogun mo ri owo mo lo si apapa mo lo ra moto woto 16 million naira to ta cast awon lo wa biba o mo fi wa soroke pe leni na mo tun jade pe oluwa mo fe kuro legbe millionaire ko so mi di billionaire loroke yi mo de mo ko lohun ma se because nkan to se o ya mi lenu ninu family mi emi mo ko kole koda emi mo tun ko ra moto to worth more than 10 million naira so iyan mo se wa soroke pe olohun gba adura loroke idi ope mi ni
5: gba ti